0: lọ sínú rẹ̀ nítorí tó fi dá sọ́dọ̀ sí orí òkun ó ti gbé kalẹ̀ lórí sọ́mi kí ó bá kókó wọlé wà dání ọba ògo yìí olúwa tó lọ tó ní agbára gbogbo ẹni gbẹmí ní àgbáyé pariwo ògo. Aṣọ fẹ́kẹ́yẹ mọ́rẹ̀ babalábíyamọ ni mò ń jẹ́ ẹni ẹlẹ́ni kò ní gbàṣẹ wáṣẹ lọ́jọ́ ayọ̀ ọmọ wa ènìyàn lè gbàgbé ènìyàn ayé lè gbàgbé ènìyàn ọmọ a máa gbàgbé ènìyàn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ lè gbàgbé ènìyàn ìwọṣẹ́ amánilọ́kàn wúgbẹ́ lọ́rùn ò gbàgbé rẹ̀ ara lè jẹ́ta gbàgbé rẹ̀ ṣùgbọ́n lọ́rùn ò gbàgbé rẹ̀ àwọn ọmọ bàbá joseph fi tìrẹ́tì rẹ̀ ṣùgbọ́n lọ́rùn rẹ̀ òṣù ó padà dé ọba ó pọ́ onígbèsè ọjọ́ ọjọ́ sínú bíbélì ó padà dé ọlọ́rọ̀ ọlọ́run rẹ̀ òṣù o ọlọ́run tó sì rántí anna láyé ìgbà yẹn ó ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lónìí ìlàkọjá rẹ lórí ọmọ yẹn gbàgbé ẹ̀ nítorí adákẹ́ṣe ni lóore ni jésù gbẹ́kẹ̀lé olúwa sí mi lé jésù yẹ dọ́gbọ́n kọ́gbọ́n àǹtí àbújá ò sí lọ́rùn ọ̀pẹ o ibi tá a bá gbàgún lánàá padà bọ́lẹ̀ tí wọ́n bá gbé ohun tó yàtọ̀ sífẹ́ ọlọ́run ká ọmọlé sọ fún ọpọ́ ò sí lé Matthew 16:23
1: ṣùgbọ́n ó yí padà ó sì wí fún pétérù pé kúrò lẹ́yìn mi sátani ohun ìkọsẹ̀ ni ìwọ jẹ́ fún mi
0: lórúkọ jésù amúnikọsẹ̀ amúnisẹ ọlọ́run kò ní dọ̀rẹ́ bí yín o gbogbo ẹni gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ á délé o ọmọ rẹ ò ní mú ọkọsẹ̀ lọ́dọ̀ ọlọ́run alábàáṣiṣẹ́ rẹ ò ní mú ọkọsẹ̀ lọ́dọ̀ ọlọ́dúnmọ́rẹ̀ ayé ò ní ṣe ọmọ rẹ lọ́nà ọkọ rẹ ò dẹ̀ ní ṣe ọ lọ́nà o wọ́n

0: dúró lókè ibi tí ọmọ ọwọ́ náà gbé wá. Ó ní èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi. Èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi. Àwọn kan ti dìtẹ̀ láti gbogbo mi fara wọn. Àwọn kan ti dìtẹ̀ láti gbogbo mi fọ́mọ wọn. Èmi ológo rèé Olúwa gbogbo mi fún mi. Ẹsà ẹ wo bí ògo fún ògo l'Olúwa ní kí n pè é. Àṣé torí ògo ni wọ́n ṣe ń dà ọ́ láàmú? Bàbá àṣé torí ògo ni wọ́n ṣe yọ ọ́ lẹ́nu? Ẹ̀nà balẹ̀ àkàhábà yàdà. Àṣé wọ́n ti rí ọjọ́ ọ̀la ẹ̀? Àṣé wọ́n ti mọ̀ pé ọba ni ọ? Àṣé wọ́n ti rí ìràwọ̀ rẹ? Àṣé wọ́n ti wo kádàrá rẹ wò? Àṣé wọ́n ti gbọ́ nípa àkọsẹ̀jáyé rẹ? Ẹsà wọ́n mọ tó máa dà, torí ẹ̀ ni wọ́n fi ń fayé rẹ̀ dàdàkudà. Ẹ̀mí àwọn wòlíì, wọ́n mọ tó máa jẹ́, torí ẹ̀ ni wọ́n fi ń fún ọ ní wọ̀jẹ lójú oorun. Wọ́n sì ń pariwo lójoojúmọ́ pé ohun tó máa jẹ́ ló ti jẹ yìí. Ẹ̀mí àwọn wòlíì, ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí, mo bẹ̀ ọ́ o, Olúwa ló rán mi. Ẹsà Olúwa ní ọmọ, jẹ́ kí àwọn ènìyàn gbàdúà pẹ̀lú rẹ̀. Bẹ̀ wọ́n sọ fún wọn pé kí wọ́n wá gbogbo ọ̀nà ní àárọ̀ kùtùkùtù ní ọ̀la, kí wọ́n ní kándù fùfù kan lọ́wọ́ kẹ́ fi jọ gbàdúà. Ẹsà Ẹrọ́dù ti rí ògo Jésù, ó wá sọ fún àwọn amòye pé ẹ lọ bẹ̀ tẹ́ bá ti rí, ẹ padà wá kẹ́ ẹ wá sọ fún mi, èmi náà fẹ́ forí balẹ̀ fún. Irọ́ ló ń pa ó fẹ́ mú ọmọ ológo kúrò ni o. Wo bí àwọn kan gan ràn lọ́wọ́ torí kan lè bayí ẹ jẹ́. Ẹ̀nà kàbárúà bàádàyà, ẹ̀bùn tí ẹlòmíì gbà Ẹsà òun ló ba ògo jẹ́ lára ẹ̀. Ẹ wo bí ìjẹkújẹ tí ẹlòmíì jẹ́, òun ló fi ayé rẹ̀ sínú ogun. Ẹrọ́dù ni ẹ wà lọ, ibikíbi tẹ́ bá ti lè rí ẹ wà, ṣùgbọ́n ní kéde tẹ́ bá ti rí ẹ wá sọ fún mi. Ó ṣe ni láàánú, Bíbélì sọ pé nígbà tí àwọn amòye rí Jésù tí wọ́n ta lọ rẹ̀ tán, wọn ò padà lọ sọ́dọ̀ Ẹrọ́dù, wọ́n bá tiwọn lọ. Ẹsà àwọn tí wọ́n dá ológo mọ̀, ológo ni wọn a mọ̀ wáká, wọn kì í padà sí ọ̀dọ̀ olófo. Ẹ̀mí àwọn wòlíì, wọ́n fi Ẹrọ́dù lẹ̀, wọ́n gbà ti Jésù. A fẹ́ gbàdúà. Wo bí ṣe rí ògo, ó dàbí ohun tá a fi kun bàtà tó ń dán yanranyanran ni sà. Ẹsà wọ́n lè mọ̀ mọ̀ pé bàtà yẹn gan ò ní value tó pọ̀, ṣùgbọ́n ohun tá a fi polish Ẹsà, ó jẹ́ káyé mọ̀ fojú wò bíi ohun tó dáa. Tí ò bá ti sí tọ́gò ò bá ti dìde, Ẹsà ohun tó dáa kò lè jáde lára ẹni. Ẹsà tí ògo ò bá ti tàn, Ọlọ́run àwọn bàbá mi o, àwọn ènìyàn gidi ò lè bá àyàn tò. Ẹ gbọ́ mi sà, tí ògo ò bá ti sọ̀rọ̀, ayé èèyàn ò lè sọ̀rọ̀. Tí ògo ò bá ti funá, ẹ kíyèsí sà, ohun gbogbo tí èèyàn ń ṣe ládàbí kó ń ṣe lásán. Ẹ̀yin ọmọ ológo lẹ gbàdúà. Ẹ sà mo be laaro yi e poruko jesu e pi emi memo majemu ki majemu ta gbe ego mi wo ta gbe aye mi wo ti mo fi fogo seru oluwa gba mi lowo majemu majemu ki majemu ta ti aye mi wo ti mo fi fogo seru e gba mi e fa mi jade be o ya dua
1: orugo je
0: ma ya dada le ga ba ya da majemu ki majemu ti agbe aye mi wo ti mo fi seru ti mo fi fogo seru e fa mi jade e fa mi jade e fa mi jade majemu ki majemu ta agbe aye mi wo ma hada barubelede majemu ki majemu ta gbe aye mi wo ti mo fi fogo seru e fa aye mi jade e fa mi jade e fa mi jade e fa mi jade e fa mi jade e fa mi jade balaga balaga da ya da regedele balabala reka balada ya gada oluwa fi fa re melege barabala ya

ọpẹ yẹ ọyìn yẹ ọ láwùrà bí mo kí ọmọ yàn mo gbé ọgá láàárọ tò ní torí bá méjì kọ bí ọmọ ẹdá bá mọ núrò yọ ọmọ pẹ dà olùdáyé aṣẹdá ọrun mo ṣe bà láàárọ tò ní o ọba tó ṣe mí ní àlàyé ọkàn tó tún mú kí èmi àtàwọn ọkọ mi ká tún rí ọjọ òní gbogbo ẹyin olólùfẹ wa náà mo tún wò tí ẹ tún ti yíra padà lórí ìbùsùn ọlọ́run ọ̀jẹ́ kẹ́ ẹ rí bọ́rọ́gidi ọlọ́run ṣé o ẹ rí bọ́rọ́gidi bíi ìtì ọ̀gẹ̀dẹ̀ ẹgbápá yín ó ṣe é gbé àwa náà gbápá wa ó ṣe é gbé agbẹ́sẹ̀ wa ó ṣe é gbé ẹ̀yin náà gbẹ́sẹ̀ yín ó ṣe é gbé alájú àfiríran alanu àfisọ̀rọ̀ ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ògo ni fún ọ ọlọ́run ọba alèwí lè ṣe torí pé wò yí ìjẹjọ àtàbí tẹ́tẹ́ ni ọlọ́run ló ní kọ́ jẹ àtàbí òkòtó ọlọ́run ló ní ó dẹ́ o bá a bá sọ pé a ṣe báyìí àádọ́gún àádọ́gbọ̀n bọ́lọ́run bá fún a ṣe ó wu adẹ́dá ni kí n la gbé fọlọ́run àti òjì mọ́ láàárọ̀ yìí kò sí nǹkan kan tá a ṣe tọ́ dáa tó ju tiwọn lọ kódò míì tó ń bẹ tọ́jẹ́ pé ìwà mímọ́ rẹ̀ ó ju ti a lọ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ò ní tàṣẹ́ o ọlọ́run mo gbé ọ̀gá mo yìn ọ́ láàárọ̀ tòní ọgbọ́n ọlọ́gbọ́n ló dé o.

0: ọgbọ́n bẹ ìmọ̀ wà ọlọ́run ní fún wa ṣe gbẹ̀ngà yàtọ̀ nkọ́rí ọmọ ọlọ́yẹ mo yan ẹ̀jíbọ̀ òkè ṣe lòun fò bí ẹyẹ ẹyẹ kì í fò kó forí sọge òní forí sẹ́pá
1: àṣẹ
0: ẹ bá mi tọ́jú àbọ̀ ọ̀rọ̀ tètè.

0: fún bẹ́ẹ̀ ò sí gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí ọgbọ́n kan tàbí èkejì ẹbí àlọ́ abala ìmọ̀ràn fún tààrọ̀ tòní ẹjẹ́ àlọ́ abala ìmọ̀ràn ìmọ̀ràn ìmọ̀ràn. Ilé ayé gbẹgẹ́ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ayé gbẹgẹ́. Ilé ayé. Ayé yìí ẹyin gẹdẹ ni. Ayé ayé. Ayé ọ̀nà mọ́ná yé. Ayé ló pè ló fi dà lálẹ́ yìí gàràgà. Jẹ́jẹ́ láyé gbà o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́.
1: Bọ́
0: ọ bá fẹ́ ráyé gbé.
1: Ayò.
0: Ajọ́ ni wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Etí kálukú bá dání oko. Èyàn ò lè gbàlùbọ́sà. Kọ́ wá sọ pé ẹ̀fọ́n lòun máa kórè ńbẹ.
1: Kò ṣeé ṣe.
0: Aboríde pẹ̀lú ń bẹ.
1: Wọ́pọ̀.
0: Àmọ́ aboríde sanu òsì o.
1: Máa gbọ́ mi
0: lágelúlẹ̀ tí ń gbọ́ mi láàárọ̀ tòní 96.7 FM òkè gájò òkè.
1: Ṣé wọ́n ń gbọ́?
0: Ọmọ tó fẹ́ gbé rí. Ebi wọ lọ jẹ́ wọn ó gbé rí. Takùkù lásán lọ mọ́ra ní nǹkan dé o. Oníta ní serere ńlé wọn. Ó sì gbàgbé pé ibi táyé ti yan rí kẹ́hìndé ọ̀yan tiẹ̀ níbẹ̀.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀
0: ni. Òsìkàmọ́ sìkàmọ́. Máa rántí ọjọ́ àti sùn. Òsìkàmọ́ sìkàmọ́ o. Kò sí ọ̀pọ̀rù ọ́. Ọmọ ọlọ́mọ ń kọjá lo sì fún gbẹ́kunmi láwùjẹ. Ọ̀ ń pọ́nmọ ọ̀rẹ́ rẹ ni. Ọ̀fọ́ ra mọ lórí orí bó. Bọ́bá wá sọ ọmọ ọ̀tá rẹ ń kọ́ o. Bàbá ayé ọ̀bá rí ọ tọ̀run wù ọ́. Kedere ni tọ̀hún wù ọ́. Ohun gbogbo tọ́ sápamọ́. Lọ́dọ̀ àwọn èèyàn. Kí ni sani níwájú Olúwa? Ìrànwọ́ tó ṣe fún yàn. Tó kèlèrè ọ̀bá ti ní pọ́n lórí. Ó ní kí wọ́n gbàgbé ẹ̀. Ẹ̀ ń tọ́ ọ̀fẹ́ lójú. Ó ní n tó ti fún ọ ni. Ó sì gbàgbé wípé àjọ ni wà. Kálukú ní ọgbà ti ẹ̀bọ́jọ́ bá pé. Ẹ ń ti ṣe rere. Yọ kẹsàn re. Bó sì jẹ́ kàlè yẹn bá ń ṣe. Olúwa rè ó jèrè kà. Gbogbo èèyàn. Nígbà tó ní kàbá wá ń jèrè kà. Àwọn èèyàn wà á mọ̀ bá káàánú. Bẹ́ẹ̀ àgbà tó gbé èbùkà. Ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ bọ́ pẹ́ bọ́yá o. Ẹ̀sán ń bẹ̀ ẹ̀sùn ògbóògùn. Ẹ̀sán ọkọ̀ ya jọjọ. Ẹjẹ́ á mọ̀ ṣe dáadáa. Bí wọ́n bá ń sọ fún ọ. Pẹ́nìkan jìn ọ́fìn. Ìwọ lọ́kọ̀ ọmọ fòfáyọ̀. Tínú rẹ̀ ọmọ dùn.
1: Tọ́mọ
0: fóńtọ̀ ń ṣẹ̀sín. Mọ̀ rántí pé ẹni tí ò tí ì kú. Tó sì ń wówó tó fẹ́ lówó. Kọ́mọ fẹ́ lẹ́wọ̀n ṣe yẹ̀yẹ́ o. Ayé tó tó. Ayé àkámọ́ra. Èèyàn abìdíyàn yàn. Èèyàn lè máa ṣe nǹkan. Tọ́jẹ́ wípé ẹnìkan lè máa jìyà oníyà. Ó ṣeéṣe bẹ́ẹ̀. Èèyàn lè jìyàn oníyà. Láìsẹ̀ láìrò. Kó sì máa ṣẹ̀wọ̀n àìmọ̀dí. Orí yẹyẹ ń mògùn.
1: Tàìsẹ̀
0: lọ́pọ̀. Àdúrà tí ẹja máa ṣe ni wípé ẹ̀fún ni o. Èdì ni o. Àṣàsí ni o. Àbádo mọ́. Ọlọ́run mọ̀ jẹ́ wọn ó fi kankan ṣe wá ń bẹ̀. Àmọ́ ìwọ náà máa rántí pé ẹ̀sán ògbógun o. Ẹ̀sán ọkọ̀ jọjọ ni o. Mọ́ wù àkàmọ́.

àròkàn tí fẹ́ kún àsun ìdákẹ́. Nǹkan ṣe ní jùwà àgbọ́lé tílé àárẹ̀ tílé gbá wọ́n mú mọ́ra ọ̀rọ̀ yagbaya kan bí iná bí omi ọ̀rọ̀ sọ́kútú wọ̀wọ̀ sọ́kútú wọ̀wọ̀. Ilé ayé tá a wà yìí ń tọkọjú sẹ́nìkan akọ̀yìn sẹ́lòmíì bí ìlú gángan. Nǹkan bẹ̀ wálé promo máa gbá bàbá promo. Ọ̀rọ̀ ọkùnrin kan la fẹ́ sọ láàárọ̀ tòní lórí abala àròkàn yìí. Ọkùnrin tá a wí yìí olókè gbàjarè wàá bá wa o pé ká máa bó ń dúpẹ́ o. Lóòótọ́ àròkàn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn pẹ́ lọ́bádé àmọ́ káwọn èèyàn ó fi kọ́gbọ̀n kí wọ́n mọ bí ayé tó kù sí kí wọ́n mọ bí ayé ń lọ. Arákùnrin yìí ní bàbá àwọn ló nílé oko. Wọ́n nílé oko tó yẹ pé obì ń bẹ̀ ń bẹ̀ kòkó ń bẹ̀ ń bẹ̀ gbogbo nǹkan ọ̀gbìn ló kún bẹ̀. Àmẹ́ta náà sì ni bàbá àwọn bí obìnrin lọ́jà gbà bàbá àwọn lọ tẹ̀lé eléyìí náà tún ní àbúrò kan wẹ́rẹ́wẹ̀rẹ́ wọ́n ń bá bọ̀ wọ́n mójú tó ko wọ́n ń ṣe gbogbo ẹ̀ bọ́lọ́run bá ti gbàdúrà èèyàn kí lèèyàn ọmọ tún wá. Ṣùgbọ́n gbọ̀ ya bí bàbá arákùnrin yìí ṣe kúrè nǹkan ṣe lẹ́yìn tí ẹ ṣe tòkú tán àwọn ọmọ ẹ̀kọ́ kan ni ẹ máa lọ sábúlé kì í ṣe gbogbo ìgbà. Ngbọ̀ dàsìkò kan bó ti di pé bàbá kú sẹ́mọ̀ ìyá ìlókù ti mójútó gbogbo ń tọ́jẹ́ abala àtọ̀dọ̀ ti bàbá arákùnrin táwọn wí onímójútó wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo bí ṣe mójútó kì í ṣe pé kúkú ń fi nǹkan kan jíṣẹ́ pé tí mo rí ń bẹ̀rẹ̀ o nǹkan kan rẹ̀ o àmọ́ iná ò sì bí léèrè wẹ́rẹ́wẹ́rẹ́ ó wá tó bí ọdún mélòó kan ni kòkó bá so ni kòkó yarí ni kòkó pọ́n wẹ̀ ẹ sì mọ̀ pé lásìkò kan kòkó wọ́n kòkó dowó mo tẹ̀jẹ̀ pé tó ti lọlẹ̀ ní ìsìn díẹ̀ àsìkò ìgbà náà ni kòkó ìpọ́n ibi ẹnìkan ti wá ta èyí àkọ́bí tó ti ta lólobóre wípé wòmí àwòkọ tí gbogbo nǹkan èsòfò dànù tán kòkó bàbá yín ó so ó sì ti pọ́n àsìkò òkórè rẹ̀ rí ẹ̀yin náà sì mọ tí kòkó ń wí ẹ̀yin náà tiẹ̀ mọ yọjú oko lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ ẹ mọ bí gbogbo nǹkan ṣe ń lọ kìí ṣe pé káka àádádínà sóko kí ni wọn kọ̀sẹ́ǹtì ọ̀pá ń jẹ lóko wọn lóyún oyún wọn ọ̀pá ń jẹ oyún ọ̀sẹ́ gbogbo ẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ wà ń kéékèèké oko lẹwà tẹ́ ẹ fi dàgbà ẹnìkan kan ọ̀pá ń jẹ yóò ṣe àdìsìn tí wọn ọ̀pá yìí ikú yín làwọn ń wá eléyìí náà bá gba ká mú ní kò burú o tọ́ bá dìgbà báyìí àwọn wà sóko wọn pè yá tí ń bẹ lóko màmá ó ní lẹ́yìn tí wọ́n kí tán ẹ bọ́wọ́ tiẹ̀ dọjọ́ sunday àwa náà fẹ́ wá kàn sí lóko oko bó ewo lẹ̀ kí ni ẹ̀yin alákọ̀wé kí lẹ tó ń wá lóko ilé bàbá ọmọ bọmọ lẹ́rù ńgbò lé àwa ó ní sunday làwọn wà kí sunday ò tó pé kí lọ ṣẹlẹ̀ ń bọ̀.

alọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja tú yàyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday.

0: gbogbo yàlájé babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà túyà yàjáde káwá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀nkẹ́lẹ́ mẹ́ẹ̀sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ kejìlá May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ jẹ́ ká lọ sílé onítẹ̀mí pẹ̀nkẹ́lẹ́.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
6: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra o oju lo bara idi pataki re ti ajo charity foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lowolowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mo ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sa gbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete fona loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ode ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 090544484 oju lo bara oni dindo mo wa lagbari
1: Ẹ̀dọ̀kí ìròyìn.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ṣé ẹ gbàgbé pé bẹ́ẹ̀ tí ń gbọ́ wa náà làǹfààní bẹ fún yóò láti gbójú ayò wá lójú òpó Facebook wa Lágilo 96.7 FM ni. Ẹ wá jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ ká tún sí ọwọ́ iwájú torí pé sunsun láyé gbà. Ìwé ìròyìn Daily Post ní àyín òun náà ló gbé o wípé onígbó ti dágbó méjì o láàrin àwọn gómìnà ti won je ti egbe oselu APC eleyi ti won pe ale je won ni Progressive Governors Forum PGF nigbati oro njade o leyin ti won ni eni ti se alaga won gomina Hope Uzodinma ina ni oro yin gbe ni ojobo Thursday wipe won mo ti yo gege bi alaga tun agbarijo opo egbe awon gomina lati na egbe oselu APC nigbati Uzodinma to si nsa so tun so re pe ni kini eyin ibi aba ni gbegbe omo gbe ibẹ ni gbe bẹmasi ni ketete o mate ina ni te ati wa ti oje bo lo sa lowo ku ba banle ni ti obo o na si ni alaga o fun agbarijo pe gbe awon gomina ninu egbe oselu APC ni orilede Nigeria ngba ti ni gomina won ni ipinle Ogun ni gomina dapo Abiodun to nti oluku re lati ipinle Kwara Abdulrahman Abdulrazak won ni ti an mejeji ti an si duro ni gun mi pe a iwo alaga bo won ni awon eyan kan ninu egbe oselu ohun ti won je gomina won ni won si yan ti an duro tiri pelu Abiodun ati Abdulrazak bi pe agbon ayin ni awa duro si o won ni oro ohun ina lo ti wa ndi boko boko aluboko o ninu egbe oselu APC saaju eto dibo gbogbo ni odun 2027 won ni ninu abo wadi ele ti ile ise mo maworan Rise TV ele to gbe kale lo nsala yoro wi pe bo ti le je pe nikan kun ti mo pa to n to fa to fi di pe onigbo fe dagbo si meji ninu igbarijo pe gbe awon gomina ninu egbe oselu APC ohun amo sa o won ni won woye wi pe afaimo ko mo je wi pe ta ni omo dari egbe saaju eto dibo gbogbo odun 2027 ina lo fe dagbun gun gunle ninu egbe ohun ìwé ìròyìn Daily Post ló wá ṣe àkójọpọ̀ rẹ̀ pé tóbi di àkókò tá à ń sọ̀rọ̀ yìí ìkankan nínú àwọn ogun tí ọ̀rọ̀ kan nínú ẹgbẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC wọn àti ìbọn tàbọ̀ pé ń tọ́fà eléyìí tá a fi ń lo àsomọ́ra wa lọ́rùn rèé o.
3: ká wá mú un lápá bí bákan náà ṣé a kọ́kọ́ kó o láti bí ni àbí ká kó o lápá bò mí a sì ní.
2: gbogbo bi ti mọ ẹgbẹ bẹẹ ìfọlọ bá ṣe darí ẹ
3: wọn ni igun ti ṣèyí Mákindé ni wọn ti ṣàlàyé báyìí pé ọdún 2027 nípínlẹ̀ ọ̀yọ́ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ipò gómìnà sẹ́nẹ̀tì rẹ́ẹ̀pù state assembly wọn ní gbogbo ẹ̀ ìlàwọ́n òkìlẹ̀ ẹ̀ àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú ti people's democratic party nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹjẹ́ àjòkó ká ṣèpàdé síwájú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027 eléyìí tí wọ́n ṣàlàyé wípé tó ẹgbẹ́ ọ̀hún ló ń ṣiṣẹ́ takuntakun láti gbé ìgbésẹ̀ apawọ́pọ̀ fọmọ oyè sílẹ̀ tí wọ́n ń pè ní consensus wọ́n ni ìgbésẹ̀ ọ̀hún gan ni yóò jẹ́ kí ẹgbẹ́ ọ̀hún kó ní ohun tí ó jẹ́ tá à ń pè ní ìṣọ̀kan àti ẹ̀ka ètò òṣèlú tí ó fi èèkàn halẹ̀ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún bóde ẹni tó jẹ́ èèkàn olóṣèlú tó náà sì ń wo òkè wípé tó bọ́lọ́run bá ṣe é ṣe o òun fẹ́ díje dupò fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ keje oṣù karùn-ún ọdún tí a wà ń bẹ̀ yìí ibẹ̀ ló ti ń ṣàlàyé wípé òun fọkàn balẹ̀ lórí àwọn ìgbésẹ̀ eleyi ti gomina Seyi Makinde ati gbogbo omo egbe pata eleyi ti won fi ada pe won ni team Seyi Makinde ti won gbe wi pe gbogbo igbesi ohun gan dudun bayi ni o so o si so inu eto edebo lodun 2027 ajadi inlo tun salaye wipe awon adari egbe oselu ti PDP ni won wa nu pade alagbara latilekun morise to si je wipe gomina ipinle Oyo onimero Seyi Makinde lohun na joko sibe tepon won ni inu ipade na ni alaga fun egbe oselu ti PDP awon eyan sanko ati awon mi na eleyi ti won ti wa fori oko osodun pe ohun o ajadi ogun to yibo ki ohun lore dije dupo gege bi omo ilegbimo asopin agba ni aarin gbugbun ti Oyo Oyo Central Senatorial City inu eto edibo ti nbo yi ko hun si simi don die lori ohun to ni se pelu afẹ je gomina ni bamu pelu oro re oni awon agba agba na ni won wo ye pe pelu ogbon imo ati oye ti ohun ti ni leka eto oselu ati bi ohun se la melaka ninu ese kuku ni ipinle yi ati iwoye ti ohun ni won ni ohun re ni otayo nigba to ba joko si legbimo asofin agba to si nsoju arin gbogbon ti ekun Oyo ajade tun tesiwaju pipe awon to je adari egbe oselu ohun ni won fi ojojumo wa isokan ati ona abayo ile ti o je ki eto idibo ti nbo lodun 2027 ko sun eleyi to dun daada sinu egbe na oni ewe ohun ajadi nigba to n ba won oniroyin soro in lo wa kede yayaya wipe ohun ti ko we fi po sile ko nu egbe oselu ti PDP ti ilana si ti wa wipe ohun o lo re dije gege bi omo oye si ipo ti legbimo asopin agba ninu egbe oselu mi lodun 2027 bo ti le je wipe oko ko daruko egbe oselu otun eleyi ti o n pete pero lati darapo ṣugbọn awọn aworun sasa ti n wo nkan lọtun losi ni wọn ṣalaye wipe to nse ni n ba awọn agbagba awọn ekan kugo ati awọn to je alatilẹyin rẹ ti n ba wọn sọrọ yika ipinlẹ yi ati ọna ti wọn gba lati jẹ ki wọn jawe olubori lọdun 2027 ajadi nigba ti n sọrọ nipa eto iṣejọba ọjọ iwaju ipinlẹ Oyo o ni bẹ ba gbe sori asuwọn eto iṣejọba onimọ-ẹrọ Seyi Makinde o ti laami laaka to si jẹ wipe atẹka eto ọrọ aje o atẹka iṣelu o mejeje ni o ti dagba soke o wa rọ awọn to ja alatilẹyin rẹ wipe ohun si wa ninu ereje o ẹla fọkan balẹ eto ijọba ti n bọ lọdun 2027 nigba toun ba ti dije dupo gẹgẹ bi ọmọ ilegbimọ asofin agba ni aarin gbogbon ẹkun ti Oyo o ni nkan o sun wa bọ nile yi o.
2: Kó tó di pé wọ́n mọ̀ mú ìròyìn tí ọ̀pọ̀ sún kan ẹja kan sí àwọn ìwà lójú òpó Facebook wa Khadija Mufuta wọn kan sí Adébáyọ̀ Yunus Adéwálé Engineer Ibrahim Awa okay Adéwálé Awalayan bákanáà Kabir Adéremi Alimi Tohib Abiola Adéremi Mustafa Taiwo Akinboye Ogundiran ẹ ṣeun ẹ jẹ́ kí àwọn àtẹ̀jíṣẹ́ yín kọ́ mọ wọlé bọ̀ bọ́ bá ṣe díẹ̀ sí áàmù wọn nira bajigan àti nirẹgẹrẹ fin ìwé ìròyìn The Guardian ní àyín wọn ni lórí ọ̀rọ̀ àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò eléyìí tó ti wá yọ ṣọ́ọ̀bù yọ yàrá sí orílẹ̀-èdè Nàìjíríà láàkò tá a wà yìí wọn ni bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ní àkọọ́lẹ̀ eléyìí tó gidi kí o kojú ìgbésùnmọ̀mí ìmọ̀ gbé ìgbésẹ̀ ìwà bándìtì àti ìjínigbé tó ń ti àwọn ọ̀daràn míì ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ni àwọn mọ̀ o àwọn sì gbà wọ́n mọ̀ pé ọmọ Nàìjíríà wọ́n ń gbé nínú hílàhílo nínú ìkáyàsókè àwọn sì mọ̀ nǹkan tí wọ́n ń retí o lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bí òṣèlú elétò ààbò àwọn sì mọ̀ pé gbogbo iṣẹ́ iná làwọn gbọ́dọ̀ ṣe láti jẹ́ kí ètò ààbò kọ́ fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá fi òté lé wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí iná làwọn ti ṣe o láti dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn mọ̀ pé ìjínigbé tó ń ti àwọn ọ̀wà ọ̀daràn míì iná lọ́wọ́ agogo nílẹ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ṣe adarí fún agbọn ìmọ̀báràlú sọ̀rọ̀ ìyẹn nínú iléeṣẹ́ ọmọ ológun Major General Michael Onaja òun náà ló fi ọ̀rọ̀ ilédè o ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì Friday nínú ìpàdé látìgbàdégbà ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn ó ṣàlàyé ọ̀rọ̀ wípé láàrin 30 oṣù kẹrin ọdún ta wà yìí sí ọjọ́ keje oṣù karùn-ún ọdún ta wẹ́ bákan náà ó ní iléeṣẹ́ ọmọlógún lẹ̀ yìí ní àwọn ti fi kélé òfin o gbé àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀ mí hán ráhùn eléyìítọ́ ẹ pé wọn àgbọ̀n kankan mọ́ tí wọ́n tóbi mẹ́tàdínlọ́gọ́ta 57 ó ní bákan náà àwọn tí wọ́n tóbi 34 nínú wọn ni àwọn ti pa nífọnáfọsù tó sì jẹ́ pé àwọn ọmọ kéékèèké àti àgbàlagbà eléyìí tí wọ́n tóbi 35 iná ni àwọn ti gbàálẹ̀ o lọ́wọ́ àwọn tí wọ́n jí wọn gbé fẹ́ gbó lọ́wọ́ mọ̀lẹ́bí wọn ọ̀nà ìjà tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí tàn ṣe iná lọ́wọ́yé o lágbọn àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè nàìjíríà nígbà tán àwọn iléeṣẹ́ ọmọ ológun eléyìí tí wọ́n lọ rẹ̀ ṣe ìkọlù sí àwọn agbọ́n ibì kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ Jos South níbi tí wọ́n ní àwọn èèyàn kan wọ́n ti ń rọ ìbọn ní agbọ́n bẹ̀ wọ́n ní àwọn sì ya bò wọ́n bẹ̀ ó di bárakọ̀ yalù wọ́n wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ ọmọ iléeṣẹ́ ọmọ ológun ńlá tó ké sí o wípé àwọn kan lágbọn ibì kan wọ́n ń kó ìbọn ìlàsà àti àwọn nǹkan míì tí wọ́n lè fi jà àwọn èèyàn lógun wọ́n ń kó lọ láwọn agbọ̀n ibì kan tẹ mọ́ àwọn ibi tí wọ́n ti ń pèsè ìbọn AK-47 gangan fúnra wọn wọ́n ní mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wọ́n gbà padà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ o tó ń ti bí wọ́n ṣe ń rọ ìbọn léwọ́ pístù tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí wọ́n fi ń jagun ńlá ń gbà lọ́wọ́ wọn wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn tó ti bí wọ́n ṣe gbà àwọn èèyàn kúrò lọ́wọ́ àwọn tí wọ́n jí ẹgbẹ́ fẹ́ máa gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí wọn ní ìpínlẹ̀ Kogi pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ ló kọjá ẹni tí wàá ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ológun ọ̀hún ó ṣàlàyé ọ̀rọ̀ wípé wo ẹni tí í ṣe ọ̀gá àwọn ẹ̀yin chief of defence staff mọ̀bẹ́rí ẹ̀jẹ̀ kọ̀kọ̀yọ̀ ìyẹn general olúfẹ́mi ọ̀làtúbọ̀sùn olùyẹdẹ iná ló ti wáá fi ọwọ́ àmì ìdánilójú sọ̀yà fún ọmọ nàìjíríà pé wo àyà tóun fọwọ́ sọ ẹran ní bẹ́ẹ̀ kèé ṣe gún o ó ní látòrí àwọn ọmọ kéékèèké tó ń torí àwọn ìyá lọ́mọ tí ń bẹ lọ́hùn pé bàmọ́ àwọn ṣe ń lọ tí ń bọ̀ kọ́bọ̀ òkè mọ́ fi ìsọ rẹ̀ sọ wọn tẹ mọ́ àwọn àgbẹ̀ eléyìí tí wọ́n lórí oko wọn tí wọ́n lọ rẹ̀ pèsè nǹkan táwọn èèyàn jẹ àti gbogbo èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ̀fọkànbalẹ̀ àwọn ọmọ nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ àwọn o àwọn náà sì ní sọ àwọn ò ní wo títí tí ètò ààbò yóò fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà o.
3: pátúkò ẹgbẹ́ òṣèlú lọ́kan òjọ̀kan ni làwọn náà ń ṣe kí ọbẹ̀ tàwọn náà kó dùn wọ́n ní bí ètò ìdìbò sọ́dún 2027 ṣe ń kalẹ̀kùn gbọ̀ngàn táwọn ọmọ nàìjíríà sì ń wòkè fún ìṣèjọba tó dáa tó dọ́ṣọ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti NDC the Nigerian Democratic Congress NDC lójú ẹtì àná ni wọ́n ti wá kéde ẹ̀ pé tó àwọn náà ti borí àtẹ àwọn ó sì ṣètò ti àpérò àpapọ̀ nílùú Àbújá wọ́n ní wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ẹni tí ó jẹ alága àpapọ̀ fún ẹgbẹ́ náà Senator Moses Cleopas tí ó ń ṣàlàyé lórí àtẹ ti ẹgbẹ́ náà ìhun àtẹ ti X nígbà tó sọ̀rọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú NDC nílókèsì ti kéré ti kèrè wípé ètò ọ̀hún ni yóò wáyé lọ́jọ́ kẹsàn-án ní agbègbè kan ní ìlú Àbújá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ṣàlàyé pé àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ni wọ́n péjú pèsè sínú ètò náà nígbà táwọn náà gbìyànjú pé tó ọmọ òye o lọ́dún 2027 ó ti set.
2: ọ̀sẹ̀tì ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n tún mú èyí ìwé ìròyìn the guardian òun náà lọ́ọ́ taari ẹ̀ sóde ní ẹ̀yìn tí wọ́n ní ìwà ìkọlù ni àti ìpani nípakúpa ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ ilẹ̀ òkèrè eléyìí tí ó sì yan ọmọ nàìjíríà lẹ̀ ní orílẹ̀-èdè south africa eléyìí tí wọ́n pe súnà rẹ̀ ní xenophobia wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí the nigerian labour congress nlc òun náà ni wọ́n ti pè fún ìpàdé pàjáwìrì lákòótá wà yìí o torí wọn ní yẹyẹ ọmọ nígbọmọ ìrùkẹrẹ a sì gba ọmọ ọrùnmìlà wọn ni àwọn fẹẹ ṣe ìpàdé papọ o kódà pẹlú àgbáríjọpọ ẹgbẹ àwọn òṣìṣẹ nílẹ adúláwọ ní ìbámu pẹlú àgbáríjọpọ ẹgbẹ òṣìṣẹ lágbàńlá ayé láti dáàbò bo àwọn èèyàn tí wọn bá ń gbéra láti agbọn ibì kan orílẹèdè kan sí mi láti lọ rèé ṣiṣẹ a sì wá là ń wáṣẹ lọ tí èyí tún wá pàdé ikú lójú ọnà nígbà tí wọ́n ṣàpèjúwe ìgbésùn ìwà xenophobia yìí mímọ̀ ṣèkọlù sí àwọn ọmọ bíbí ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè south africa gẹ́gẹ́ bí jẹjẹrẹ eléyìí tọ́jẹ́ pé yọ́ọ́ bá nǹkan jẹ́ o ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ bí wọ́n bá wà nǹkan ṣe sí bí wọ́n ṣe ń kọlu àwọn èèyàn ní orílẹ̀-èdè south africa ẹni tí í ṣe ààrẹ fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí nlc president ìyẹn joe ajaero nínú lẹ́tà kan eléyìí tọ́kọ sí àgbáríjọpọ̀ ti eni ti se are fun agbajo pe gbe awon ise ni orilede South Africa iyen Kwasa 2 ni ilu Johannesburg inu nile South Africa nibe na lo tin fi oro lede ipe oro le ma lo bayi o e ja se ipade bo la ti fe se ti rufe nkan bayi o fi ni ma waye ma ah ah e yo se lohun ku orilede baba re ohun fe lo re sise o ni orilede South Africa to si fe lo ri se ko na ma wa in ti o je senu ti o wa di wipe won mo wu akoto pelu won won mo le won kabakaba won mo gbe mi won ti fi wa pe ni xenophobia ko yo mo waye be mo o won ti pe ipade pajawiri lori oro xenophobia ti n sele orilede South Africa o
3: oro to ni se pelu ajakale arun tuntun ti won lo bode to si fe gba star antivirus ti won lawo eyan ti bere si ni gbe mi mi
2: aka
3: ta be won a ni ri bi nle yi a ni ri loke
2: mo jari loke o
3: won ni ajo to nri si dena ati ikapa ajakale arun nle yi NCDC en lo ti ni eyan mo Nigeria o ngba won down be o ni e la po kan bale ko se un tin ja antivirus ni le Nigeria won ni won o ti ke fi e pe boya o ni un se pelu ile yi be ba gbagbe iroyin lo bota ti o si nlo die mo pe awon kan ton wo ko oju omi ti won rin ajo ni orilede ibi kan nlo dabi igba to je wi pe won fara kasha ajakale aru ohun ti akosile si ti wa nle pe to bo ti bere si ni gba emi awon eyan inu oro ti eni ti o je adari agba fun ajo ohun dokita Jide Idris to so labuja ni ojo eti Friday nbe lo ti wi pe ajo na ni o n gbiyanju ati se itopinpin bi oro se nlo ati pe igbese wo gan ni la won gbe lati le koju irupe ajakale arun ele ti oba suyo ni ile yi o ni sugbon lakoko ta fi n soro yi ajakale arun ti antivirus to je eru jeje ti n ba gbogbo ara aye leru bayi ile Nigeria ni o ti ni akosile re sugbon oju bayi ti alakan fi n sori ni won se n salaye pe to bi eku ba ti tenubonu nkan ti en je ma so pe o re danu o je ready die o wa lo fe re
2: ready si mora 15
3: ma re danu o emi ready 15 o to emi eyan o
2: kare o eyin irele to so n to da bi imoran the guardian lo ko ni ayin pe ninu awon iwadi ele ti ajo to n ri si pe ni ye onje NAFDAC ti won se won ni bo ti le je pe ko se n to le so pato pe onje abi ogun ti ojo ba ti lo lori e to ti expire pe irufe aisan ti o mo ba yan ni amo sa won ni o na le wu nti o dale ni ara awon eyan o pe n ta won wa so ni pe bi e ba ti mo pe onje yo toto lati je ipe e ma wule je rara
3: bi
2: so
3: kini
2: so si so abi te ri pe ojo ti lo lori e yo tojo ti lo lori re te ri pe expire le je ti koje mo wo pe eyin a le pe owo ta fi re ko riro ko ni ja sonu e so ko riro nu e sonu e ma da wahala le si agbara yin e ko riro sonu bi ojo ba ti lo le mo so pe eyin anana lo se expire je nje mo je o mo je o nabda kini won so o di gadi
3: ale
2: ti gari mo expire e wo e ja ma fi yi se lo bi oba ti di ni ago mejo e ma pade tayo oye ladun temi tayo oye ladun aboro lori eto ta pe ni bo se nlo baba di ago mewa koja belenja e ma pade shine alayo lori eto ta pe ni tiwa lo selu titi wa gba na nko abidemi lo nko temi o
3: mewa won pade pada o sada o so yun na ni
2: iroyin lere fi ni
3: bi eh aso yun na
2: mo ni koni ji ba ti se ba re da so abidemi lo nko temi akande lo nko aba to bi mi lo mo ro agba bi o ba se lo ro bo ba pe ti a mo se lo jale be ba ti lo ode o wa nbe e follow de lowo owo keke kona bi nse nawo e se
3: eh o tun di gba mi ta ma pade titi ola te ma pade awon akin egbe wa mi lori edoke laarin ago meje si mejo bakan na se won ari bi ko la the special one nanjo ogiri osa nagori 11 toto e se o
1: la gelu fm jagaba gogo radio ma ro won so
4: Don Safara, Oyin Safara, Daniel Saima, Ipe Afaro Oyin, Lotun Ju Gbogbo Afara Lo. Eleyi lo de fa fun le ise Alpha Travels Limited. Ile ise to ti o gbon tarige ninu ka bani to were na. Lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san owo kankan titi iwe irina visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
5: Eku dede woyin bi gbogbo ti e tin la anfani lati ma gbo wa lasiko yi. Akanse eto eleyi ti ile ise Alpha Travels Limited ti onigbowo e ona ni o nde si eti gboyin bayi to gẹgẹ bi ayo ba se ma npa lowo yi pe enu oni kan bayi o na ni ati gbọpon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Arifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ba nki awon ara ile
6: e ku dede wo yi o se dada la bayin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
5: e dakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nbe o salaye ni won ba fawon yan
6: a nba won se eto rinan lo si ilu okere a se ti Canada a se le ti won mo si London ti ogbe yan mo ni United Kingdom a tun se ti Schengen na won Europe a se Australia ati be lo
5: se ti bi Dubai ni
6: a se Dubai akan ri pe ero to nlo sibe ko dabi awon to nlo si ile Europe abi Canada abi America
5: awon anfani wo lo wa fun awon eyan tan ba wa le se yin pe ke ba won seto irinna
6: anfani to wa fun won popolopolopo koda gan ohun to mu wa ni akanse eto eta ni lowo lowo ta nse bayi si ile America a nse yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
5: nigba ti visa ba wa jade tan ko so gobo ko won pada sanba
6: won ma san wo bo ko se gobo nitori pe gbugbu ala mo bi ilu isere nitori bi ilu isere na la se gbe akanse to ati lo si ile America zero deposit sile baba ti se fun won won ma san die die
5: awon eto wo gan ni abi awon eyan wo ohun gangan ni eto niyan ten se lowo bayi lo wa fun
6: ko se en ti o wa fun a kan fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won lai san wo
5: lai
6: ko so won nikan awon akande eyan na ta mo si left privileged people ton ba wa si odo wa a kan lo san visa fees won ni then ti visa ba jade won lo lati san fun wa
5: won ni owo kankan lati san
6: a kan se yen na lati ri pe awa na contribute si orilede wa
5: fun idagbasoke orilede lati ran won yen lowo
6: ilu rogbo gbogbo e ti ri ba kankan lo
5: je ka ma se be
6: o le je ka ma se
5: e ta ba wa bi ni ta ba bere o todun melo te ti wa lenu ise igan
6: odun ni mimi ise awon oloko gbogbo awon to se travel agency sasane ti o mo mi won de mo mi ni ile Nigeria na kakiri kakiri o to bi ogun odun seyin ta ti bere ta ba ni kaka ni mi ni
5: ogun odun seyin
6: ogun odun seyin o ba
5: e ba wa ni pe ke se akojopo oruko awon te ti seto rinna fun ti won ti lo sile okere bi orilede America ati awon orilede te ti da ko yen won to melo
6: o se ka
5: o da fanfani awon eyan to ba ti e wa fe pe yin fun ekun re alaye e fi number yin ta
6: number ile ise wa ni 08038262191
5: oni number yin ko je bi o se lohun o je iyan lori akanse eto ile ti ile ise Arifa Travels Limited ti won se onigbowo e iyan ile to wa ni Oyerogun Shopping Complex ni opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fun yin te n wa ekun re alaye lati enu Mr. Raymond Adeyinka Adewale lori ona ati rinrin ajo lo si ile okiri pelu awon alaye ti won ti se e le pe won si ori number yi 08038262191 e si tun le kan si ile ise won to wa ni Oyerogun Shopping Complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan e se pupo
4: Agbon Safara, Oyin Safara, Tani Osaima wipe afaro yin lo tunju gbogbo afara lo. Eleyi lo de fa fun ise Alpha Travels Limited. Ile ise to ti o gbon tarige ninu ka bani to were na lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun lai san owo kankan titi iwe irinna visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni janikule Alpha Travels Limited.

0: ọjọ́ òun ló máa ń pẹ́ ìpàdé kì í jìnà ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tọ̀ ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tọwọ́jà àkànní lágelu fm òkè tó ga jù kì tó ń fẹ́ dé ẹ kú àmójúbà ẹ kú àmétíbà wa pẹ̀lú lórí ètò bó ṣe ń lọ láàárọ̀ yìí ìkànnì lágelu fm òkè tó ga jù kì ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn ibẹ̀ lákẹtẹ̀ ń fẹ̀sítẹ̀ tí ń gbọ́ wa ń ti lé tó kó mò ń kí gbogbo orí adé pátá gbogbo àwùjọ olóṣèlú pé ẹ kú ojú máa yọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù mo ṣe yín pẹ̀lẹ́ ẹ̀yin alájàpá ọkọ̀ òrè fó ẹ kú ojú máa láyọ̀ níre ni à á sọ̀rọ̀ atare bá a ṣe ń fẹ́ lọ́kàn kí nàìjíríà ó rí elédùmarè yóò bá wa tó nàìjíríà ó tòrò minimini bí omi afòórọ̀ pọn ọkàn wa ó sì balẹ̀ ẹ kú ojú máa láyọ̀ fún tòní ètò bó ṣe ń lọ lógorí agbágbé tèmítayọ̀ oyèládùn àbọ̀rọ̀ ìlóko mi ẹ kú ojú mọ́ o lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ kú ọ̀yẹ̀ tó tún là pégede ètò òṣèlú lẹ́tọ̀ bó ṣe ń lọ́gorí agbágbé lóòrọ̀ òní àtúntí gbede gẹ́gẹ́ bí ìṣe ti anu láàárọ̀ yìí ẹ wí fún ẹnìkíní kẹ́nìkíní wí fẹ́nìkejì kẹ́nìkejì náà wí fẹ́nìkẹta pé tó bó ṣe ń lọ́gorí agbágbé láàárọ̀ yìí ajíṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ìṣe bí baba ńlá kú ẹnìkọ̀ọ̀kan ṣé lóòótọ́ ni ẹjẹ́ àti bí ìṣáná ká fi kí èso ògùn ká wo ọ̀rọ̀ ètò òṣèlú nàìjíríà pàápàá jùlọ tìpínlẹ̀ ọ̀yọ́ ká bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n dá ìjọba padà fún alágbádá ọdún 1999 títí di àkókò yìí bó ni ètò òṣèlú ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń yàtọ̀ sí ti àwọn ìpínlẹ̀ míì ṣé nítorí wípé ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ ìbàdàn ti jẹ́ political capital ní south west kí làwọn peculiarities tó rọ̀ mọ́ ètò ìṣèlú ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí ò sí láwọn ìpínlẹ̀ míì kí ló dé tó jẹ́ pé omi òṣèlú nípínlẹ̀ ọ̀yọ́ kì í tètè tòrò bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ jẹ́ àjọmọ̀ bíra wa léèrè ní 1999 nígbàtí ààrẹ olùṣègùn ọbásanjọ́ jẹ́ ààrẹ ní nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ sì ń gbìyànjú pé bá a bá ń ní ààrẹ lókè ká ní gómìnà ńsàlẹ̀ kánjọ wà nú ẹgbẹ́ òṣèlú kan náà ṣùgbọ́n ọ̀tọ̀ lòṣèlú tó tún play out léyìí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ad ń ló jáwé olúborí láàrin 1999 sí 2003 alhaji lam ọ̀nàọ́lápọ̀ adésínà sí gómìnà bá a ṣe ń ṣe rèé lóòótọ́ sáà kan wọ́n lò tó bí kí ẹgbẹ́ òṣèlú pdp padà wọlé ní 2007 ní 2003-2004 mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí pé baba lámùráyè lórí di ọdún mẹ́jọ tí wọ́n ṣùgbọ́n láàrin 2005-6 gbogbo alamọ tó tún ṣẹlẹ̀ ẹgbẹ́ òṣèlú kan náà ni o ṣùgbọ́n ẹgbẹ́ ò tún gún nígbàtí ẹgbẹ́ ogun tí yẹn kú ńbẹ tá a bá wo ìṣípòrọpọ̀ iye ìgbà tó ti jẹ́ pé aláàrẹ lókè àtún ní gómìnà ń sálẹ̀ nínú ẹgbẹ́ kan náà bóyá ló tì ju ẹ̀ẹ̀mejì tá a bá kà á sí ẹ̀ẹ̀mẹta lọ ẹ̀ẹ̀mẹta ń gan kì í ṣe pé ìfẹ́ látòkè òní ó mú ti sálẹ̀ oríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń bì yìí ìní ń sọ ẹni tí yóò bá jáwé olúborí tàbí ẹgbẹ́ òṣèlú tí ó ṣàkóso nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí PDP kúò tó bọ́ sọ́wọ́ gómìnà àná Isiaq Abiola Ajimobi ẹran tí ń gbà náà pé sáà ìyẹn ni Goodluck Jonathan lò lọ́wọ́ ní tiẹ̀ wọ́n jọ ṣèjọba ni àtún ní ààrẹ àti gómìnà nínú ẹgbẹ́ òṣèlú kan náà tẹ bá wo sáà kejì ti Muhammadu Buhari náà ẹ rí pé ọ̀tọ̀ lẹgbẹ́ tí ó tún dìbò wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ ní 2019 ẹgbẹ́ PDP léyìí tó jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé òun ló dìbò wọlé ńgbà náà wọ́n pe àgbáríjọpọ̀ òpè àwọn ọ̀pá ọ̀tá nígbàtí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo wọ́n kóra wọn jọpọ̀ wọ́n ṣera wọn lọ́kan àti rí ẹgbẹ́ ADC babaláńlẹ́yìn ni wọ́n jẹ́ olùdíje wọn ńgbà náà ẹgbẹ́ SRP olóyè Sàràfàdín Àlí àwọn jọ wà pẹ̀lú kábíyèsí o olùbàdàn ilẹ̀ ìbàdàn tòní nígbà náà àwọn ni wọ́n jùmọ̀ ṣe papọ̀ pẹ̀lú gómìnà Mákindé tí gómìnà Ṣèyí Mákindé fi jáwé olúborí ní 2019 tá a bá tún wo 2023 ọ̀pọ̀lọpọ̀ wọn pé bá a bá ní ààrẹ lókè ẹni tá a bá wá tún ní gómìnà nísàlẹ̀ nínú ẹgbẹ́ kan náà yóò tún sún wọn ṣùgbọ́n kò tún rí bẹ́ẹ̀ o àwọn oríṣiríṣi ìlọ́bìlọ́kòkó òṣèlú kan ó tún ṣẹlẹ̀ ńgbà náà lè tó tún ṣàkóbá ẹgbẹ́ onítẹ̀síwájú progressive PDP ó tún wọlé lẹ́ẹ̀kan sí i lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀tọ̀ tún ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé kò tí ì sẹ́nìkan ọ̀mọ̀ràn tí mo yún ń gbìn tí ó sọ pé ibi tá a bá yàrá járe ọ̀rọ̀ 2019 ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ díẹ̀ bí àlékún kálébà àmọ́gbò bí ẹni tọwẹ́ òkun lójú gbogbo ọmọ aráyé ẹyin tí ẹ bá ń gbọ́ wa ketekete ẹ lọ gbójú ò wá live and direct lórí Facebook wa Lágelú 96.7 FM òkè tó ga jòkè ẹ̀rí coalition èyí tó gbé gómìnà Ṣèyí Mákindé wọlé ní 2019 ẹ̀rí níbẹ̀ ẹ bá wa ṣíà ẹ gbójú ò wá bétò bó ṣe ń lọ lóòrọ̀ tòní bó ṣe ń tẹ̀sọ̀wájú ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣé ń wò yẹn ni kẹ́ ẹ ṣíà ẹ pin kó kárí ilé àjọjì odùn bẹ́nìkan ò ní.
1: Ọlọ́run sì gbọ́ igbe wọn.

0: Babalọja oníṣẹ́-ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja túyá yàjáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápáṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ kejìlá May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ ká lọ sílé oní tẹ́mi pẹ́ńkẹ́lẹ́.
2: Gimi gimi bẹ́ta fúru ṣọ́ọ̀bẹ̀.
3: Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó jóúnjẹ àdídùn. Láti wá jóúnjẹ àjẹpọ̀nù látọ̀gbà yìí, Capital Bite lèmi àti lèmi kọ́kọ́ ronú ẹ̀ lásìkò yìí. Nítorí o méjì kọ́, oúnjẹ wọn gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀. Láláwọn oúnjẹ bíi Basmatic rice lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, jollof rice, spaghetti. Bẹ́ẹ̀ la ń tà oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa. Pepper chicken bẹ, roasted chicken and chips, chicken crust, chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mímu wá tutù dọ́kàn. Ẹ lè ṣe béèrè fún combo package wa. Jollof rice and fried rice with plantain and beef pẹ̀lú coke. 3-5 nìyẹn bá dé. Tó bá wá jẹ́ pẹ̀lú chicken, 4-5 ló bá dé. Ẹja ládùn àwọn pastries wa bíi Spanish tarts, sanding roll, àwọn búrẹ́dì wa confam ni. Ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn ilé-iṣẹ́ Capital Bite wà nìbàdàn. Wọ́n wà ní New Garage nínú ilé-epo Gas Tap, Ọjọ́ Express Road nínú ilé-epo Gas Tap, NNPC Filling Station, Ẹgbẹ́dẹ́kú lóde Ifẹ̀ Road, Daiwi Bus Stop, Amúlùkù Ìbàdàn. Ẹ pè sórí nọ́mbà yìí láti ọ̀dà fún oúnjẹ tẹ́ ẹ bá fẹ́. 0706171740. Capital Bite, olóúnjẹ ìgbàlódé nìbàdàn.
4: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
8: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọ ni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
9: Kaasa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá kórí ọmọ òye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹ́lẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó ṣèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ pó ti bọ́ kéèyàn ọmọ rù máa gbẹ
10: dede ara ma gbepepepe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbe igbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mo join lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enta tadu ale nlo ma toni toni
11: Lagilu FM 96.7
12: Bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo

0: ẹ ṣe ti ẹ ń gbọ́ wa tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò bó ṣe ń lọ láàárọ̀ yìí ìkànnì lágelu fm òkè tó ga jòkè ìbẹ̀lẹ̀ tí ń gbọ́ wa ketekete bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lọ gbójú òwa live and direct lórí facebook lágelu 96.7 fm òkè tó ga jòkè ń bàdàn ibẹ̀ lákẹtẹ̀ ń fẹ̀sítẹ̀ tí ń gbọ́ wa ní tìlẹ̀ tó kó káàkiri àgbáyé ibi tá a bá roko sí ibẹ̀ ni a máa ń fàbọ̀ sí mo ní wípé wọ́n ní pa lónìí pa lẹ́ẹ̀mìí bójú ò bá fọ́ ó lè di ràbàràbà ṣùgbọ́n lọ́bọ̀lọ́bọ̀ tinú ẹgbẹ́ apc lè ta ti fi bẹ̀rẹ̀ yìí ibo ni ó já sí ilẹ̀kùn mọ́ wàá jálé mọ́já òde ibì kan ni ó já sí lórí anointed candidate àti no mọ bàbá sọ pé pé tó bá yẹ pé wọ́n ń pè yín wọ́n ń pè mí náà nínú apc àwọn tó jẹ́ àgbà ẹgbẹ́ wọn kóra wọn jọ pọ̀ láìpẹ́ yìí léyìí tá a ti rí olóyè ayọ̀ adé adéṣeun a rí alhaji fatai ìbíkúnlé àwọn tó jẹ́ g5 progressive leaders léyìí tá a ti rí alhaji kamorudin najisafẹ́ alhaji akilapa látolúyọ̀lé alhaji mk laoyè láti ìbàdàn north west alhaji marafa láti ìbàdàn north níbi tí wọ́n ti fawọ́ sẹ́nítọ̀ sàràfàdéhìn àlì sókè pé látòní lọ àwọn òní ní kandidéètì míì mọ́ o ju ẹni táwọn fọwọ́ sókè lọ ṣùgbọ́n ẹnu oníkàn báyìí láti gbọ́kàn ẹ jẹ́ kí a gbọ́ fọ́nrán bó ṣe lọ àti ohun tí olóyè adébáyò adélábù tí wọ́n wí lẹ́yìn ọ̀rọ̀ náà ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lórí ìkànnì lágelu fm òkè tó ga jòkè.
1: ló bá pè wá a lọ àwọn alátọ̀ sẹ́yìn lọ bí ẹ̀ka tó pè mí fún ọmọ ẹ̀sìn gómìnà gbé ẹ̀ ní rí mi bẹ̀. ẹnìkan ṣoṣo pẹ̀lú ògo ọlọ́run yóò fly flag ẹgbẹ́ wa ní 2027 election tí ó sì ní jẹ́ ẹnìjẹ̀ẹ́dógún tí olóyè tó fi ara hàn pé òun gbèrò pé òun fẹ́ díje fún gbogbo gómìnà gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ ọtọ́ fẹ́ ṣerú ìfarahàn bẹ́yẹn ló bá pè wá a lọ àwọn alátọ̀ sẹ́yìn lọ bí ẹ̀ka tó pè mí fún ọmọ ẹ̀sìn gómìnà gbé ẹ̀ ní rí mi bẹ̀. ẹnìkan ṣoṣo pẹ̀lú ògo ọlọ́run yóò fly flag ẹgbẹ́ wa ní 2027 election tí ó sì wọlé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ kan ààrẹ orílẹ̀-èdè wa àwọn náà gbé ṣẹ́ rán mi.
2: wọ́n tó pe ẹgbẹ́ ayọ̀ adéṣeun ní pẹ́sẹ̀ ìkọ́kọ́ ti pè mí fatai ìwọ lọmọ mi ní ọ̀yọ́ state ilé ìṣàráfà ni
3: mo fara mọ́ pẹ̀sẹ̀ ìpè màá dẹ̀ tì lẹ́yìn tí ó dìbò tí ó wọlé.
1: ẹnìjẹ̀ẹ́dógún tí olóyè tó fi ara hàn pé òun gbèrò pé òun fẹ́ díje fún gbogbo.

0: ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu àwọn tó jẹ́ ìkan olóṣèlú nínú ẹgbẹ́ APC méjì Ayọ̀adé Adéṣeun àti Alhaji Fatayebi Kúnlé pé gọ́vnọ̀ òní ó ti pe àwọn láti gbà ń lọ tá à ti fọwọ́ olóyè Sàràfà òkè àwọn ò tún jẹ́ pé ẹnìkankan mọ́ pé ó fẹ́ díje dupò gómìnà àwọn ò sì ní yọjú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ alákòóso tẹ́lẹ̀ fún iná mọ̀nàmọ́ná olóyè Adébáyọ̀ Adélábù tí wọ́n pé wọ́n ń lo ọgbọ́n àyíníke ni wọ́n ń fi orúkọ aṣíwájú wọ́n fi ń dọ́gbọ́n wù àwọn ìwà míì lábẹ́nú ni nípínlẹ̀ ọ̀yọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ti olóyè Adébáyọ̀ Adélábù kájọ síra wọn èmi nìkan kí mò ń bẹ lórí ètò àwọn tí wọ́n jẹ́ òye àwùjọ àjọ wà lórí ètò ni tí wọ́n ó pabì tí wọ́n sì yọ abidun ọ̀rọ̀ náà lára wọn ni comrade Alaba Adébísí ẹ kú ojúmọ́ aláyọ̀ fún tòní ẹ jẹ́ kí n lọ ká gbóhùn olóyè Adébáyọ̀ Adélábù ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
1: Gbogbo structure ẹgbẹ́ yòókù 90% ẹ̀ ọwọ́ igun márùn ló wà. Àwọn gọ́ọ̀fà àmẹ́kẹta lẹ́yìn esco structure pali láti faith dendoka dey work. Gbogbo structure ẹgbẹ́ yòókù 90% ẹ̀ ọwọ́ igun márùn ló wà. Àwọn gọ́ọ̀fà àmẹ́kẹta tá a ti ní slam senaco ọkẹ́ senaco àjíbọ̀bí kàfẹ́ organization àbí ó yàtọ̀ gọ́ọ̀nà kálá gbogbo mọ́ṣọ́ gbogbo wọn àwátá ṣẹ̀dé àwátá jẹ́ àìlẹ́ ìtí wọ́n ní lẹ́yìn yìí igun mẹ́ta yẹn igun méjì ló tún ní structure lẹ́nì àwọn méjèèjì láti jẹ́ candidate ẹgbẹ́ rí ní governorship èmi ní 2019 àbí ṣé bá jọ ṣé ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọmọ pẹ́ńkẹ́lẹ́ gbogbo yìí ọba pẹ́ńkẹ́lẹ́ gbogbo yìí ìyá pẹ́ńkẹ́lẹ́ gbogbo yìí ọ̀rẹ́ pẹ́ńkẹ́lẹ́ gbogbo yìí ó yà ló láti lọ́mọdé ẹgbẹ́ òṣèlú ọmọ ti 2023 candidate wọn gbà náà senator Wesley Folarin ó náà tún gba structure so láàrin igun márùn yẹn bam Ajimobi Akala Adélábù Folarin tó bá tún kù kò tó 5% lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ so Charlie wà lè ṣe consensus kí igun márùn yẹn má sì bẹ́ẹ̀. Ṣé ìrọ́dì lágún bẹ́ẹ̀ ta ló wá ṣe consensus ṣó lè múlẹ̀ kò lè múlẹ̀ láì láì láì stand la fi mẹ́tẹ̀ APC dé the yesco on the right on báàgì lágbára náà lẹ́yìn esco structure pali.
0: Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé ètò yín ètò wa bó ṣe ń lọ ń tẹ̀ wájú ẹ lọ gbójú ò wá live and direct bẹ́ẹ̀ ṣe ń wò ní kẹ́ ẹ ṣí àì ẹ pín in kó kárí ilé àjọjẹ ọdún bẹ́nìkan ò ní ètò bó ṣe ń lọ sí ń tẹ̀ wájú ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu igun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nu ẹ ti gbọ́ láti ẹnu olóyè Adébáyọ̀ Adélábù ẹ sì ti gbọ́ láti ọ̀dọ̀ Alhaji Fatayebi Kúnlé Chief Ayọ̀ Adéṣeun Látògbómọ̀ṣọ́ ìyẹn tí wọ́n fa ọwọ́ Sẹ́nítọ̀ Sàràfà Adéyìn Àlè lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú táwọn Àbújá wọn wà bá ṣe ń sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ àgbà tíkẹ́ẹ̀tì ni kódà ti dórí rep òní wọ́n ń fà á FIFA tan fa won fa Abuja ni Abuja ni what is the screening okay ese eyan ara ile te ngbo wa jare yo da koni yele comrade Alaba Adebi se ku ojumo alayo ki awon to ngbo wa nle
2: akojumo akosi mi eni mo de ki gbogbo awon ti ajo wa ninu kulu ni aro yi akosi mi eni o eni o san wa so yo san wa so mo yo san wa si alaafia ti se bale oro a ri ti wa se la se ledumare
0: amen comrade Alaba Adebi si le gbo won yen comrade Amola Akanbi e ka ro nbe o
3: e ka atokun mo ki gbogbo egbe oselu to wa nipinle oyo ti won ma da po won ni ojo mejo egbe olususu owo olombrella alatapako olowo obowo oni baba iya atomo ati egbe tutun ta se ni nipinle oyo egbe elege aki won pe akojumo akosi mi okun ose
0: egbe elege mi ati kede fun yin pe egbe elege wa
3: o ti wa ti pe ti pe bo se de pinle oyo ni
4: o ti wa pinle oyo
0: e si ja won to legbe o announce pe e je ka won to legbe
3: o ki won le mo pe aise alatapo awon le mi se ki won
4: gbogbo egbe oselu
3: mo sada yen ri won ni
0: okay e sada yen ri egbe egbe onigbaguda
3: egbe onigbaguda nta si mo ri la
0: egbe bolu yo lo ye ke
3: nta mo ri la rege o po
0: egbe bolu yo
3: te ba ranti ni pe ni 2020 ngba ti won la n fe se covid palliative ege o wa lara nkan ti ijoba ni Nigeria ti won fun awon eyan as palliative fun covid so ege o ni itumo to stanko dada
0: dada eyin nu olorun
3: asiki awon ti won ma gba disqualification mubaraki na lati Abuja bo ba to se ti ba nbo aki awon na o gbogbo nkan won se lo pa mari
0: e je ka wo nta nba bo ka ku lori iyun oro agba tiketi e to ma saba mu awiye wile lowo julo ni ti gomina te ba wo oro egbe oselu APC ko to di pa abo sinu egbe oselu PDP pelu bi ti oro de duro bayi ki leyin le fayo nbe te le pinpoint pe eleyi je oto tori pe ba se n gboto tun on la n gboto si a n gbota arin gan yo si fe soro ngba mi lati fe so pe ta ni
4: eyan fe gbagbo gan
0: ta gan ni o n so oto ta gan ni o n se ki lori oro ti me nle yi agba tiketi agba tiketi ati pe bo ni e se lero pe o ye ko ri
4: e se atoki
0: kin soro die bi aleku te ba wo egbe onitesiwaju lati ibere pepe nigba 1999 sisin e ri pe won lo mu baba lamu wa ni
4: won fa wa ni
0: ni 2011 baba lan leyin ati soje Akanbi oni won ko jade pe nfa dije dupo gomina ko to di wi pe won lo mu senator
4: sheri nkan
0: ba Abiola Ajimobi mo fo wa to modin lenu o won mo wa won si dije won wole gomina ni 2019 awon bi san ni Yakintola
4: tegbe
0: awon ti jade ta tegbe pe kini an fe se gomina Adelabude wo gba tiketi ni 2023
4: iru e na
0: iru e tun sele na na kini woye yin lori awon to ti sele
4: e se atokun seri inu egbe oselu ti a ma npe ni awon progressives o ma sele lopolopo gba to je pe candidate tan ba fe lo fun ipo gomina awon agbagba egbe ni won ma nfa sile te ba wo gugun kan te ka sile yi na pe opolopo awon eyan ni won ti jade tan ti fife han pe awon fe dibo awon fe dije fun po gomina to de pe won o ti gbianju won o ti nawo won o ti nara but at the end of the day eyan o kan ri pe won kan lo fa candidate kan wa awon eyan le mo imi gan awon eyan ni mo to be dabi alara ti won de fi oni o pada dije ni egbe awon egbe oselu awon progressive ko de kin se pe nkan to je pe Oyo state nikan ni te ba ni ka opolopo Southwestern state na ni ru nkan bayi tin sele so a le so pe nkan ti o fe wa peculiar si egbe awon ti won pera won ni progressives oni pe ki won decide pe awon fa enikan le ele ta le idape e ta le pe ni consensus arrangement te ba wa tu wa ni ka wa wo amended electoral law to wa nta lowo lowo bayi ona meji ni eyan le fa omo oye sile teyan o ba fa le through consensus direct primary na wa pe ka fi yan omo oye so o tumo si pe ko se bi ikan tan le lonu mejeji ti ko ba ofin mu bo se wa ri nkan ti won ni aje se bi Oyo laari Oyo ki se
0: babe ni ko kan
4: eyin na ti so mo ro pe nkan Oyo state ma yato nkan Oyo state budo yato nitori pe o na ni ipinle to tobi ju ni southwest
0: ni southern nigeria
4: ni nigeria southwest gan southwest than nigeria on lo tobi ju so oro wa ni ipinle Oyo ma nda yato gan okay wo arrangement ti Lagos state nsin won ti mo bi tan lo lori oro en ti o ma je gomina same thing na apply ni Ogun state won ti men ti won gbe ati won fa kale ti o dije fun ipo gomina ni abe oselu APC but ti Toyo state o je nkan ti on fa lobolobo lowo bayi ti nkan ta kokko ri ta de kokko gbo ni pe senator Sarafaden Ali ni won ni are gbe igbese kan pe okay o won mo bi ipa ti Oyo state nko ninu oro oselu won de mo yi pe ti awon gangan o ba ni ibo to ye ka won ni ni Oyo state o se se ki o fa nkan ti yo fe le affect awon na so won ni are gbe igbimo kan kale pe kan wa si Oyo state pe kan wa se nkan ta le pe ni research bi investigation na de la tu le pe pe talent ti won ro pe ti won ba fa le ti o wole to le wole ti awon mi egbe le gba en ti won mo yi pe ko ni nkan kan ti yo fe je nkan ti yo tabuku re
0: ti o laba won
4: ti o laba won so to say won ni gbimo yen are yen igbimo kini o yen igbimo keji won ni gba ti kaluku ma lo pada jabo fun are won ni senator Sarafaden Ali ni gbogbo won pada febo won ni senator gan o ti e ni plan gan pe awon fe
0: di gomina
4: ipe at a point in time gan senator ni arora o ngba ti wa ti di pe igbimo yen di meji ni won to ni pe senator se wa agree pe okay o da ko si wahala now a de ri bi gbogbo e se pada turn out si a ri pe de ni di bi a se nso re senator Teslim Folarin o ti soro body language won gan ko ye ni kankan anti model as at be ni ati gbo pe bi eyan bi 5 si 6 lo ti gba form nomination form APC ni Oyo state but inu gbogbo awon ta ka sile ati ri
0: Akim Agbaje
4: yes Akim Agbaje
0: okay.
4: Ati ri Oloye Karim ati ri omo baba Lam Adesina
0: Ayobami
4: ati
0: Oloye Abdul Wahid Bayo Adelabu
4: Oloye Bayo Adelabu na wa nbe bo nkan ti o kokko ye mi lenu ni pe initially ngba ti se mo pe gbede ke wa fun pe okay o iwo to ba je pe appointee ijoba ni e gbede ke igba to gbudo fi ise le pe okay o fe lo contest fun ipo ebi ti eyan ba fe dibo si dije si rada ta ti ro pe boya oloye bayo adelabu ti eni contest mo tori ngba ti resignation letter yen kokko jade won awon ti won je media and last de won won pada jade pe ko ri be o pe oloye bayo adelabu resign o wa pe titi ki oloye bayo adelabu to resign ngba to wa resign a ri pe oloye bayo na gba form in to wa je nkan ti o ko ye mi lenu ni pe number 1 ni pe emi o expect pe oloye bayo adelabu dide ti won ma de emi expect pe te en ti ti o pe ko to di pe o resign ba yen mo expect pe ko kan ti e bere si so awon kan ti yo se anfani ti ara awon ara ipinle Oyo o je ti Olorun ba ni ki ohun ri ticket gba but unfortunately very very unfortunate ma ya si aspect yen tori pe kini mo je omo Ibadan mo mi de ki wa nje mi o kin so omo Ibadan lasan lasan ba yen mo jo en to wa lati idile Adebisi ndi kan so nkan to ba ni se pelu nkan oba most especially ni to ni se pelu Olubadan ti a ba re nikan ti o ba fe tenu abuku ba ipo yen iru awa yi o ni faye gba iru nkan be agbodo ni pe te ba nso selu e ma mu ti Olubadan
0: won ti debunk yen pa yen fe si awon gbo ni
4: en gbogbo wa na ni pe no seri oro pe yan pada ko oro eje gbogbo wa na la wo foran yen nkan ta n try lati so ni pe ti eyan ba fe se oselu okay for instance
0: igun kan le nsoro le lori late kan e ti soro senator Sarafadi Ali asi fe polowo oja
4: okay se ka lo polowo oja
0: eja polowo oja eja polowo oja
4: mo mu lese lese ni bo eja polowo oja ka pada
5: bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to know to salary? Okay, spell turmeric.
7: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
7: turmeric.
6: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
8: Ojulumọ ṣe ni ibapade pẹlu ara won ti won tun ni ibasepo pẹlu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pẹlu idaraya lorisirisi be ni ayo ati idunun gba okan wa kan bi ileya se wole de ka se na bonara yo
9: no bonara yo
10: dile baba won ta tun dile o
8: Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Ileya Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ileya nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000 Ileya eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ilágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
11: Bí wọ́n ṣe ń da owó fún ẹ̀rọ
7: ẹrọ ọba rẹ ni sọrọ bẹẹ náà ló ná lórí ẹni ó bá sun ọ̀nì gbáláwo rẹ kò ní tí ó ti ẹ mọ̀ pé ó lè rẹ ẹrọ ọba rẹ ni sọrọ kí o máa sanwó ẹ díẹdíẹ pẹ̀lú izibai bẹẹ ni izibai ló fún ni ní àǹfààní àti ẹrọ ọba rẹ ni sọrọ pẹ̀lú ìdá ogún àsánlẹ̀ o sì máa san yòókù díẹdíẹ lọ́gọ́ tó o bá ti san ìdá ogún àsánlẹ̀ yìí náà ló ti mọ mẹ́rọ ọba rẹ ni sọrọ rẹ lọ tí ó sì mọ ṣe ìdápadà láàrin oṣù mẹ́ta sí mẹ́fà yára tètè lọ sí ilé ìta ẹrọ ọba rẹ ni sọrọ tí ń bẹ ládùúgbò rẹ náà jẹ àǹfààní izibai
9: Pabst Corporate Nigeria Limited and Pabst Logistics USA ilé-iṣẹ́ ńlá kan ara ọ̀tọ̀ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwú ẹbọ nínú kákó àwọn èròjà ara ọkọ̀ wọlé láti ilẹ̀ òkèèrè báwo lẹ ṣe fẹ́ sí lẹ́jẹ̀wọ́n tàbí lẹ́lẹ́yọ ẹyọ nínú tòkúnbọ̀ Toyota spare parts tàbí Benz spare parts àti èròjà gbogbo àwọn ọkọ̀ tẹ̀ ń lò for quality spare parts that stand the test Pabst Corporate Nigeria Limited and Pabst Logistics USA give you the best don't stress yourself when your vehicle needs original spare parts think Pabst Corporate Awani number 4 Adulaju White House Ìyànà Bódìjà Lagos Ìbàdàn Expressway opposite Yeye Creation House Ìbàdàn Nigeria bákan náà la wà ní 11835 Omandi Street Houston Texas 77035 lórílẹ̀èdè Amẹ́ríkà fún pre-order lórílẹ̀èdè Nigeria 0706-8337-795 US line wà ní +12819127490 Pabst Corporate Nigeria Limited and Pabst Logistics USA Reliable Service Trusted Brand
11: Looking to equip your child for the future? Let's empower their world with a perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ ni o, Best Brain College yóò fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Ẹ̀kọ́ tó péye a máa sọ ọmọ dẹ ní iyì lọ́jọ́ ọ̀la. Yára mú ọmọ rẹ wá sí Best Brain College fún ẹ̀kọ́ àti ìtọ́ni tó bá ayé ìgbà yìí mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
12: Redmi A7 Pro, Redmi A7, get that Redmi A7 Pro, it's such a special phone.
13: Ra Redmi A7 Pro lóní kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ́ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀

0: ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́ ní ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣe sẹ̀mí ara ẹ̀ bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jẹ́rò ònú di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọkàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fanilápòyà bẹ́ẹ̀ ni Lovett ti lo kọ́ nílẹ̀ yìí ọjọ́ ti pẹ́ conducive learning environment hostel facility iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin Lovett College of Advanced Studies opposite Cambridge College Oni and Son Hospital Street Ring Road Ibadan 0814-878-1627 081-4878-1627 Lovett College of Advanced Studies ẹ mọ wulẹ̀ ṣẹ́jú sẹ́rò àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà àbáyọ.
1: Lagilu FM 96.7
2: bó ṣe ń lọ pẹ̀lú tèmi tayo oyeladun ló ń lọ lọ́wọ́.

0: ṣe lójú iná léwu ra ohun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Lagilu FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: eka bo pada leka ipolowo oja wa eto yin eto wa bo se lo nte waju ikani lage lu fm oke to gajoke ibele tin gbo wa ori kan le gbo un iyana oto kan ni eje ma wa bajade on to ti o teyin e boya egbe oselu apc oro won pada gun abi boya won pada ti e se direct primary
1: be
0: lati mu omo ye won bon ba se se egbe yen o to ko ma da bi tateyin wa e to je koko oro onu lori oro ti apc sugbon nu pdp kin to lo mu ni wi pe awon igun makinde ninu pdp ni pinle oyo gbogbo won ni won kowe won fi egbe le in fe se ma ka won le ni ejimo won ti konu egbe lo to won o ti kede wi pe egbe ti awon o fi dibore oro esi tele leyin ti awon atejade ti jade ti iwadi si tele to je pe o to ni pe honorable Bimbo Adekunbi o ni omo oye kan soso ti o dije dupo gomina labe egbe yowo ti gomina Makinde ba lo
1: Bimadek
0: ni pele Oyo pe won se ti pin wi pe ambassador Ajadi Ogun Toyinbo o ni omo oye ti o dije gege bi senator ipo senator ni Oyo Central ni Oyo South honorable Dikulai Olajide Odidi Omo oni o jade ni Oyo South a si ti ri enikeni ti o jade ta to lodi tabi fi ehonu atako awon igbese yi Shina Pela oni yo dibo senator ni Oyo North le ti o han pe egbe oselu ti Makinde o fi dibo o ti nto ko si ni si wahala nbe saaju ki won to se ti awon to je ti senator ati gomina onu won ti se consensus fun gbogbo awon to je rep
1: afi local government Oluyole
0: se ti Oluyole o ti yanju
1: ke yanju
0: Oluyole oro won lagbara nbe run ke yanju boro
1: ke yanju
0: ti odidi agbowórin oni won mu ni bi ta wa yi pe yo
1: le keta
0: yo le keta
1: return ticket
0: won ti mu yan ni onara pe oni o se
1: otope
0: otope oni o se rep nbe
1: nibe
0: won se mu yan kaakiri sugbon ta ba wo oro ctc ile ejo to ga julo ni Nigeria to ni pe ki won gbe egbe pada fun awon to legbe le ti won believe pe igun Makinde ona loro pada jamo lowo awon ti nse yegede wike o lati yana egbe wo ni Makinde be fi dibo npinle Oyo te ba lo sori Facebook wa lagilu 96.7 FM e ri foran mu maworan kan to safihan pe Makinde ati awon ikan oloselu se pade papo lana lati joko soropo lori itesiwaju egbe won bi won se dibo ti won wole yen ni ipinle Oyo te ba de wo Makinde e ri pe master strategist ni lati 2019 to ti ndibo wole o so wi pe gomina Makinde mo oro oselu ipinle Oyo o ti ye gomina dada
1: awon tolorun fi ke wa
0: e gboju o wa lori Facebook e ri awon to joko nbe e ri ti won joko won ra sapije ranpe won se ipade mo gaji ada nla le wo yi e ri deputy governor gomina Makinde speaker wa nbe Bimbo Adekunbi wa nbe Odiomo wa nbe egbon mi Saheed Fijabi wa nbe Dare Adeleke wa nbe gbogbo awon te mo na ni ta mo won se ipade pon to to
1: awon stakeholders
0: awon stakeholders lori pe bo ni egbe won o se dibo ti o wole pelu ati ma se bo gomina Makinde ipinle Oyo bi en ba dibo le meji to wole gomina iru eni bi o se foro seyin ati akitiyan gomina Makinde ninu national politics pelu ogbon tin sele bayi Comrade Abade BC kini eroyin lori e
2: se
0: egbe Makinde ko lo lo egbe mi ti o lo ko gan se o fi han pe gomina ati awon iko re yi factor ti o dibo wole ni won ni
2: ile Oyo e se atokun
0: eyin te ngbo wa te wo e ba wa share e pin ko kare ile ajoji Odube nikan oni bo se nlo o se nte waju e se nte ngbo wa
2: ori eto ina ni mo ti so tele pe oro PDP bi o se nlo pe ko se nikan ti o mo nkan ti o ma pada hende pe bi gba ti o je pe gomina kan awon ti won tele won o kan fe su won lo na ni to ba pe under PDP na ni won fe fi
0: dibo
2: test dibo wole se wa ri kini Supreme Court CTC to jade certify true
0: copy
2: to jade yen ta ba kadada e ma ri pe interpretation judgment yen o pin si ona meji ona to de pin si ni pe ati Makinde o ati Wike o ko fe si kankan ti a le so pe ofin damo gege bi en ti o ni egbe PDP inu ofin yen na ti so yi pe okay o ko se mo pe Wike Anyanwu to je national secretary under faction won ti kokko suspend e nigba yen ko to di pe o pada lo participate o wa lara awon to organize convention ti o gbe another national esco wole so the only thing won ti gobina na ti ri pe teyan ba nsoro pe eyan o fi PDP fly eyan o pada lana ti e se kekere ni as of today nsin bi ofin yen gan ile ejo ile ejo gan o tuwa Supreme Court gan o tuwa so specifically pe eni bayi lo legbe won ni oro internal party politics ni boro internal party politics pe ko se nkan ti awon le decide le lori so yen wa je ki a mo pada si pe okay o BOT board of trustee now I'll take yen as responsibility pe okay o awon la won gbudo to egbe yen pada but e ma je wa gbagbe pe londa INEC afi to ba tu ti afi ti oro yen ba tu ma pada change ni eni Wike faction na si ni INEC si recognize
0: pelu oro Supreme Court yi
2: o na ni kan ti
0: o ye ki aye pada
2: ko o na ni kan ti so pe afi ti o ba ma yi pada la aro yi bazat ba si se nso yi Wike si ni faction Wike si ni INEC lo recognize so iyen ti je ka mo yi pe ko si nkan kan ti o le sele Lawyer State na ju pe ki plan B tan ti lo wa nle o na ni nkan ta fi nri mass defection ibere ta ba bere ni pe e soro kan eni en to se two term a le ko yen ekere o looto
0: to dibo to wole
2: nipinle Oyo le meji a le koyan ekere ninu oselu but to wa nbe ni pe se mo yi pe ninu oselu oruko se pataki
0: be ni gomina lo ko won ni electoral value
2: soro mi ni
0: street injability
2: inje be se wa
0: feran
2: inje be se wa so pe gomina loruko yen inje oloselu teyin gangan le pe ni oloselu to gandia about no jiman so to gangadia inu oselu ni pinle Oyo melo lo wa pelu gomina ibere eleki ni ni
0: ti gbo awon safin rep won wa pelu gomina
2: ti àwọn aráàlú ó padà bẹ́ẹ̀
0: àwọn tó ti àwọn tó ti àwọn tó ti láti jẹ́ ambassador rí láti jẹ́ igbákejì gómìnà wọ́n wà pẹ̀lú wọn.
2: ẹ ṣe sùúrù mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ní ìbéèrè ẹ̀kíní nìyẹn then ẹlẹ́ẹ̀kejì láti àná láti ìjẹta tí a ti ń gbọ́ pé ẹni ti di camp o ti resign o ẹ̀tọ́ eléyìí dis o resign o eléyìí dump o oríṣiríṣi òyìnbó náà ná fi ń kọ́ pé igbá ṣàwo ẹnìkan ṣàwo láti gbà yẹn láti wá ń gbọ́ pé pátì tá a mọ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ kò lò wọ́n lọ́yọ̀ọ́ ìyẹn apm làwọn náà tún ti wá látún ti wá gbọ́ pé internal leadership problem náà tún ti sáré jáde ńbẹ̀ pé táwọn yẹn àwọn tí ló yẹ pé wọn ò lè dìbò kánsílọ̀ gan kan ríyàn tí ó wọlé nu wọn tẹ́lẹ̀ àwọn náà ti wá ń sọ sí pé rárá o ẹ̀ẹ̀kan lè dé báyẹn náà kẹ bẹ̀rẹ̀ sí hijack gbogbo fọ́tọ̀ mọ́
0: wọ́n fẹ́ gbẹ̀tọ̀ wọn ni
2: àwa lọ́wọ́ ṣé nǹkan mò ń sọ yìí ṣé ẹ̀dẹ̀ wá rí
0: àwọn yẹn fẹ́ gbẹ̀tọ̀ wọn
2: ni
3: ṣé ẹ̀mẹ́ tó ní ẹgbẹ́ apm
2: ṣé ẹ̀dẹ̀ wá rí ibi tí problem yẹn wá wà ni pé à ń wú gbọ́ in fact ṣe rí at times máa ń wà tó yẹ pé
0: ẹ̀ ń gbọ́ àbẹ́ di otọ́ bẹ̀
2: mú
0: a lè máa sọ̀rọ̀
2: no ara wúwú gbọ́ náà
0: rumor
2: no ara wúwú gbọ́ náà òótọ́ máa ń jáde ń bi pé ẹ wúgbọ́
0: sọ̀rọ̀ mi
2: wúgbọ́ yẹn kò í ṣe pa àfìdí ẹ̀ múlẹ̀
0: ó
2: ní mo ṣe lo yorùbá pé a wúgbọ́ a gbọ́ yí pé ẹgbẹ́ apm gan tá à ń sọ yìí ta ló rẹ́gísítà ẹgbẹ́ yìí.
4: His Excellency Senator Mustapha Ibekunle Amosun.
2: So kí ni nǹkan tá à ń try láti sọ ni pé kí ni nǹkan tá à ń try láti sọ ni pé ẹ tó dẹ̀ kọ́kọ́ di camp ẹ má jẹ́ àgbàgbé Bola Muhammed ti Bauchi ló kọ́ di camp sí APM ṣé ẹ dẹ̀ jẹ́ ẹ má jẹ́ àgbàgbé pé this is used to be in the same camp àwọn méjì péré ló kù nu PDP tẹ́lẹ̀ òun àti gọvanọ Ṣèyí Mákindé nìkan náà kù nu PDP tẹ́lẹ̀ òun ti sáré di camp ó dẹ̀ stabilize APM yẹn ní ọdún ẹ̀ ní Bauchi ńbẹ̀ yẹn ó dẹ̀ gbogbo àwọn kandidate tó ti gbà ńbẹ̀ gbogbo àwọn ọmọ gbogbo àwọn followers ẹ̀ gbogbo wọn padà wọ́n di camp síbẹ̀ so ibẹ̀ yẹn láti wọn but if tó wá ń ṣẹlẹ̀ yẹn sì ni pé at the end of the day ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé at the end of the day APM tá à ń sọ yìí náà input ṣe rí kò fẹ́ẹ̀ lè tí mo try láti sọ ni pé kò fẹ́ẹ̀ lè sí ẹgbẹ́ kankan tó fẹ́ẹ́ yọjú gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò ní Nàìjíríà lénìí tẹ́ ẹ̀ ní rí ọwọ́ ẹnìkan tó wà nù APC ń bẹ̀.
4: bí e sì kọ́
0: ok etí àwọn tí wọ́n di camp tí wọ́n resign rather kúrò nù PDP wọn ò tí kéde fúnra wọn pé ẹgbẹ́ tí àwọn fẹ́ fi dìbò ní
4: bẹ́ẹ̀ni
0: tó bá sì jẹ́ pé ẹgbẹ́ tẹ̀yìn rò lọ́kàn yẹn ni mo mọ̀ yí pé ìjókòó sọ̀rọ̀ pọ̀ oríṣiríṣi yóò máa lọ lọ kó tó di pé wọ́n padà gbé síta fún gbogbo ọmọ ìpínlẹ̀ bọ́ bí tẹ̀mí ń lọ ni wípé pẹ̀lú bí gómìnà Mákindé ṣe jẹ́ pé tó bá ṣí báyìí bí oyin ni ó bá ṣí kì í ṣe pé onìkan kú ò tó bá ṣí kò nu PDP àwọn tí ń bẹ PDP náà ni wọ́n lọ tẹ̀dó
2: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí náà ni
0: ó sì jẹ́ pé ìṣọ̀kan wà nù wọn kò sí pé Gúnmi ẹ mo fẹ́ nìkan á fàájá bí irú tí ó ń ṣẹlẹ̀ ní
2: APC
0: ṣẹ́yìn orí pé yóò fún wọn ní advantage
2: ní point ní àárín yẹn
0: àwọn pati tí
3: mo disagree pẹ̀lú yín pẹ̀lú yẹn
0: mo ń gbọ́ kọ́mìnà Alaba Adebisi
2: any point lórí yẹn because tá a bá sọ̀rọ̀ PDP náà tẹ́lẹ̀ náà kò sẹ́ni kankan tó ń control PDP náà ju
0: gómìnà Mákindé lọ
2: ṣé nǹkan mo sọ yẹn is the alpha and omega of the party now ibi tó ti wá le fún APC ni problem ni pé tí APC ò bá fọgbọ́n yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ a lọ direct primary a lọ consensus ni àbí direct primary tí wọ́n bá jẹ́ kí wàhálà lọ ṣẹlẹ̀
0: internal crisis
2: bá tún lọ jẹyọ kò ní jẹ́ nǹkan tí ó máa ṣe ẹgbẹ́ yẹn láǹfààní
0: ẹgbẹ́ tán bá fi tí Mákindé bá fi dìbò ni ó padà pay
2: o yes o lè pay wọ́n bọ̀ kò wá mí pé ẹgbẹ́ ni ẹgbẹ́ yẹn o pe ye o oni o pada jawo o jawe olubori o bo yo pada je advantage fun egbe ti governor Seyi Makinde atawon followers e tan ba pada ya lo
0: e won wole na niyan
2: emi o so pe ye o
0: se indirectly le so
3: se
0: egbe ti wahala nu egbe APC ba tesi waju
2: Ben,
0: o le sakoba fun APC
2: o le sakoba fun
0: yo si ran egbe yo
2: exactly.
3: Ti ma gba dynamism of your state put it into factor
0: okay kini dynamism
3: e so pe egbe o le de losan gan ko wa make
0: ara lu ni o bi yen lawon yen dibo
3: fun ko le yen lawon yen dibo fun but e ma gbagbe wi pe symbol awon eyan mo wa won ti dibo tan ka tun mo pe ibo enikan lo mo
0: kan ori radio ati television na lati polongo to fi mo symbol
3: se se la leyin la leyin
0: e ja lo polongo
3: la leyin bo se mo fe e ja
5: bo se nlo pelu temi tayo oyeladun lo nlo lowo.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
8: turmeric.
6: Correct. One carton of Maggi chicken flavor for you.
9: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: Garden behind Watt Petrol Station, Orita Challenge, Ibadan, Ipinle Oyo. Ẹ máa pè wọ́n sórí 081-6047-8190. Nílùú Ìlọrin, ẹ máa pè sórí 090-4249-7938. Kílẹ̀ wí.
1: Azabita ni ẹ máa jẹ́ o.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
3: Kò sẹ́ni tó lù wà òní ṣeré fún ojú wa ló fẹ́.
4: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń ṣe ni o. Bí kan balẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sí kélébé lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sekárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mọ̀, owó tí ń bá fàájì lọ ò kéré.
5: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá kọ.
6: Bèbí mi, mo ti dilẹ̀ fún ẹ. Ẹrù re.
4: Ah, pẹ̀lú atótónu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákàṣe ṣe ìgbésí ayé rẹ o.
6: Ah, ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
4: Orí rẹ pé. O lóní mọ̀ràn gidi ni. Ní mẹ́ta yẹ lajúdé. Tóní kálukú ti ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ láti orí plọ̀tì plọ̀tì. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní ìlú jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàn sí wọn ní Crispo Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta, Ìbàdàn. Tẹlifóǹ 0706281-7806 tàbí 0071036974. Kàn sí Bọ̀sún King. Kò dọ́nílẹ̀ dọ́nílẹ̀ jaburata.
7: Lagilu FM 96.7.
8: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

ẹ kú dédé àsìkò yìí o ìròyìn lérèfé la mú wa sí etí gbọ̀nyìn láti kan ní lágilu 96.7 FM ilé ìfúnbalá ọ̀fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn àbídèmí àkàndé lóníròyìn yìí.

0: ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti bẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni ò ní ojú ọ̀nà àtọ̀ tàbí àfojúsùn rere kankan fún ọmọ Nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 nínú àtẹ̀jáde ilé tó fi sójú òpó ayélujára rẹ̀. Ẹni tí í ṣe agbẹnusọ fún ilé-iṣẹ́ ààrẹ Báyọ̀ Nanuga ló ṣàlàyé ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú NDC náà ni wọ́n dàbí ẹgbẹ́ òṣèlú Bọ̀mílọ́wọ́ kí n bọ̀ lọ́wọ́ ADC èyí tí wọ́n ti kùnà láti fi ti wọ́n fẹ́ ṣe fáwọn ọmọ Nàìjíríà hàn dé. Ọ̀nànúga ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀ gbà ni òun ti kàn sí ojú òpó ìtàkùn àgbáyé ẹgbẹ́ òṣèlú NDC tí ò sí pàtó nǹkan kan eléyìí tí wọ́n ní tí wọ́n lè fi tako àwọn èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ìṣàkóso ìrètí ọ̀tún rẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour Agbọ̀n ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kéde wípé àwọn ti ṣetán o láti kópa nínú ètò ìdìbò gbogbo tọdún 2027 tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún sì kéde wípé gbogbo ipò òṣèlú iná ni àwọn fi ọmọ òye lẹ̀ fún. Nígbàtí wọ́n kéde nílùú Èkó àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ti wá rọ àwọn omilẹ́ngbẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti yàgò gédégédé fún mímọ́ ràbò tàbí tàbò lásìkò ètò ìdìbò náà ká lè bá dìbò yẹn ni tọ́tọ́ eléyìí tó yẹ kó wà nípò. Nílẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kéde wípé ìsirarọ́ wà ó nínú ogun tí ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine fún odidi ọjọ́ mẹ́ta bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún títí di ọjọ́ kọkànlá oṣù karùn-ún láti sàmì òpin ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejìrú ẹ̀ eléyìí tí Russia kópa nínú ẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fi léde nínú ìgbà tó ń kópa lórí ètò kan eléyìí tí wọ́n pè ní Truth Social tó sì ṣàlàyé ọ̀rọ̀ náà. Wàyí ìjọba orílẹ̀-èdè Russia náà ti wá kéde wípé àwọn ni ti ṣàrò nínú ogun ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ oṣù karùn-ún tí yóò sì parí ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún láti ṣe àmì ìjàwé olúborí ilẹ̀ Soviet Union mọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Germany lè ti ṣe Nazi lọ́wọ́ ní àsìkò ogun ìgbà náà. Lágbọn eré ìdárayá àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ nílẹ̀ yìí ni wọ́n ti kéde èèyàn sípò David Fizdale gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù The Tigers. Fizdale òun náà ni wọ́n kéde èèyàn sípò rẹ̀ lẹ́yìn ìfikùnlukùn àwọn tí wọ́n wà lágbọn ṣàkóso. Ẹni ọdún 51 ọ̀hún ti ṣe ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ló ti ń ṣiṣẹ́ akọ́nimọ̀ọ́gbá láti ọdún 1998 nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú San Diego. Fizdale náà nírètí wà wípé yóò ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Ìròyìn ilérè fi ọ̀hún kò ní ju báyìí lọ lákòóso àwáyé Abídèmí Àkàndé lóníròyìn ẹ̀ṣẹ̀ tẹ́ ń gbọ́ wá. Ẹ má gbé kúrò ńbẹ́ o ètò tiwa lòṣèlú pẹ̀lú Shina Láyọ̀ ní ìmọ̀balẹ̀ sórí agbágbé.
1: Lágbélú FM 96.7

0: so àwọn tó jẹ́ capitalist ń control ẹ̀kọ́ lómi country yẹn nǹkan tó wá ṣe ni pé kàkà kan háyà àwọn ará ìlú tó jẹ́ dúdú wọ́n wá máa lọ háyà àwọn immigrant group for instance tó bá háyà zimbabwe àwọn ará zimbabwe torí pé country àwọn yẹn ó ń suffer hyperinflation owó kékeré kan máa sọ fún wọn tó bá convert ẹ̀sówó ìlú wọn á di ńlá lójú àwọn yẹn so àwọn capitalist ìlú wọn wọn máa ń gbé iṣẹ́ fún àwọn irú àwọn èèyàn bẹ́yẹn so ó ti mú ìkanra dání láti bẹ̀rẹ̀ wá but kò sí gbogbo ìta ń sọ yìí náà kò lè sí justification fún pé èèyàn máa mú ọmọ èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ kó pa á so kò sí justification fún yẹn so because of this economic disparity ò ní the bedrock of the problem so ibi tí number one problem wà nìyẹn so àwọn immediate cause náà ni pé tí àwọn dúdú tó máa ń wáṣẹ́ because south africa ni ó ní the highest percentage of unemployment in the world bíru bíi 32% of south africans tó jẹ́ dúdú ni wọ́n ríṣẹ́ so tí wọ́n bá ti wá lọ síbi tí bóyá mining operation wà tí wọ́n ríṣẹ́ tí wọ́n lọ sí àwọn gbọ́ngbọ́n kan ní spata shop yọ̀ọ́ shop kékèké àwọn ọmọ nàìjíríà ló ń control bẹ̀yẹn so ó máa ń di wàhálà wọ́n bẹ̀rẹ̀ sí ní attack wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n and then ó tún wá ní ọwọ́ kan òṣèlú nínú in the sense that pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bèrè pé ok láti ìgbà tá a ti gba independent ìyípadà kò tí ì dé bálé ayé wa checkers point ni pé ìyípadà kò tí ì dé bálé ayé wa so àwọn olóṣèlú wọ́n mọ solution sí problem yẹn ṣùgbọ́n and capacity láti jẹ́ kí wọ́n find solution yẹn ó difficult because wọ́n lè sọ pé wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó nígbà tó tiẹ̀ sọ tán rézi ọ̀rọ̀ yẹn fáwọn fẹ́ gbalẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó Donald Trump ránṣẹ́ pé president wọn tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí anyhow wípé jẹ́ wọ́n ń promote white genocide so ìyẹn tún difficult so àwọn olóṣèlú wọn wà nílẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ tó wọ́n mẹ́fù wọn kàkà bẹ́ẹ̀ wọ́n máa dọ́gbọ́n divert attention wọn pé àwọn immigrants yìí àwọn ni wọ́n ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn now ní àti wò ní ọmọ nàìjíríà wọ́n máa sọ pé ọmọ nàìjíríà àwọn ni wọ́n wà involved nínú pé ká máa ṣiṣẹ́ à ń gbé cocaine à ń gbé gbogbo ìròyìn gbogbo nǹkan bẹ́yẹn so irú yẹn nìsín wọn á lo as an excuse láti máa attack àwọn èèyàn wa now the reality ni pé ẹjọ́ kì í ṣe tẹni ká má mọ̀ dá lóòótọ́ lóòótọ́ àwọn èèyàn wa tó ń ṣerú business yẹn wọn wà but according to the statistics tó jáde láti àwọn ọlọ́pàá ní south africa ó ṣòro pé 95% of àwọn criminals tó wà ní ẹ̀wọ̀n south africa ní ọmọ south africa fúnra wọn so kì í ṣe ó difficult kí ẹ sọ pé ọmọ pé àwọn immigrants bíi nàìjíríà bíi zimbabwean bíi malawians nípa ọ̀ ni wọ́n jẹ́ criminal nìkíní but in an environment tí suspicion bá ti wà already irú nǹkan bẹ́yẹn ó máa difficult láti control narrative yẹn and then àwọn tó jẹ́ pé wọ́n mú àwọn èèyàn dúdú ní south africa kan suppress wọn àwọn non control media so irú àwọn issue yẹn tó bá ṣẹlẹ̀ wọ́n á promote ẹ̀ bẹ́ẹ̀ kó sí pé àwọn black wọn bára wọn jà so ìsí nǹkan tí àwárí ń pa ọ̀rọ̀ yìí ni wípé èmi mọ̀ pé generally àwọn èèyàn south africa ọmọlúàbí ni wọn wọn kì í wọn kórìíra outsider but because of this economic pressure òní ó ń cause problem ìyẹn ní èkejì gẹ́gẹ́ bí àwọn ọmọ nàìjíríà àwa náà ní àwọn ìwà kan tá à ń hù tí ò dáa
1: ẹ ṣá wo
0: tó yẹ pé nígbù nílé àwọn ìjọba wa ti gbìyànjú láti kọtẹ́lì àwọn ìwà yẹn àgbọ̀ irú pé ẹ lọ sí pati nísìnyí ẹ lọ ń fọ owó sókè ẹ ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ẹ ń ṣàṣehàn ẹ ń ṣe gbogbo irú yẹn nísìnyí àwọn ará south africa wọ́n máa interpret ẹ̀ pé àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ò ní jìbìtì ni wọ́n ti pé èèyàn lè máa ṣiṣẹ́ owó kó máa ná bùlàbùlà bẹ́yẹn so tí pension bá ti wà bẹ́yẹn nísìnyí wọ́n attack irú àwọn èèyàn bẹ́yẹn so àwọn kìíní nǹkan tó ń ṣẹlẹ̀ generally nìyẹn but tó bá yẹ pé ẹni specific question ẹ fún fẹ́ bèrè
1: ẹni tó ń dáhùn sí. Nta n gbọ́ ẹ ti mẹ́nu bá pa àbìkan wọ́n pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní South Africa orúkọ tí wọ́n sọ wọ́n ni ó kọ oníjìbìtì inú mi dùn pé ẹ ti sọ wípé ní àwọn ọgbà ẹ̀wọ̀n wọn àti látọ̀dọ̀ ọlọ́pàá ó fi ṣe àfihàn ẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún gan ni wọ́n pọ̀ jù ní inú ìwà ọ̀daràn kí wá ni àwọn kan tí ẹ kíyèsí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe bíi àṣemọ́ṣe míì èyí tẹ́ ẹ lérò pé ó ń da ìbágbépọ̀ àlàáfíà láàrin àwọn àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò láàmú ní ilẹ̀ South Africa tá a bá wo láàrin.

0: yàtọ̀. Wọ́n interpreter pé ilẹ̀ ìwọ̀nba tó tún kù fáwọn yìí èyí tún fẹ́ máa báwọn compete lórí ẹ̀. So ó máa di tension, ó máa di wàhálà. Because even ní Nàìjíríà náà lu wa gangan, ó ń di wàhálà. Ṣé get point mi? So irú àwọn yẹn kì í ṣe nǹkan tó bójú mu. And then àwọn Nàìjíríà normally àti wà too loud. Gbogbo ayé ló mọ̀ yẹn pé àti wà too loud. Tí èèyàn bá dé lu onílùú, wọ́n ní àwọ̀lù mọ̀tẹ̀ ìwọ̀n rẹ̀ ló mọ̀. Tí a bá dé lu onílùú, tí èèyàn ṣe tọ́lọ́ ń gbà fún ẹ̀ ń bẹ̀ tó ń torí rẹ̀ ń bẹ̀, ó yẹ kéèyàn láì lò ní bí èèyàn ṣe jẹ́jẹ́. Ìṣẹ́wó kan máa jẹ́ káwọn aráàlú yẹn mọ̀ kọ́lẹ̀ ni wọ́n ni wọ́n ṣe méèkì ẹ̀. Ṣé get point mi? Irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó yẹ kí àwọn èèyàn wa kan ra ìwọ ìwà pálapàla yẹn kan ra bọlẹ̀. And then again, iṣẹ́
1: ẹ̀ṣẹ́
0: àwọn èèyàn wa, a mọ̀ pé àwọn èèyàn wa ń ṣe, wọ́n ń gbé egbògi olóró. Bó ṣe jẹ́ pé egbògi olóró gbígbé kì í ṣe business tí individual lè dá ṣe. It's a syndicate business. Syndicate business ni pé ṣe hàn pé cocaine nísìnyìí àti Asia ló ti ń wá. And then ìròyìn àti Asia ló ti ń wá, especially Afghanistan. And then àwọn cocaine, àwọn North American country ló ti ń wá bíi Mexico, bíi Colombia, gbogbo orúkọ bẹ́ẹ̀. So kó tó di pé àwọn egbògi burúkú yẹn kó tó lè wọ ìlú South Africa, ó láti jẹ́ pé ó ní ọwọ́ àwọn ọmọlúù náà nínú ni. Because a lot of investigation ló ṣẹlẹ̀ tó ṣó pé àwọn ọmọlúù are involved nínú ẹ̀. But ẹ mọ̀ tó bá fi wá di irú issue yẹn, àwọn ará South Africa wọ́n á mú issue èyí tó bá fún àwọn ọmọ, ó máa sweep ẹ̀ under the carpet. Èyí tó bá fi jẹ́ pé foreigner ti wà involved náà máa promote. Ìyẹn náà ó yẹ kí a mójútó pé tá a bá ti dé lòlù ká ṣe jẹ́jẹ́ òfin wọn ká tẹ̀lé. Now another one tó tún wá jẹ́ the most important thing ni wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n wà nínú academic and they are performing very well. Wọ́n ṣe dáadáa, wọ́n promote scholarship ní South Africa. So irú yẹn. And then again tí ó yẹ ká tún wá mójútó ni pé àwọn media wà ní Nàìjíríà náà, wọ́n tún ó kù díẹ̀ káàtó àwọn wà tó ń wù. Now tá bá wo ní gbogbo ilé ayé yìí nísìnyìí, ní America àti Brazil, àwọn country yẹn ló ní the highest population of àwọn èèyàn tó wà involved in gun violence in the world. Now ó máa difficult kẹ́ tó rí àwọn media wọn kọ́ máa bẹ̀rẹ̀ ní sọ̀yẹn káàkiri ayé pé country àwọn crime wà ń bẹ̀. Wọ́n á make sure pé irú ìṣù yẹn wọ́n á treat ẹ̀ locally. But tẹ bá ṣàkíyèsí, tẹ bá lọ sórí DSTV nísìnyìí, àìmọye Nigerian Channel ló wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe máa discuss ọ̀rọ̀ wa kò bójú mu. Wọ́n máa sọ bẹ́ẹ̀ pé country wa ti fẹ́ collapse, kò sí hope fún wa. Irú yẹn ó yẹ káwọn media wa náà kọ́ gbìyànjú. For the sake of patriotism, nǹkan tí ó bá kù díẹ̀ káàtó, ó yẹ ká treat ẹ̀ nínú ilé. Ìṣe pé ká wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé country wa ló ní ìṣòro jù láyé, irú yẹn ó kù díẹ̀ káàtó. Ẹ̀yin media, ẹ jọ̀ọ́ ẹ bá wa, ẹ máa project country wa in a way tó wà positive.
1: Ẹ ṣe
0: tó dà ibikíbi tá wá lọ, àwọn èèyàn lè respect wa. Ẹ ṣe.
1: Ọ̀dà tá a bá wò báyìí pẹ̀lú tá à ń gbọ́ nílé ọkàn wa ò balẹ̀, ṣé ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń bẹ lábẹ́ ààbò ní South Africa báyìí, àwọn agbègbè wo ni ìkọlù yìí ti ń wáyé lọ́wọ́lọ́wọ́?
0: Àwọn agbègbè tí ìkọlù yìí ti máa ń wáyé jù ni àwọn agbègbè bíi Johannesburg, àwọn agbègbè bíi Durban, àwọn agbègbè bíi Pretoria, àwọn yẹn ni ó ti máa ń wáyé jù. Because nǹkan tó dẹ̀ fà ni pé irú Johannesburg yẹn òun ló yan bí economic capital South Africa, ẹbẹ̀ ni owó wà jù. So àwọn èèyàn wa náà wọ́n wà ń bẹ̀ kàn ṣiṣẹ́. So irú tension yẹn ibẹ̀ ló ti máa ń sábà pọ̀ jù. Ṣé get point mi? So but gbàtẹ́ pé gbogbo àwọn ìjọba yìí AU Pan African Parliament, gbogbo àwọn organization ti dá sọ̀rọ̀ pẹ̀lú àwọn lẹ́yìn pé ìpínlẹ̀ lè jẹ́ fún wa nílẹ̀ Africa, ká má lè nífẹ̀ẹ́ ara wa, ká máa para wa báyìí. Ipe kí àwọn ìjọba wọn náà ti ń bá wọn, wọ́n ti ń mójútó, wọ́n ti dà àwọn ọlọ́pàá sí gbòòrò. Àwọn ọlọ́pàá dẹ̀ ń tra àti kọ̀tẹ́ẹ̀lì gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. But ṣe mọ̀ pé gbogbo ìta ti sọ síwájú yẹn náà, tí a bá lè mójútó, ó máa da. Because àwọn South Africa yìí náà ní Nàìjíríà, wọ́n ní oríṣiríṣi company ń bẹ̀. And then even MTN náà ti wà involved nínú nǹkan tó jẹ́ pé ìjọba wa àti MTN tó gbéra wọn lọ sí court. Ipe àwọn MTN wọ́n ń gbé, wọ́n ń ta SIM fáwọn àwọn terrorists tó dẹ̀ pa àwọn èèyàn wa rẹpẹtẹ kú. But bóyá yóò ṣe burú tó, àwọn èèyàn wo tìtorí yẹn bẹ̀rẹ̀ ní mú àwọn ọmọ South Africa ní Nàìjíríà tó máa pa wọ́n. Ẹ̀ṣẹ̀ get point mi. Irú MTN nísìnyìí, wọ́n ní 85 million subscriber ní Nàìjíríà. Iye number of subscribers ní Nàìjíríà ó ju population South Africa lọ. So ìyẹn lè fọ́n jẹ àǹfààní orílẹ̀-èdè wa ni. Ṣé get so àlẹ́ àwọn òde sọ pé wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ wa. Ṣé get point mi. So gbogbo kini yen.

alọ́jà oníṣẹ́-ọwọ́ oníṣòwò àti tonílẹ̀tàlejò nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹja tuya yàjáde káwá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ 12 May 12 bẹ̀rẹ̀.

0: kai akarawo palu kapa ekogiri
1: Dr. Wenga pelu jesin lo kapa karawo le
0: ko ye karawo ma fajo bi ojo aro seyin bi Dr. Wenga lura ekun oko oke ara le adurugbon
1: lo Dr. Wenga pelu jesin
0: kaju e o tun ma nsise agbara fun okunrin karawo le koko o da fun obirin ko se abiamu e ni rorun pelu ase ati onti ajo Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo nse o fi alagbata kaakiri Nigeria e pe 0806 646 6115.
2: Dr. Wenga la fe, smell see le run or Dr. Wenga ido, ko siri di gbe body ni le, ma shapolo.
1: Dr. Wenga pelu jesin, e don gogon.
3: Lo ma rire idande itusile gbalatodo Jesu Kristi Oluwa lori akanse eto akoko itusile lori ikan yi lagelu 96.7 FM tani eni na tun ni oni rona lo tun ni okubi to gbigba dara ko mu lori eto akoko itusile ni dede agogo meje koja aseju medogun 7:15 PM titi di agogo meje abo 7:30 ni gbogbo ojo Monday Prophet Isaiah Olurantin ni Olorun yo ma lo aka abami woli lati nu ijo Temple of God Prayer Ministry Christian Church ke ori oke anu leyin eto akoko itusile ojo Monday ose yi lori ikan ni lagelu 96.7 FM ti mi ko ni soro se ami loruko Jesu.
4: Daddy me,
5: yes,
4: mo fe dupe lowo yi pe se go se mu mi lo si Pathfinder College.
5: Ki lori my dear,
4: e ti do wa e ka ti neko wa ti jade gbogbo se mi patade ni mo pass.
5: Wow, iroyin jo lele ike a je pe ani lati wo eniyan o.
4: Yes daddy.
6: Pathfinder, please
7: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yẹ kóró. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
8: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
7: Lẹ́tọ̀ ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
9: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu po makamuso. Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo loja to nta. Imule ogugun ni so wonya wonya secret midungbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe rise re ni gboro afa ibawon do wo ko lai roguru kawo
10: owo ni kan lo le se o
9: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbage oko won ti gba yera bata nle yi lawujo le se to npo safefe to mo jase ko lo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi ya lubarika polo oja nbe kerin ope ke.
11: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
12: S-E-L-A-R-I-E. Celery.
11: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
13: T-U-R-M-E-R-I-C.
11: Yes, so
13: turmeric.
11: Correct. One carton of Maggi chicken flavor for you.
14: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
15: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ wa dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ wọn máa kan èèyàn gbogbo kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ má mọ̀ pó ti bọ́ Karama gbẹpẹpẹpẹ aromalegun igbese kamankia ni pataki katade gbegbese ni kiakia keda wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati mo bi arun sapa mo si kan si tonitoni aba etkia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mojo yin lola complete iworo ri badan telephone 08033715988 08033715988 enter tadu are lama tonitoni
16: Lagelu FM 96.7.
6: tiwa loselu lori Lagelu 96.7 FM pelu Shina Layo.

0: owo ja won lara awon araalu e se to ba so so pe e ti o ni le ise eyo kan ni bi o si lo fe wa di baba ni o ti o da ni le ise eyo kan ni ipinle to ti fe se kini o si lo fe dije o ye ka awon eyan ma ko iru eleyi boya to ba pada dije gan to ti e wa pada wole yo boya bi to ni le ise se boya oki okun ni boya bi kan ni ko ma se pe be na ni o tun ma ko oro aje ipinle na lo sugbe ta ba mo pe ni ipinle papa julo ni ru ipinle oyo ta nsoro re yi ka wu awon to ba fe to ba fe se olori wa ka ti mo ipa won ninu ipinle ti
1: ka bere won ni okun di e se e ja lo si oju oja ti wa lo selu na le ngbo lowo ni kan ni lagelu 96.7 okay to gajoke sibe alejo wa honorable gbemileke alagbe eleniyan ti o je eni to dije to fi fe han lati dije dupo gomina ninu egbe oselu ADC won wa nbe pelu alagbara je adebayo nle gbo won ni ko pe yen ta ba loju oja ta pada de awon beere kan si wa ti afeta koto si alejo wa e ma wa gbagbe lati darapo mo lori Facebook lagelu FM 96.7 e shawari be se nwo e like e fi ife han si live video ti wa lo selu yi e fi ero yin sowo si wa oro ipinle oyo o de lenu ti asi ti bere si so okan re lara awon egbe oselu ati oludije to sese ki won o jade kolohun ki o gba ero ko wa won lase edumare oya e ja lohun ka mu ise je ta ba pada de ti wa loselu yo ma tesiwaju
2: lagelu FM 96.7 ti wa loselu lori lagelu 96.7 FM pelu sina layo.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
7: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù méje. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlágelu 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.

ìbálọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílẹ̀tàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà túyà yàjáde káwá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ 12 May 12 bẹ̀rẹ̀

0: gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ má kọ má da message sí mi Facebook WhatsApp torí ticket kọ ti 3S in sọ pé má pin ticket WhatsApp ọ̀rẹ́ mi ni ọ́ kinikan iyun ko ni won ni a fi pin ticket awon ti o gba ticket stadium won ti lo gba lola ki se lagelumbi bi nkan se ri lapa abe yen niyan o gege bi mo se n babo e je asun so wo waju ta ku orilede wa Nigeria lowo kan ba yen e mo gbagbe pe ko to ti cash yen ti saturday to koja ati ti eni o ni mo so pe a papo si mo gbagbe pe owo cash e o wule ti le si tele tele fun ti saturday star 347 star 1004 star 2#. Tabi www.cashier.ng eja lanfani ati sus eja lanfani ati sun sowo waju ka gba orilede ti France wole ninu kege agbabolu ti ninu kege agbabolu ti PSG gbogbo ila kaka iko ege agbabolu ti Manchester United lati je pe oluko ni Luis Enrique oluko ni ege agbabolu ti PSG oni o tewo gba isakoso ni ege agbabolu ti Manchester United o ti fe ja si pabo tori n ta n gbo lati nu ege agbabolu ti PSG ni pe won ti fe fese re loju si baba so nipa oluko ni pe bi agbabolu ohun yen Luis Enrique pe lade won odun merin mi tan fe gbe si nwaju won ni awon o ba ti mo lati yodun yi opolopo oluko ni la won ti gba sinu pe bi agbabolu ohun lati gba dije UEFA Champions League awon ni Mbappe awon tun gbe Neymar awon tun gbe Messi awon o ri dije UEFA Champions League gba sugbon oluko ni Luis Enrique lo so fun pe awon ti en wo yi awon ile ti gba nkan lopolopo ibi ti an ti sise be ba le se tawon ta wo yi ba le lo wo nu ke bi agbabolu yi e yonda transferable to fun mi ko je pe mi ni mo sisakoso ba agbabolu o se mo wole bi agbabolu o se mo jade te ba ti fun mi yan e kan e fi agbo le fe gun e fokun e le ke wa yonda ike bi agbabolu ti PSG fun mi baba fi agbo fe gun a fokun e fe gun na ni o le fa gbo fe gun ko tun wa dokun e mu o ti fun egun finally niyan e fun mi gbogbo e ke wa ri dan won si yonda fun toto afi bi o se di gbas gbos o gba champions league sa to koja o tun ti wa lase ka gba mi ade won odun merin bayi o ni won fe fun oluko ni Luis Enrique a loju oja nisin sugbon ka to loju oja mo gbagbe so ti play cash e o lo ti play cash e ti pe won o jiyan si ṣùgbọ́n tí o ti play lópin ọ̀sẹ̀ play lópin ọ̀sẹ̀ àbí ìwọ́n gbìyànjú tó pín ọ̀sẹ̀ wò káàárọ̀ bóyá pò òde àbò òde jẹ káàṣì ẹ̀ yàtọ̀ sí pé wí ní ojoojúmọ́ yẹn gbogbo tíkẹ́ẹ̀tì tẹ̀ ń já inú koto ti layer cashport ní lọ o star 347 star 1004 star 2# tàbí www.cashier.ng dàmọ́lá àkànbí ọmọ yóò ló bì politics kan lélẹ̀ ò lè gbégẹ̀ sí analysis eléyìí o èsì ló mọ̀ fi kánú pé frank lampard ní ìsìn ètò òṣèlú nìkan ló lè gbégẹ̀ sí mọ́ débi ráìsì rẹ wọn ò débi ẹ̀ bá tiẹ̀ náà o a lójú ọjà bàbá dé kàtẹ́ iwájú ẹ̀ kú kalẹ̀.
1: ìròyìn ayọ̀ tún léyìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún one year promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ amiyọ kékeré global engineering company limited tó ní lẹ́gírẹ́ sẹ́stẹ̀ tó wà ní adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government ìbàdàn tá a tún lè gbáyé gún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè ń sanwó láṣẹ tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní Green State iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà bá ní yàwòrán ilé ìgbàlódé panikanre ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ láǹtà block fáwọn oníbàárà wa permanent office wa ní MKK multipurpose building àtẹrẹ agada odò ẹja second mosque new garage ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSA náà ṣe rí gẹlẹ́ṣọwọ́ sí yín 0705393. 6013 070 53 93 6013.
2: Looking to equip your child for the future? Let's empower their world with the perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ni o, Best Brain College yóò fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Ẹ̀kọ́ tó péye a máa sọ ọmọ dẹ ní iyì lọ́jọ́ ọ̀la. Yára mú ọmọ rẹ wá sí Best Brain College fún ẹ̀kọ́ àti ìtọ́ni tó bá ayé ìgbà yí mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
3: Mo ti ṣètò kan bí bàárí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince Adé.

0: Don't tell me say you never hear
1: about Dr. Wenger with ginseng.
0: The confirmers drug we go they carry you go wella.
1: Dr. Wenger with ginseng. Dr. Wenger with ginseng.
0: They improve your energy for your baby level. And for woman to get good body as mother.
1: This Dr. Wenger with ginseng
0: get NAFDAC approved. Now Jesse Pharmaceutical Company Limited, they distribute them. They still need more distributor all over Niger. Sama 0806-646-6115.
1: Dr. Wenger with ginseng.
0: The 200 ml. Anytime they do you one kind of
1: now Dr. Wenger with ginseng
0: for good health.
2: No time for sugar shaker and lele curry body.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Èyí kà màmá o, tún kà sí ara Easybuy Q2 promo de májẹ̀ ń gbọ́ pò lójúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Tí ó fẹ́rẹ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tuntun láìná owó púpọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Q2 promo ni ìdáhùn fún ìbéèrè rẹ. Wá ra ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú ìdá 20 àsanlẹ̀ péré. O lè gba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ lọ sí ilé lẹ́sẹ̀kẹsẹ̀. Bó ṣe mọ̀ sí ìdápadà láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. Ó tún wá tán síbẹ̀. Ó tún lè jẹ́ ìfà 6,000 àti 6,000 ẹ̀dínwó nínú ìdápadà rẹ lóṣooṣù. Èyí tó tún wá mú dojò tí gbẹ́gbẹ́ fi kán sí ni pé kí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ bá bàjẹ́ láàrin oṣù mẹ́fà àkọ́kọ́. Ọ̀fẹ́ ni wọ́n máa tún ṣe. Ìyún lábẹ́ orí ọ̀fẹ́ ti Q2 promo ti Easybuy ti ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí.
10: Ìkéde yìí bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kẹrin títí di 30 ọjọ́ oṣù kẹfà.
9: Ọdún tá a wà nínú rẹ̀ yìí. Easybuy ayé
11: ìdẹ̀wọ̀.
12: Sa beyan lowo loro bi kon ko yokoto bala fi o ba si ko da abi so wa da ni airo runsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma re ko ge ko ge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori si risi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja aya jijajedijedi aile mi dada idakole ko ma kunrin o ma le se Ara ma gbẹpẹpẹ aromalegun igbese kamankia ni pataki kato de gbegbese ni kiakia kedo wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa mo si kan si toni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan eka le ise mo joyin lo la complet iworo ri badan telephone 08033715988 08033715988 enter tajuare lo ma toni

aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email adimula.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.

bí mo ṣe ń sọ lọ gbọ́ mi ò mọ ohun tó ṣẹlẹ̀ ẹnìkan gbọ́ mi ń lé báyìí ọlọ́run ní kí n sọ fún ẹ wípé ó abala lásán ni tó ń là kọjá ó ṣíwá ni ó dẹ̀ máa lọ nítorí wípé ikú kinní kan tó ń ja ọmọ tí ò bá sìn lẹ́yìn ọmọ dandan ni kó padà lẹ́yìn ọmọ ọlọ́run ní sọ fún ẹ lọ́sàn-án wípé ibi tó kù sí yẹn tó ń rò pé will this be possible pé ṣe lè máa ṣe é ṣe ṣá ó ní sọ fún ẹ pé yóò ṣe é ṣe torí pé ọlọ́run òun ni ọlọ́run àwọn ẹran ara kò sí sóhun tó ṣòro ṣe fún láti ṣe nínú ìwé 2 Kings 3:14-20 he decided to reverse irreversible even when it look as if God is not on the throne ọlọ́run mọ̀ sọ kò ṣe ṣe ṣe ṣe gbọ́ mi ò fẹ́ mọ̀ ẹni tó ti sọ fún ọ àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ sínú ayé rẹ ohun tí wọ́n sọ pé ó máa ṣẹlẹ̀ ibi tó dúró sí ibi tó tẹ̀ sí ibi tó wà ibi tó ti rò pin dé ibi táwọn èèyàn ti rò ó pin dé ibi tó ti fi ọ ṣe yẹ̀yẹ́ dé gbọ́ mi lọ́sàn-án yìí bíbélì ni sọ wípé bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ọlọ́run wá ní sọ fún ẹ wípé kó o nu omijé rẹ nù torí pé òun ṣetán láti pa ọ́ lẹ́rìn bíbélì pé olúwa jehovah yóò nù wá lómijé nù yóò sì mú ẹ̀gàn wa kúrò lẹ́nu gbogbo aráyé nítorò pé kò ṣeéṣe yẹn ó máa padà di ṣíṣeéṣe ojú òde ní tí ọ abala ni ó ṣíwá ni yóò dẹ̀ tún sí lọ lórúkọ jésù.

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbépẹ́ lé fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Okòye wúlò púpọ̀ púpọ̀ fara ìrede.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọn in ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Ṣe ń da owó fún ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ná. Lórí ẹni ó bá sun òní gbàláwo rẹ kò ní. Ìdí ó ti ẹ mọ̀ pé o lè rẹ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kí o máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú EasyBuy. Bẹ́ẹ̀ni EasyBuy ló fúnni ní àǹfààní àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú ìdá 20% àsanlẹ̀. O sì máa san yòókù díẹ̀díẹ̀. Lọ́gán tó o bá ti san ìdá 20% àsanlẹ̀ yìí, náà ló ti mọ mẹ́rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ lọ, tí ó sì mọ ṣe ìdápadà láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. Yára tètè lọ sí ilé ìta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ń bẹ ládùúgbò rẹ. Owó náà jẹ àǹfààní EasyBuy. EasyBuy.

0: ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lorisirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonarayo
1: no
0: bonarayo
1: ile baba won ta tun de le o
0: Ileya Cashport de pẹlu ilana tun to gbona ti o se mi ati elanfani Ileya Cashport 2026 o je asiko lati je owo lati akoti iriru eri pẹlu ebun ojojumo osose ati Cashport Ileya ninu osu meji owo to ju 50 million naira lo wa lori tabili lati pin eniyan to ju 60 lo 60 lo ma jawe olubori lose kokan akoko rere lati rerin muse cash en fun lori ire kan ni agbon la pẹlu 500,000 ni akoko Ileya yi Benny, 500,000. Ileya ile ilo ma je akoko se iru e bere si ni lo ma ta bayi bo se nta to tun ta lopo igba lanfani igbegba oroke re nku keke si lori splash 105.5 fm *347 *1004 *1# lori ilagelu 96.7 fm *347 *1004 *2# bele si tun le ta lori website www.cashier.ng eni odun mejidilogun soke nikan lo le kopa lati ta cashier Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún. Tí iléeṣẹ́ mi yọ KK Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area orí ìyọ̀lẹ̀ local government Ìbàdàn. Tá a tún lè gbáyé gbó lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira. Láòtà fún wọn ní promo tọdún yìí. Àyẹ̀sọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọnílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ́ọ̀sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ́ṣẹ̀ tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì já débẹ̀. Ilé-iṣẹ́ yìí kan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le. Ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Atẹ́rẹ́ Agada Odùrẹ́jà Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp. Ká lè fi BSC náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 0705393601
3: Lagelu Apata Maja Pato Jamakuta Lagelu FM Akaba Faratile Faratile Adun Badu Opo Makamuso Lagelu FM Kakaki Ile Shagun Safefetin Farere Idunu Fungu Boroja Tunta Imule Guguniso Wanya Wanya Sekereti Midungbe Owo fun gbogbo en to loye to da mo se beyin na ngbo se ben rise re ni gboro afai ba won dowo ko lai ro burukawo
4: owo ni kon lo le se o
3: ma doubt eh Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi lawujo le se to ngun safefe to mo ja se polo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki wallahi ya lubarika polo oja nbe kerin ope ke
5: Lagelu FM

0: Kola Gelu 96.7 FM Eto Baba Eto.
1: A je pe to ba ti se je ka gba bo ti se. Bo ba ti bere je ka gba bo ti bere. Eyin na si ti mo pe fun odidi wakati meje. Afi ma gbera wa throughout the world. Ori ko si ibi ti won ko ti ma gbo wa ni gbogbo bi ti a fe fe Olorun fe de nile alaye. Ni awada ni eni tun ni ojo kesan ninu osu karun odun 2026 o ma tun tin tan lo eni te je ngbese lagbara lo ngba ta ba ri ojo kewa ninu osu karun a ma set you eh a se riro ni teniyan sise nto lohun oba owo oh, won ti isarajo titi di akoko yi o lasi ni e mo eberu e mo ni eje riru tori pe eje gbese naija gan je gbese oju elomi ti yi pada je nso fun oni gbese ti o ba gbe mi emi lo fe gba emi ti e ko wa ni ri gba ṣùgbọ́n ìwọ náà jẹ́ olóòótọ́ bí owó yẹn bá ti wá yọ kò fún ó má bàá di ẹni tó yá ẹgbẹ̀fà tí ò sọ wọ́n ló bẹ́ gidina ẹgbẹ̀jẹ̀ àwọn tá ò wá jẹ gbèsè ṣé ẹ mọ̀ pé ẹ tún jẹ gbèsè àwọn tó yẹ kẹ́ ẹ ṣe láàánú tẹ́ ẹ ṣe láàánú torí pé ọlọ́run bojú wo ẹ̀yìn ó ṣe yín láàánú gbèsè yẹn lẹ́jẹ́ ṣùgbọ́n ẹ̀rí bí ìgbà tẹ́ ẹ jẹ́ gbèsè ọ̀nkú tó ń gbọ́ mi ọjọ́ wo lẹ ti rí mọ́mí àti dádì yín kẹ́yìn ẹ retí ìgbà tó bá tún dọdún léyá tẹ́ wà jẹran léyà àbí ẹran léyá tó yẹ kẹ́ rà bó o ní ṣé aláṣírí ti bò ó agbára ọlọ́run àṣírí yín ò ní tú ọ̀bẹ ò ní sílẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ fi sọ́kàn yóò kúkú bá wa láyé yóò bá wa láyé yóò sì bá wa láyé ìdẹ̀ra irú taofiki ìpàdé mi dáadáa délé ọmọ làwa àti wọ́n ń pè ní làwí fine boy no pimples àwọn ẹran tó máa ń rà ó dìdí máa lọ ń ṣàtà ẹ̀wà láti sokoto lọ́hùn ni ẹ mọ àwọn ẹran tí ìwo wọn máa ń lọ báyìí bá ń gbọ́ wá bí la ita ofiki kọ́lọ̀ ń jẹ́ kí n ṣe kò ń gẹ́ ẹ̀rẹ̀ that's my brother from another mother.

rọ̀bọ̀ láàrin wa. Ajì sàràmà lẹ́kùn Akeem Akindele. Àwọn ti sàràfà dín nìyẹn. Lágbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀. Ó wá ti ṣẹlẹ̀, ẹ má gbàgbé ìpàdé yín o. Lórúkọ olóòtú mi àgbà. Talking about the HOC. K. Boogie the General. Ó yàtọ̀ lọmọ láti ilẹ̀ Gbenga Ọláyíwọlá, ara àwọn tó jẹ́ olóòtú lápá bí iná ni. Mi ò sì ní gbàgbé ti àwọn Arsenal, àwọn yìnbọn ìbọn mẹ́ran lọ́dún yìí. Bí ò mú mẹ́ta yóò mú méjì. Ẹ bá ń gbọ́ gbàgbọ́s lórí PSG. Àwọn ọmọ àtẹ́ta ló ń ṣe kiní ẹ̀ fún wọn. Gàdíòlà tún ti ń nà gàzúṣọ́à. Ẹyin Man City ẹ má bínú o. Ẹjẹ́ àgbè fún wọn kán yé pè wọ́n lónìí bọ òjé mọ́. Wọ́n ń ṣonìbọn ṣakabula. Gunners mà ni wọ́n pè. Agbára Ọlọ́run ìyanu yẹn á ṣẹlẹ̀. Adémọlá ṣe Gani Striker. That's the man pressing the right buttons here. Pàdé mi tó sì Adélọ́wọ́ the dynamic presenter. Mr. Computer làbá máa pè. Ó bá ń gbọ́ pé láì wò wé. Adẹ̀ ni kó lọ study lọ kò tí ì lọ study embalé cram nǹkan. Tó o lè gbé nǹkan sórí dáadáa according to kinní kan section kinní kan bla bla bracket nǹkan kan. Ọmọ wa jẹ́ lọ.

mo me ranti lawyer kan baba ti won je ni gbese lo gba lawyer gbese kini won je baba ni pe o gbe owo fun eyan kan aditi ni ko gboran gboran be na ni otun riran lawyer ori pa won lo riran ori ran lawyer re o mo sign language ton fi n ba won kini yen soro ngba bologbowo si o ti describe ibe fun lawyer lawyer ti mo be baba wa n bere pe kini ogbogbe ni yen wi ọgbẹ ni yẹn sọ pé òun ò mọ bi tí wọn gbowó gan sí meanwhile ti sọ fún lọ́yà pé owó wà ń bi igbó ló bá ní bàbá ẹ jẹ́ ká máa lọ èmi ò ní lọ́yà tí máa ń lọ́yàn lẹ́sẹ̀ sẹ́yìn o ó yẹ kí lọ́yà náà máa ṣòótọ́ ṣe é mọ́lẹ̀ ń lẹ̀ tẹ́ ti gbà gẹ́gẹ́ bí lọ́yà ẹ̀yin nu ọlọ́run nu ẹ wo láìsí àní-àní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò fẹ́ràn mi babalola fẹ́ràn mi ń ga la la la let's go there.

ṣe mọ̀ pọ́n tún ti ń gbé bọ̀ ẹni kini wọ́n ń gbé bọ̀ sangros ni búrẹ́dì gbọ́rọ́ wọ́n tún ti fẹ́ fi kó wa lómi ọbẹ̀ wọ́n tún ti dé o àwọn kan wà ń lọ àbújá lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwa náà lé àwọn èèyàn láàrin wọn àwọn tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú kan wọn kóra wọn jọ wọn wá lọ láti oríṣiríṣi ìpínlẹ̀ léyìí tó túmọ̀ sí pé ìwọ tó rí jájẹ o ló ṣe ìṣèlú nàìjíríà lọ́wọ́ tá a wà yìí o ó níye tí wọ́n fi bòtẹ́ẹ̀lì ẹgbẹ́ kọ́ ló bòtẹ́ẹ̀lì fún wọn o àwọn èèyàn tí wọ́n kó lọ ó níye tí wọ́n san fórí kọ̀ọ̀kan o àná ló yẹ kán ti parí gbogbo nǹkan wọn náà tún dọ̀la ọ̀la sunday ẹni tó ti rò pé jọ́ méjì péré ló ń fẹ́ lo òṣèlú nàìjíríà ọlọ́run ti ẹ̀kú ṣé mi ò lè ṣe ìṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí mi ò ní sùúrù dé gbogbo lẹ́vù yẹn àwọn bá ti jẹ́ kí nǹkan ó le fún àwọn tó fẹ́ dìbò ó ti di dandan kó jẹ́ pórí àwọn aráàlú ni ó ti dùn àbí ẹni tó kọ́kọ́ gba tó lo 100 million láti gba fọ́ọ̀m yóò wá owó ẹ̀ padà nà ó tẹ́ ń gbà resì tẹ́ ń gba gbá tẹ́ ń gbà wo lọ́wọ́ wọn wọ́n ti ẹ̀nà tún pín machine fáwọn kan nínú gbogbo ohun tá à ń sọ yìí machine ló yẹ ẹ̀yìn látọdún mẹ́jọ sẹ́yìn ó mà ṣe o. ẹ dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ tẹ adìyẹ pa sílé àwọn èèyàn adìyẹ end of the day kí làwọn ará àwọn èèyàn yín sọ kò tán díẹ̀.

0: tàbí láyé ìkọ́ táwọn kan ti dàmú dàmú dàmú dàmú wọ́n ti náwó náwó náwó lórí ẹgbẹ́ èèyàn kan dẹ̀dé tọ́ wọ́n bá gbègorí everybody ilẹ̀ ẹsẹ̀ àná ti gbá ọmọ onílẹ̀ tí sẹ́gbẹ́ kan yìí lọ́mọ onílẹ̀ fẹ́ lulẹ̀
1: ẹgbẹ́ òfin ló ṣeré ọmọ onílẹ̀ fẹ́ lulẹ̀
0: chief chief commander ebenezer obey ẹ wo ẹjẹ́ ká bọ́ sí abala yẹn ká lè tẹra wa láago kí la fẹ́ wò lónìí n ta fẹ́ wò lábala lérò tèmi kò má ju báyìí lọ ẹni kíni wọ́n ní kò sóhun tó lè dí ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ láti má ṣe sáà kejì pẹ̀lú bí àwọn alátakò rẹ̀ ṣe ń ṣe bí kíni o tó ń ṣe bí eku ẹ̀mì tí kìí gbélé àná tí wọ́n ń sá láti ẹgbẹ́ kan bọ́ sómi wọ́n ní kò sí tó lè yẹ ẹgbọ́ ṣe bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tí sórí bẹ́ẹ̀ ṣá mo mọ̀ pé máa fẹ́ pè wá 091-23-708-675 but ẹni sùúrù ẹ jẹ́ ká sáré lọ sójú ọjà tá a bá ti dé ẹ bẹ̀rẹ̀ sí ní wọlé ẹ má bínú ẹni tó ti wà lójú aago ẹ má bínú ẹ padà wọlé ṣé yóò wọlé sọ láìsí wàhálà náà ni àbí àwọn ẹni tí wọ́n ń sá káàkiri wọ́n ṣàn wá platform àbí ká kú sọ pé kò kú sẹ́gbẹ́ òṣèlú kankan mọ́ lórílẹ̀‐èdè ipò ní kálukú kan wá pèpele tó wọn ó gbà débi tí ń lọ ẹ má yìí kúrò ńbẹ o ẹ jẹ́ ká fi sílẹ̀ ńbẹ lágelo 96.7 ẹ jẹ́ ká sáré lọ sójú ọjà mo ń padà bọ̀.
2: Lágelo FM 96.7.
3: Àríyá ń sàn.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akron Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Mo ti ṣètò kan bí báyìí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince Adékúnlé.

0: Olùdé.
1: All right, mo ti gbé dé náà.
0: Amọ́sàlá tún gbére tuntun dé ìsìnkájú.
2: Ìrìn àṣàlá tún mo ti gbére mi dé.
1: Àwọn èèyàn wa ti wà ńbẹ.
2: Tó ṣe rági etí.
1: Hello.
3: Hello.
1: Ẹ jẹ́ bá mi gbóhùn sókè dáadáa sá o.
3: Ẹ̀rọ mi ń dà.
1: Yes, sir.
3: Òní bàjẹ́ fún yín.
1: Àmì bàbá mi.
3: Ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ yín.
1: Àmì àtẹ̀yìn náà, sá.
3: Ṣé rí lórí ọ̀rọ̀ tẹ ní Kádákí? Bàbá ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ Pọ́lú Kámọ́ gbàdúrà fún un ni. Yóò lọ́dún mẹ́jọ rẹ̀ pé.
1: Kí lẹ rí sọ́mọ ẹgbẹ́ wọn lẹ́yìn ni?
3: Ṣẹgbẹ́ ìran kan bàbá mi.
1: Bó o kí lẹ wá rí?
3: Ọlọ́run ọba ti rí mi. Ṣùgbọ́n nínú wípé èèyàn mọ ètò, nínú pé èèyàn mọ òṣèlú, ọjọ́ nọmba wán. Nínú pé ó ti ń ṣiṣẹ́ yìí lẹ̀ kì í ṣe ìsọdún tó lọ.

0: olodo làwọn player mi gan. Bọ́ọ̀ máa ń yu Mọ̀rí ní tòótọ́. So ọ̀dọ́ máa ń yu gan-an bá ti score láìpẹ́ yà bí. Mọ̀rí lè fún wọn pressure gan. Àwọn Sunderland wọn ò mà fẹ́ gbà fún Man U o. Àwa ń tẹ̀síwájú lápá àbí ẹ jẹ́ ká bọ́ sí abala ọgbọ́n bẹ́ẹ̀ fún Tony. Ẹyin náà ti mọ bí ó ṣe máa ń lọ ní abala yẹn. Ìbẹ̀lẹ̀ àti máa ń kọ́ gbélé kọ ọgbọ́n. Àwọn nǹkan tó dẹ̀ jẹ́ pé àwọn ohun tá a ti rí rí náà ni kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń sọ gẹ́gẹ́ bí ìtàn àwọn ohun tó lè kọ́ wa lọ́gbọ́n ni. Tí àwa èèyàn gan-an nínú ìtàn tá a fi ní tán tá a fi máa tàn nínú ìtàn torí a ti kọ́ pé dìde tan ìmọ́lẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló kókó ń gbọ́ lágbọ̀ngbọ̀n tínú. Ẹ jẹ́ ká wo àwọn òṣèlú wa. Ṣé wọ́n ń kẹ́kọ̀ọ́ ṣá? Bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó tọ́ọ̀chì mi. Bí ṣe mo rí pé enthusiasm àwọn aráàlú sáwọn olóṣèlú ti dínkù. Ọ̀rọ̀ wọn wá ń sá káàkiri àkíní kankankan. Wọ́n náà ń wo olóṣèlú tí kàtẹ́gbin ni. Ipe òjò ṣóṣì yẹ ṣá kẹ́yìn tún máa sọ pé ẹ fẹ́ gbé àpótí nígbà tó jẹ́ pé èyí tó wà ńlẹ̀ ẹ̀ tí ì ṣe débì kan. Ebi ń po olódodo, ebi ń pa aláìṣòdodo lórílẹ̀‐èdè Nàìjíríà. Síbẹ̀ àwọn aláìṣòdodo wọ́n sì ń yọ ikùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run á kúkú bá wa ṣe. Wọ́n láwọn tó ń sá káàkiri torí èmi àti Victor Olúwadámiláre NUJ chairman láyé ìgbà kan nípínlẹ̀ Ọ̀yọ́. A jọ sọ̀rọ̀ kí n tó kò lè. Ó ní brọ́dà mi ṣẹ́dẹ̀ mọ́ brọ́dà mi kì ó máa ń yá sí lẹ́nu gan. Brọ́dà mi ẹ̀ kàn ń sọ bẹ́ẹ̀ ni. Oníkálukú ló ń wá platforms. Kì í ṣe páwọn tó ń sá káàkiri yẹn náà ò mọ ohun tí wọ́n ń ṣe. Sísá káàkiri tí wọ́n ń sá káàkiri pé àwọn páńpẹ́ kan náà ń sá fún. Bóyá bí ADC wọ́n ní páńpẹ́ ti wà ńlẹ̀. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n mọ̀ ti kó sínú àwọn ẹgbẹ́ òṣèlú tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ò níṣòro kankan bí àwọn ẹgbẹ́ òṣèlú ADC kankan ẹ. Ipò náà ṣe ń lọ. Ipé tí àwọn náà bá lè pa ọkàn pọ̀ dáadáa. Ó ṣeé ṣe kí wọ́n já nǹkan tá à ń wí kán já gbà mọ́ àtìláwí lọ́wọ́. Ju gbogbo ẹ lọ tí Olúwa ní òṣẹ̀. Ẹ jẹ́ kí n wá lọ sí ibi ọgbọ́n bẹ́ẹ̀ fún Tony. Ó dá lórí ìlú ńlá kan. Ìlú ńlá kan yìí ó wà lórí níbìkan lórílẹ̀ àlàyé. Àwọn èèyàn náà ló ń gbé bẹ́ẹ̀ ó. Ṣùgbọ́n nínú ìlú yìí a rí àwọn jagunjagun. Warriors. Àwọn tó lè jagun dáadáa. Láyé ìgbà yẹn gẹ̀rẹ́ ogun ló máa ń sábà ń ṣẹlẹ̀ báyàn bá fẹ́ gbalẹ̀. Ẹ rí pé àwọn kan ní ìsìn wọn láwọn ajagun gbalẹ̀. Ó ti wà tipẹ́. Àwọn kan á lọ wọn láwọn fẹ́ múlù kan báyìí wọ́n fẹ́ mú wọn lẹ́rú. Ẹni bá lẹ ẹ̀dẹ̀ rí tẹ́ ẹ bá gbàgbé. Mo rántí dáadáa nu Bíbélì. Tí Gòláyàtì ń halẹ̀. Tí Gòláyàtì bá fi rí Dáfídì mú ń jọ yẹn ni gbogbo ìlú Israel wọ́n á jọ̀wọ́ ara wọn fún àwọn Philistine láti máa jẹ gàba lé wọn lórí ni. Kíní ìdálórí bàbá. Bàbá yìí jẹ́ àgbẹ̀ tó ń ṣiṣẹ́ ọ̀gbìn dáadáa. Iṣẹ́ ọ̀gbìn yìí ó mú kí bàbá yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó. Àwọn ìyàwó láti máa bá ṣiṣẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ṣe wí. Bàbá tí mo pè lágbẹ̀ yìí ó kúndùn obìnrin púpọ̀. Obìnrin àkọ́kọ́ tí ó sì bímọ fún ó wá jẹ́ kárùwà olówó nọ̀bì. Ó lẹni àkọ́kọ́ tó bímọ fún. Ìgbà tí ó sì bí ọmọ ọ̀hún ọkùnrin lọ́mọ yẹn. Ọkùnrin gbọ̀ngbọ̀nràn tó síngbọnlẹ̀. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnà tí obìnrin olówó nọ̀bì tó fi jáde láyé o. Ó jáde láyé ló túmọ̀ sí pé ọmọ yìí ní bàbá kò ní ìyá mọ́. Ó sì láwọn àbúrò. Àwọn ìyá àwọn yẹn wọ́n wà nínú ilé. once ma de ye si to ba di pe ka je ounje ba won yoku o jeun ton won ni fun lounje bo ba di ka lagi ohun na ni o ma lagi won sha nke awon omo to je aburo re won ke won lake baje baba o le soro o bi be ko awon obirin to ku won so pampa won le ma fun lounje gidi mo koda ko sin ti o le sele omo yi ma nfori ti ṣugbọn bo se nfori ti be lo ndi alagbara mi o ni fe gba wa lakoko na lo titi ojo kan won ma le omo ijade nle ipewo iwo ma sewo iwo mo sole mu dodo iwo mo ololo ma sun ko si oruko buruku ti won ki pe omo en won ba ti won ba nbuya e o re nse kini o mo mora bi goalkeeper sugbon ngba to buse gada to buse gede ni bi ti won le omo yi si e ma gba pe mo so fun yin po je omo akikanju to ni agbara omo yi o ma ndagba ninu ogbon o ndagba ninu imo o ndagba ninu oye ha agbara yi ti wa poju kama de na penu ilu kan ba dide ogun si won nigba ti ilu yen dide ogun si won ogun yen gbona janjan awon agbagba ilu yen ba kora won jo omo ta le lo njo kini ana jagun jagun mani e wa je a lo be na ba kese lese won wa bere si ni wa kaakiri won wa ngbo ya won ma ri o ogbe ni awa ma ti se wa ma dariji wa latoni lo afe yan o gege bi olori wa ma jo lori yin emi te ti deye si emi te ti danu tike tike bi omi isowo emi lo lori o ye wa kowo bo we pe looto emi lo lori won ma kowo bo we ko ma si nkan ti won se ka ma de na penu omo igba lati tele won ngbe ogun to nja yin e je nwa lo ba yin koju e ṣugbọn ti Ọlọrun ba ti fun mi ni ogun ija eyin ara ale mi eyin molebi mi eyin eyan ilu mi emi ni won o di asaju gbogbo yin o won ni ko se problem emi ni ti ni toto ogun yin ma bere ogun ma gbona janjan omo ti mo nso yi o ma ba won fa ka ma bo alowo na omo yi o bori ogun ton won ni ko si nkan meji ngbo ti bori ogun iwo na lo lori wa iwo lo ma dari wa latoni lo eyin ara ale e ti mo pe ton yen ki gun lo titi ka kan so die nbe ka menu kuro nbe ki lo ye ka pe akori itan kekere ta gbo yi nje eko wa nbe be ko ba wa nbe iru eko wo lo wa nbe bawo ni awon ma aye ode oni bawo na se le fi se odi won aye won iya lasigbo eyi to wu kan ma ba fa lowo lowo so ye ki won o gba abi kan fori ti 091 2370 8675.
1: Hello.
0: Shege.
1: Atu gbotan yin oku da.
0: Ami.
1: Ibi won gbe nbo mi lo mi gbe nta bi won gbe nkan mi emi otan be. Ma yin la ka yin Olorun ni jojoba.
0: Ami.
1: Emi ma gbe le kogma mo fi ma gbo ready o. Owe awon agbalagba. Won ni te nbe di loju.
0: Igaruwe.
1: Ibaje eniyan si ni.
0: Ko dase Oluwa duro.
1: Won si lo won ni won lo lo ibalasiti Olorun ba se. Ala se yori Olorun ma ba rin. Ngbo Olorun ti padara ko mo yan la se yori. O difa fun olori oloselu kan Nigeria yi. E wo bi won se mi logologo to laye. O du ohun nikan. O wa lu ogbonu, o ko tunjo, o ko sijo. Omo do lori do ni. Kaluku ma se da saki fun mo ni. Gugu nta ba nse eja ala fori ti o.
0: Ka la fori ti.
1: Igi oruwe o. Oluwa Segun Afolabi latomi ajo alagede.
0: Ese
1: na mi nga wa ba lo lagbe.
0: Afo Monica ni afori ti gbogbo nta ba nse. Hello.
2: Eka
0: so so. Eka se jo mommy me ba ngbohun soke die si o.
2: Eko ogbon o.
0: Ogbon ni Olorun lo logbon o.
2: Abosede lo n ba yin soro.
0: Abosede lati boyi.
2: Lati Oluyole local government.
0: Okay, Oluyole, yes ma.
2: Eko yen ko wa pe eni ton ni ko le pago to ko le alaririn mi o.
0: Eni ton ro pe o le pago. Ese mami mi, ese gan. Ami mami, ese o lati ijoba ibile Oluyole. Hello. Yes ma, e jo e ba mi gbohun yan soke die ma.
2: O da o.
0: Yes ma.
2: Mu iba loruko mi lato yi.
0: Ah, anti mu iba. Hello.
2: Yes sir.
0: Se be yin la ke kakaka ko loro gbo. Oyo mo la fi ojo pa sekere mo di o ma ti ba.
2: Be ni elewe tun be la fe.
0: O da mo gbo yin o. Yes ma.
2: Eri Idi awon obirin gangan ni kini ko logbon ju
0: obirin lo ko logbon ju
2: awon gangan lo ko logbon ju
0: hmm
2: iya le o fi omo le
0: hmm
2: o je pe yo mo lu omo bi igba ti o le ni lari
0: hmm
2: awa ko lan ke o
0: hmm
2: awa ko lan ke o
0: oda e se gan e se anti mo iba abi e se won o hello
3: ma kweto
0: Eto ah but I'm bali koi
3: Faraminga babalanda
0: o ti
3: ba je fun yin ma ku de asiko
0: yin ibo le ti wa lati jo ya pongbe yin se o si
3: ah an gbo yin ara yi wole ni e kokan la mo ra yi wole e lo pa we mo gbe to yin gan
0: e se gan sir thank you sir yes sir
3: cherry an bali asis lati le de america ni
0: yes sir
3: cherry tebi o fun ni bori pe
0: bori pe
3: to ri ba pe nle adire
0: adire
3: ito te so eta ayeraye ni eta ayeraye ni so bori pe ni
0: bori
3: pe to ba je pe bo se sele si e ino te pare e ri pe lobi ni se to ba ti ni challenge si
0: lobi challenge si
3: a ka lo poko so ni
0: be ni
3: ala yesu aye se yesu yan iwo lo dare ni
0: abi o
3: awon to bi tere josi ere lo tun lo pe pada
0: awon ni o
3: ehe tori ko ni eko kan ni mo kan ni
0: won de mo
3: tori pe igba ti an se nu sata re ye ko duro o tun wa mo mi ikun mo ah e ba wo so ologunola igba ti do ni ola ti ni pere awon ti o le danu e ba de tun lo pe tun lo ba ele mo ko lo ba idagirija
0: E se gan alagba ambali e se gan God bless you sir. Hello.
4: Hello sir.
0: Ah ah atakonkonga.
1: Ga
0: omo gewa gba ki lo sele ore mi abo
1: ni baje gbogbo wa pelu yin gbogbo e mo pe ose bi melo to lo seyin ipolowo gbogbo e mora won
0: okay okay
1: ati ti eyin na te fi simi die gbogbo na la jo nlo
0: oda oda
1: bo ni tare ki godan bali o pe je meta lo to aroga mi ade
0: God bless Nigeria.
1: God bless Nigeria. Ko mo ba da se to pe jo meta apo ngbe o.
0: Oda.
1: O le baje. Eh se ri emi na wo mo wo le fun ni afojusun.
0: Afojusun.
1: Eh focus abi se o kan eyin le bo n.
0: O na ni o wa focus.
1: Wi pe boya ti bo se le wu
0: kowo togun ti wa gbe ti un
1: a se mo eyan gbudo to ba ti ni lokan pe ibi bayi ni ohun lo ko ni weyin wo gbogbo aruwo otun o si gbe bi

0: gawa kan se sapere pe agbo loselu kan o fa bi o fa lohun o wo sin o to ti danu o ti duro ni pe eyin ati tani
1: ni waju tani
0: ni waju tani e gbada wa mo do bale eyin wo eh eh so afojusun ni e de wa ti gba to tin afojusun yen bo so oju gbogbo e lo olohun oba wa se gbogbo nkan tani lokan olohun o mu wa si mu se
1: amen
0: e ku eto ba mi
1: Hello, Minga. Akwakanga. Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello, Minga.
1: Yeah. Ah. Hey, Yomi, are you back, boy?
2: Ah, you get, Baba.
1: Hello.
2: Eku share, Baba.
1: You share, Nio.
2: Who continue with you, Baba? I will know. Idowo bo ayuba lati adetokologawo awon lowo nsin osodinu wa ni o din wo yin lowo lowo
1: ni osodi leko
2: beni
1: e ma se ku fe wa o
2: e ni baje o ti do meta
1: a ni gbagbe mo
2: beni e ni gbagbe mo laye aye mo do ni pulo polo yin la gbo olorun
1: amen
2: se ri ka ma book lo ni oloro nkan ni mi ko fun ìgbàgbọ́ ènìyàn kò dá sí olúwa dúró ni.
1: Ìbàjẹ́ ènìyàn kò dá iṣẹ́ olúwa dúró.
2: Kò dá sí olúwa dúró. Dórí bẹ́yàn wúwú yìí títí bẹ́yàn gbégbá tó bá wọ ọlọ́run ọlọ́run dá ní òṣè tiẹ̀. Àyẹ̀ kan lè máa ṣe oníkálukú lọ́run máa ṣe tiẹ̀ bó ṣe wù. Àmọ́ ọlọ́run ó gbé tiẹ̀ dìde.
1: Ẹ
2: ṣe bàbá ẹ ṣe bàbá ìbàjẹ́.
1: Hello.
3: Hello, Ekaso.
1: Ekaso, sao?
3: Kweto.
1: Eto ni, olon lo mba watu.
3: Olu komi ni Saeed Bale, la kari toko olo gwenon.
1: Saeed, kile kwe?
3: Saeed Bale Abuleshowo.
1: Bale Abuleshowo, yes sir.
3: La kari toko olo
1: gwenon. Yes sir. Yeah.
3: Mbo ya bi 2 weeks ago, mbo ya bi month, ingo gwa kwe ni sori program ba.
1: Eh.
3: Ate ingo gwa wọ́n pè yín sórí program kan.
1: Ok.
3: Ẹni ẹ wá ń tó yín ìtàlù yín. Gbogbo ọ̀rọ̀ bẹ́yìn náà sọ àforítì lẹ bá débẹ̀ o. Àforítì ló mẹ́yìn náà dúró báyìí o. Àforítì lè ní fún ìtàn tẹ sọ yẹn.
1: Àforítì.
3: Èèyàn gbúdọ̀ láforítì yín. Kò sí nǹkan tó ti yàn lójújo lè lọ. Ọmọ náà bì ọmọ ní kinní kan. Ó yẹ kó nǹkan ti kọ́kọ́ sápò olùkọ́ tó lè forítì. Tí wọ́n fi kó sí lọ́wọ́ ni tí ò bá forítì tó bá ń tijú pé wọ́n kó lọ́mọ nínà bì. Bí wọ́n bá jí bí bàbá yẹn ṣe jágbẹ́ tó bá yẹ pé bàbá yẹn kòkòkọ́ fẹ́ yà tiẹ̀ ni bàbá yẹn gan lè má lọ́mọ ọkùnrin kankan. Tó o ní nà tó ń dẹ̀ láforítì ẹ̀wá ò bó ṣe wáá jèrè ọjọ́ láti ẹ̀. Gbogbo àwọn tó kù yẹn máa sìn tí wọ́n fi dọjọ́ alẹ́
1: ni. Wọ́n máa sìn dọjọ́ alẹ́ ni. Àǹtí mi látọ̀yọ̀ náà ti sọ. Ipe béèyàn bá ń fọmọ kan kẹ́kan ọmọ tẹ rò pé fi ń kẹ́ àwọn tí wọ́n ń kẹ́ yẹn ló máa ṣe irú ẹ̀ kẹ́yìn.
3: Inú mi tòtò jẹ́ kóbìnrin ló sọ bẹ́ẹ̀.
1: Àwọn àǹtí mú ìbá bi.
3: Ẹ kúṣẹ́
1: sá. Ẹ ṣe gan sá. Àǹtí mi látọ̀yọ̀ dáadáa. Nkùkú wá jà màlà lọ́dọ̀ yín ń jọkàn nílùú Ọ̀yọ́ pẹ̀lú gbẹ̀gì. Ẹ jẹ́ ká sáré lọ ságbọ̀n ti ìkéde àti ìpolówó ọjà. À ń padà bọ̀ ẹ má fọwọ́ kàn o. Ẹ fílẹ̀ bẹ́ẹ̀.
4: Lagilu FM 96.7.
5: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
6: S-E-L-A-R-I-E. Celery.
5: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
7: T-U-R-M-E-R-I-C.
5: Yes, so.
7: Turmeric.
5: Correct. One carton of Maggi chicken flavor for you.
8: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
9: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu opo makamuso. Lagelu FM kakaki ile sha gbon safefe tin farere idunun fun gbogbo loja to nta. Imule gugu ni so wonyan wonyan secret tin midungbe. Owo fun gbogbo en to loye to damo. Sibe yin na ngbo. Se ben rise re ni gboro. Afa ibawon dowo ko la ero buruka wo. Madoute, Lagelu FM 96.7. Gbagbo gbaju gbaja gbagi oko. Won ti gba yera bata nle yi. Lawujo le se ton

0: àbí kí nǹkan bá rin kiri àárẹ̀ ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbarubá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan gan adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín, àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
1: Gimme better food shop.
2: Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó jọ oúnjẹ àdídùn. Láti wá jọ oúnjẹ àjẹpọ́nù látọ̀gbà yìí, Capital Bite lèmi àti lèmi kọ́kọ́ ronú ẹ̀ lásìkò yìí. Nítorí o méjì kọ́, oúnjẹ wọn gbóúnjẹ fẹ́ gbégbà wò bọ̀. Láwọn oúnjẹ bíi Basmatic Rice lóríṣiríṣi bẹ̀ bá ṣe fẹ́ sí, Jollof Rice, Spaghetti. Bẹ́ẹ̀ la ń tàwọn oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa. Pepper chicken bẹ, roasted chicken and chips, chicken crust, chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan mímu wá tutù dọ́kàn. Ẹ lè ṣe béèrè fún combo package wa. Jollof rice and fried rice with plantain and beef pẹ̀lú coke. 3-5 nìyẹn bá dé. Tó bá wá jẹ́ pẹ̀lú chicken, 4-5 ló bá dé. Ẹ̀jẹ̀ aládùn àwọn pastries wa bíi Spanish tarts, sanding roll, àwọn búrẹ́dì wa confam ni. Ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn ilé-iṣẹ́ Capital Bite wà nìbàdàn. Wọ́n wà ní New Garage nínú ilé-epo Gas Tap, Ọjọ́ Express Road nínú ilé-epo Gas Tap, NNPC Filling Station, Ẹgbẹ́dẹ́kú lódì Ifẹ̀ Road, Jaiwe Bus Stop, Amúlùkù Ìbàdàn. Ẹ pè sórí nọ́mbà yìí láti order fún oúnjẹ tẹ́ ẹ bá fẹ́. 070 617 17 400.

0: rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Lagilu FM 96.7.

0: Hello?
1: Hello, sir.
0: Yes, sir. Ekaso. Hello, I'm going you.
1: Mr. Adekunle lati Osungbadi ni.
0: Yes, sir.
1: If I tell so.
0: Hmm.
1: Oh, mo gbọ lọwọ gidi. Akori temi si kan le fun ni wipe eni te gunle.
0: Ko ma roju.
1: Bẹẹni, ti rara ye bẹẹni raro. Ọgbọ́n yín ò ní kò ní dòfo.
0: Àmì.
1: Àgbọ̀n ọ̀gbẹ́ lọ́lọ́run fi ọgbọ́n yín sí.
0: Àmì.
1: Agbára ọ̀dọ́n.
0: Ẹ ṣe.
1: Kẹ́ ẹ rí ó dé wá fáwọn ọmọ Nàìjíríà.
0: Wípé
1: ká sì ní sùúrù ká sì tún máa rọ́jú náà.
0: Ká ní sùúrù ká máa rọ́jú.
1: Torí wípé bí ẹni tí wọ́n sì ń fìyà jẹ. Bí ẹni tó jẹ́ tó lórí kan mú pàṣẹ lọ́wọ́.
0: Tí
1: ń lù wọ́n.
0: Tó ń kóbo.
1: Bẹ́ẹ̀ni nígbà tó bá yá tí Ọlọ́run bá ti sán tí ó gbèjà wa. Ó lè jà àwọ̀ ọ̀dọ̀ àwọ̀ bí wọ́n ṣe láwọn lágbára tó. Ọ̀dọ̀ wa náà ní ń padà sáàbọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n náà tí Ọlọ́run ó gbà kò lè fi rí ẹnìkankan. Ẹni wípé ká má ṣe mọ sépè fún wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ká gbàdúrà. Ẹ gbàdúrà tá a bá ń gbà yẹn. Ọlọ́run wà jẹ́ kí a tún gbàdúrà àwọn gbàgbà yóò yà wá lẹ́nu. Bí sùúrù ìṣe pọ̀ jù bẹ́ẹ̀ náà ni àdúrà ìṣe pọ̀ jù.
0: Kì í pọ̀ jù.
1: Ọlọ́run á gbé wa dé èkúté rere.
0: Ẹ ṣe bàbá. Thank you, sir.
1: Ẹ máa bẹ́ tó bọ̀.
0: Ẹ ṣe o. Hello.

0: ẹ jẹ́ kí n gba ìpè kan sí méjì sí ká máa lọ lé. Hello.
1: Hello sir.
0: Yes ma.
1: Ẹ̀ṣà látọ̀gùn ṣe ti náà ni.
0: Yes ma.
1: Aforíṣi náà ni kò tí ń fẹ́ ṣe. Aforíṣi àti sùúrù náà lá máa fara dá.
0: Lórí kí ni ma?
1: Lórí ẹ̀ńtẹ́kọ́tẹ́sọ́lẹ̀ náà ni ẹ̀kọ́tẹ́kọ́ wa ni.
0: Ṣé ká máa forí?
1: Ọkọ wa lọ́gbọ̀n.
0: Irú ẹ̀kọ́ wo lẹ̀yìn rí kọ́ ńbẹ̀ gẹ́gẹ́ bí obìnrin?
1: Kéèyàn
0: ní sùúrù. Ẹjọ́ àǹtí mi ìyàwó mélòó lọkọ yín ní?
1: Èmi nìkan náà ni o, ṣùgbọ́n àlepọ̀ níta.
0: Àbẹ́ tó gbóbìnrin ẹ tó ba nǹkan jẹ́ nǹkan burú àlebí bó. Ẹ má máa bó kọ bàbá ọmọ ọlọ́mọ jẹ́. Ẹni.
1: Ó yí nínú tọmọtọmọ gan ni tí mo ṣe wà yìí.
0: Mi ò wá.
1: Obìnrin lọ ni àánú Ọlọ́run ni kí ni mò ń béèrè pàtẹ́wọn lọ́wọ́ àánú
0: ẹ̀wọ̀n èèyàn. Ẹ wà ráàánú gbàràgbàrà Ọlọ́run. Yóò padà wá ṣe ẹ ti gbọ́. Ó fẹ́ tẹ́ tó bá yẹ pé lóòótọ́ ló já yín jù lẹ̀ o. Tí ì ṣe pé nǹkan lẹ lé síta o torí gbà mí wá obìnrin ló lọ́kùnrin o.
1: Mi ṣe ń wà láàmọ̀ pọ̀kùnrin tó bá ti jẹ́ pé owó ló mọ̀.
0: Ọkùnrin tó tún mọ owó àbẹ́yìn lẹ mọ owó tẹ fẹ́ fowó.
1: Ọ̀dà ọkùnrin tó bá lówó lọ ọkọ tèmi ń bá lọ.
0: Ẹyin ò sì lówó lọ́wọ́.
1: Ẹyin ò sì lówó lọ́wọ́. Ọlọ́ọ̀nìkẹ́lódìrànlọ́wọ́ mi.
0: Yọ̀dà ẹ pẹ̀lẹ́ ọkọ yín góódì gànú àwọn jìgọlọ̀.
2: Hello.
0: Hello sir.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Orúkọ mi ni Baba French.
0: Baba fẹ́
2: látayégún ọ̀lẹ́yọ̀ kò
0: tẹ́. Ọ̀lẹ́yọ̀.
2: Làákàyé yóò ní dàrú o.
0: Àmì bàbá.
2: Wọ́n ní jí ebe.
0: Àmì bàbá fẹ́.
2: Kí lẹ mọ tó tiẹ̀ ní sùúrù jù láyé yìí.
0: Èyí náà lẹ́sọ̀ mi ò mọ tó ní sùúrù jù o.
2: N tó ní sùúrù jù láyé ilé lẹ.
0: Ilẹ̀ ẹlẹ̀.
2: Ilẹ̀ ẹlẹ̀ ló ní sùúrù jù gbogbo ara tọ́mọ èèyàn máa ń dá lórí ilẹ̀.
0: Aṣa máa wò wá ran
2: ni. A máa wòran ni bàbá olówó tó ní wọ́n gbẹ́ bọ́ o, wọ́n gbẹ́ ní 500 feet. Ilẹ̀ ó gbé méjọ́ kan. Ilẹ̀ ni ó gbé gbogbo ẹ̀ méjọ́ kan. Gbogbo ẹ̀dá tí bá ti wá ń ronú yí pé ilẹ̀ ọmọ gbé òun méjọ́ kan. Ọyẹ kò ṣe rere lórí ilẹ̀ ayé kó tó wọnú ilẹ̀. Torí ti ń bẹ nínú ilẹ̀ tí èèyàn bá pàdé. Ojú ti ń bẹ lórí òkè lọ.
0: Ojú tó wà lókè lọ. Ibẹ̀ lókè lọ.
2: Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn èèyàn wa àwọn olórí wa ọyẹ kí wọn máa rò yí pé àwọn tàná dà.
0: Àwọn tàná dà wọ́n ti kú wọ́n ti lọ.
2: Wọ́n ti lọ n ti bẹ́ nù sàárè ju ti ń bẹ lórí ilẹ̀ lọ. Àwọn tí wọ́n ló kọ lánàá tí wọ́n ṣe tí wọ́n lọ wọ́n gbé fọ́tò wọn gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn lónìí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn tí ń bẹ láàyè lónìí wọn àkọ́kọ́ gbọ́n bẹ̀ yẹn náà. Ibi àwọn yẹn lọ náà ń lọ bẹ. Gbogbo wa láà lọ bẹ. Táyé ó máa ronú yí pé ilé ọ̀padà gbé òun mi. Gbogbo ara tó ń bá ń dá lórí ilẹ̀. Ilé ọ̀padà gbé òun mi lọ́kàn.
0: Ẹ ṣe Baba French.
2: Kò ní bàjẹ́. Baba French láti Ayégún Ọ̀lẹ́yọ̀.
0: Ẹ ṣe Baba French láti Ayégún Ọ̀lẹ́yọ̀. Hello.
2: Kò sọ ẹ sí.
3: Hello sir.
0: Hello ma.
3: Ẹ ká sọ ẹ pé ètò.
0: Ètò ni Ọlọ́run ló ń bá wa tó.
3: Ọlọ́run bá wa tó.
0: Yes ma.
3: Àkọlé tèmi fẹ́ fún ìtàn tẹ́ ẹ sọ fún wa ni wípé òkúta tí àwọn ọmọlé kọ sílẹ̀.
0: Òkúta tí àwọn ọmọlé kọ sílẹ̀ ó di pàtàkì gunlé.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀yin tún fojú ẹ̀mí wò ó.
3: Bẹ́ẹ̀ni gbogbo tá a bá ń ṣe ká máa wò wípé níjọ́ kan á kéré rẹ̀.
0: Á kéré ẹ̀.
3: Bẹ́ẹ̀ni olúwa yóò máa wà pẹ̀lú yín o.
0: Àmì mọ́ mi mi.
3: Ẹ kéré iṣẹ́ yín o.
0: Àmì.
3: Lágbára Ọlọ́run ẹ kú ètò.
0: Ẹ ṣe gan ma. Ó dàbí pé ẹni tí ó pè wá kẹ́yìn táwọ̀ fi máa lọ léèrè mo ti ń wò yẹn lọ́wọ́. Ẹ káàsán mọ́ mìíràn ẹ bá mi gbóhùn yẹn sókè díẹ̀ sí o.
4: Ẹ pàtàrọ̀.
0: Yes ma.
4: Ṣẹlẹ̀ ni.
0: Yes ma. Yes ma.
4: Ibi tẹ̀yàn bẹ́ fi gíga tẹ̀yàn bá kọjú sí. Ìyẹn ó dé bẹ́ẹ̀. Sùúrù tó ní náà ló fi jẹ́ kó dé bẹ́ẹ̀.
0: Sùúrù
4: tó wà dẹni àpésìn.
0: Tó wá dorí àpésìn. Ẹ ṣe ìyá wa. Ẹ ṣe gan ma. Thank you. Àmì ma ẹ ṣe o. Ẹ̀yin èèyàn wa Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kì í dun kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ma pada sori oro anti mi se monsura lati oyo kini e ba awon obirin win to to ni pataki eyin ti oko yin boya ngba te fi fe boya yawo e lo ku sugbon eyawo to ku fi awon omo le eyin wa sese nbi awon ti eyin ni daku ko ni to to sugbon ke yin won to daku ko se mo pa awon kan ti wa nwaju awon to si wa nwaju e lawon omo ti eni ti ibaje ya le yin ka so po wa nle ni won no je omo e toju won ba le yin gan le fosona lojiji ko ku o lagba olodun ba le yin o ni ku emi no ni ku sugbon to ba sele be se mo pe te ba toju awon to wa nwaju to lo n ba won se tan ri se gidi nigba ta awon omo ti yin si wa ni boya bi primary abi secondary school in te ba se fun won ni o be ba toju won daada e le roju rere won o be ba toju won awon omo yin o le roju rere won o tori na ah mo be gbogbo eni to n gbo mi mo wo skit kan laipe yi nje je mo wi pe iya okunrin to n se igbeyawo iya re ti ku tipe eni to gba wo eni ti baba re wa fe o ma toju e gan bi omo re mani o da omo po to o to won daada lojo wedding o ni ya un na lele ohun ati e la won jo ma jo mama yejo e ba mi ye won si emi ati won fe jo awon ni ke sha ma dowo bo nitori pe kini won da sobo mi won duro ti mi won so pe mi o ki somo won tori na ta lo n gbo mi losan yi elomi o le do mi gbigbona sara omo olomo o le ma fun lo nje abi ko je po ti bu obe nbo ba bo obe yo do mi si tomo yen o n fagbara ko ni o n fagbara ko tori pe eni ti ya o je e wo afaimo ko ma je ya e je ka mu gbogbo awon omo ka to e se o gbogbo eyan ara leti egbo wa mo dupe lowo olorun to tun fun wa larada loni mo dupe lowo kebuge mo dupe lowo baba mi eyan mi ore mi dada Benga o yato eni mo pe baba ni yen o Ademola Aziz mo dupe awon to nla connection God bless you I send now all the way monshala inshala Tosin Adelowo the dynamic presenter ajo Shenon feran mi babalola loruko temi apade ayo lose to nbo e se o te ngbadun wa lagelo ni baje 96.7 if you live there.
5: Lagelu FM 96.7.

0: Yes, Glubin. Summer run for body. Enjoy life.
1: Ẹ káàbọ̀ padà. Bó ń jẹ́ bá kúrò nù ṣẹ́, ìṣẹ́ bù ṣe. Ẹjẹ́ ń ṣe báyìí, ẹjẹ́ a ṣe ní àlàfibọ̀. Àlejò mi, ẹ bá ń kí àwọn èèyàn lé. Tí ojú òpó bá ti tọ́ fún akọ̀wé àgbà fún ẹgbẹ́ MAN, a láǹfààní láti gbé wọn sí orí afẹ́fẹ́. Ẹ bá ń dá ọkọ̀ yín.
2: Akíyín gbogbo ẹ̀yin aráalé, orúkọ mi ni Ọ̀gbẹ́ni Oyèdélé Samuel.
1: Ẹ káàbọ̀, iṣẹ́ kí ni Ọ̀gbẹ́ni Oyèdélé Samuel ṣe?
2: Iṣẹ́
1: bẹ́ bá wá báyìí, Aviana la mọ́ mọ̀ pé mọ́ bá wá.
3: Àbí?
1: A sì mọ̀ pé Aviana ó kù ráńpẹ́.
3: Ó kù díẹ̀.
1: Ọya.
2: Iṣẹ́ àgbẹ̀ ni Ọ̀gbẹ́ni Oyèdélé Samuel ń ṣe. Mo jẹ́ àgbẹ̀ oní ẹran ọ̀sìn.
3: Àgbẹ̀ ẹran ọ̀sìn.
2: Oní nǹkan ọ̀sìn. Bẹ́ẹ̀ náà la sì ń ṣe ti eléwébẹ̀ náà.
1: À ń ṣe wébẹ̀ náà.
2: Yes.
1: Wàwo. Ẹ ti wà lẹ́nu iṣẹ́ àgbẹ̀ yìí ó tó bi oṣù mélòó tá a bá ní abèrè lọ́wọ́.
2: Oṣù báwo.
1: Àwo mọ ẹ̀yin lẹ́sẹ̀ sọ fún wa.
3: Ẹ ṣàlàyé ara yín.
2: Oṣù kẹ ó tọjọ́ mẹ́ta tá a ti wà lẹ́nu iṣẹ́ àgbẹ̀.
1: Ó tọjọ́ mẹ́ta.
2: Lẹ́kan sọ pé mo bẹ̀rẹ̀ sí nǹkan tó jẹ́ ti tèmi gangan.
1: Mo ń bọ̀ nà.

0: gbàwó lẹ́ni orí ọ̀fẹ́ tí a gbà yín lálejò ní orí ètò àgbẹ̀ lọ́ba ní ìkànnì lágẹ̀lú.
1: Tí gbogbo ojú gan orí yín.
0: Nàìjíríà ń gbọ́ yín báyìí.
2: Lágbára ọlọ́run kọ́lọ́ mọ́kọ̀lérí.
1: Àmì
2: aṣojú wa níbẹ̀ yẹn ọ̀gbẹ́ni Àjàní Ọláwálé.
0: Bẹ́ẹ̀ni.
2: Tẹ́ ẹ bá ti sọ fún.
0: Ok.
2: Yóò kàn wá kódà bẹ́ẹ̀ bá fẹ́ kí ààrẹ wa gan kó wá. Ó kàn ṣe pé Haúsá ló kẹ́mi gan bá ń sa Haúsá ẹ̀ lè mọ̀ pé yóò bá ní.
0: Inú mi ìbádùn. Inú mi ìbádùn. Ẹ ṣeun torí nta sì fẹ́ ṣe pọ̀. Nta ti fẹ ṣe pọ nta n sọ fun wa ni pe ta ba fo ko le nipasẹ link yi ba nfani ba ti odo joba apapo de yo de sodo ti wa na te ni fowo ro wa seyin
2: koda ori kan ni na le ti tun si program ni na le ti announce
0: be se n so nsin awon omo nigeria n gbo yin o
1: gbe ti lo n gbo
0: won gbo yin canada won gbo yin ni italo won gbo yin uk koda won gbo yin ni iran ibi ti won ti ti won o ti raye gan won gbo yin bayi won gbo yin bayi bayi bayi
2: o da wa loju ni
0: yoruba si bo won ni bi ogun eni ba dani loju eyan fi gbari ni
2: bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun a túbọ̀ mọ pé yín ti ń bá parí ètò láfìfì ẹnu okò sọ̀ọ́dún. Ẹ ṣeun gba ẹ bá ń dákọ yín lẹ́ẹ̀kan sí àti ipò yín.
2: Orúkọ mi ni onímọ̀ ẹ̀rọ Joseph Sunday Bamidele akọ̀wé àgbà ẹgbẹ́ àwọn alágbàdo ọ́fíìsì wa wà làbújá kódà bá dé federal minister of agri ẹ béèrè
0: làbújá
2: wọ́n mú ìdá ọ́fíìsì wa.
0: Ẹ ṣeun sá. Ẹyin èèyàn wa ẹ mọ bínú kó lè dá ni o àlejò mi ń lé ńlé agbára ẹyin náà ẹ mọ bínú kó lè dá ni ọ̀rọ̀ yìí náà kan mo mọ̀ pọ̀ kan ẹ̀yin náà ọkàn yìí yorùbá bọ̀ wọ́n sì ní ọ̀rọ̀ tó bá ijó tó bá ka ni lára lèèyàn
1: dìkú kù jò ní.
0: Ẹ bá ń lọ sójú Facebook ẹ bá ń lọ sórí àgbàgbé. Ẹjẹ́ a tún padà wálé. Ẹ̀yin àgbẹ̀ alágbàdo ń lẹ ti gbọ́ òun. Ìlú Àbújá lẹ ti gbọ́ òun tó wọlé yìí o. Ẹ̀yin o. Ẹjẹ́ àjọ gbárùkù tí. Bí ọ̀bá wa rí bẹ́ẹ̀ mọ́ kájọ fìkà lọ wọ́n mú. Èmi ẹ mọ̀ràn èmi. Ẹjẹ́ àjọ fìkà lọ wọ́n mú.
1: Bẹ́ẹ̀ lẹ ṣe wájú
0: ní tẹ sọ lórí afẹ́fẹ́ tẹ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kí imú rí ọmọ sùn mọ́
1: mi. Èmi ò sún mọ́tò sí ọ̀dọ̀
0: rẹ̀. Àlejò mi ọ̀yà ti ń ba iṣẹ́ àgbẹ̀ yìí bò ti tóbi oṣù
3: mélòó. Ilẹ̀ ta sí díẹ̀.
0: Ilẹ̀ ta sí díẹ̀.
3: Pé mò ń sin ẹran. Mo bẹ̀rẹ̀ sí sin ẹran àkọ́kọ́ pé tó jẹ́ personal ti mi. That's around the year 2002.
0: 2002.
1: Lẹ́bẹ̀rẹ̀.
0: Lẹ́bẹ̀rẹ̀. Ẹran mélòó lẹ́ fi bẹ̀rẹ̀?
3: Akọ kan abo méjì ń gbà náà.
0: Akọ kan. Abo méjì
1: àwọn ti ìbílẹ̀ ni o.
3: Ìbílẹ̀ bò ó ńgbà tá à sí lábúlé.
0: Ẹ wá kú ṣe ni pé ó fẹ́ yàwó fẹ́ yàlé.
3: Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o.
0: Ok ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ẹja wa sọ báyìí ọ̀sìn ẹlẹ́dẹ̀ kí ni tẹ́ ẹ lè sọ níwọ̀n bá aṣẹ́jú Belinda lórí rẹ̀.
3: Èmi ìbánikẹ́ gbé mi lọ sí abala tẹ fẹ́ gbé mi lọ rí tí wọ́n bá ní nǹkan tí mo lè sọ lórí ọ̀sìn ẹlẹ́dẹ̀
0: òkú
3: wákàtí kan ò ní gbà wá.
0: Níwọ̀nba Belinda náà mo lèmi náà sí ní Belinda.
3: Ọjà tó bá rí bẹ́ẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ jẹ́ ìkan lára àwọn abala iṣẹ́ àgbẹ̀ tó ṣe pàtàkì tó jẹ́ wípé pẹ̀lú owó díẹ̀ èèyàn lè bẹ̀rẹ̀ tó sì mú owó dání. Kì í ṣe pé dandan àwọn àgbẹ̀ àwọn abala àgbẹ̀ kan wà tó ṣe pé tó ò bá lówó má wulẹ̀ lọ síbẹ̀ má lọ síbẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ sì ṣe dá ọgbọ́n sí
0: tó
3: ò bá rí oúnjẹ òyìnbó lè fo oúnjẹ ìbílẹ̀ sí ṣé ó ti yé yín ilé wọn sì ṣe dá ọgbọ́n sí tó sì lè kọ́ ní bí agbára bá ṣe tó tó bá jẹ́ pé bí nǹkan bá ṣe wá ń da wàá máa fẹ́ sí
0: ẹ jẹ́ kèmi wá mú ìbéèrè jáde nínú ìwọ̀nba tẹ́ ẹ sọ níwọ̀nba tẹ́ ẹ sọ yẹn ti sọ ọ̀pọ̀ nǹkan ilé ìbò a ní all encompassing pé ẹ ti kó gbogbo nǹkan pọ̀ béèyàn bá sin ọ̀sìn ẹlẹ́dẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè pé ṣé ọ̀sìn ẹlẹ́dẹ̀ já owó tó ra mọ̀ pé ní nàìjíríà lénìí ìsọ̀rí àwọn èèyàn mẹ́ta ìsọ̀rí àwọn ẹlẹ́sìn mẹ́ta ló wà ẹlẹ́sìn àbáláyé
1: bẹ́ẹ̀ni
0: ẹlẹ́sìn mùsùlùmí
1: bẹ́ẹ̀ni
0: àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì
1: àwọn kan yìí tiẹ̀ jẹ́
0: rárá àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gan-an mi tiẹ̀ dé díẹ̀ ni ta ba wa nsoro pe
1: o yin si ri lode gan party
0: ta ba wa ni osin esin musulumi mo ti e de die
1: ara awon o ti e
0: ta ba wa ni agbe yewo teyan ba wa nsin kan to je pe lori lede kan isori awon eyan ti an je o fe awon ko je
1: si ri lode party
0: ki si se pe se o yo je nkan ton jawo teyan ba sin
3: se ri nkan te so yen mi o fe ja iro ni o
0: ni iro ni
3: mi o fe ni iro ni mi fe ni o to ni
0: sugbe
3: mi ni awon to je elesin muslimi ta ma nbe wa ta ba pa pe e ba mi park e bayi to ba duro le ma wa gbe o ti ye yi o ti kan ni e then lori te wa so yen pe se o ja owo iye iwon awon to nje le ma wo ki se awon ti o nje
0: okay
3: I get nkan ni so
0: e je nbere nbe pe iwon awon eyan melo lo nje
3: iye awon iwon to nje generally te ba wo lori agbele won
1: ni percentage
3: ton ba ti 65% lo ko se nte versus se si
1: ninu ogorun
3: an te ba de ni ke wo ni awon egusu kan wa awon abala kan wa lori lede to ye pe ibe ni christian po si ju a boya level 5% of muslim laarin won awon yen tewo gba kuko
1: kuko
3: won si sumo wa ladugo wa tin bi ta wa nbe
0: won si nje pasi
3: a ninu ise agbesire te ba n pro te ba n pese nkan ni next to awon ko
1: awon
3: to ma
1: je
3: le ma consider ta won yen ba ti po lodo yi ti se yin de nlo kosiwa
0: isori elede melo lo wa
3: a o po
0: e ja wo bi melo
3: ani nkan po porisirisi e mo pe kan wa ta n pe ni iti baba so le kan ton ni
0: ibile
3: local ti wa ni sugbon lori awon foreign iti a ko wole ani large white ani landrez ani drug ani amshire ati bebe lo
0: ko si chesaya
3: chesaya no chesaya yin le chesaya e ma fi le awon olomo ko chesaya
0: e ma fi ne yin de wa chesaya
3: ani drug ani am landrez ani large white ati bebe lo
0: isori awon te da ko nu awon ta ko wole ewo ni o n gbile ju ni
1: orile de Nigeria
3: to common ju ni Nigeria o ni mere rin ti mo daruko yen
0: mere
3: ko si ti o
0: awon sori wo lo n bimo ju
3: ko se elede ti o n bimo
0: elede le bimo to melo
3: o wa lowo be ba bi aisha agbe baba se ma perform se wa be ba se toju e ni to de na fi so pe ogota ogota o wa laaru a pe le lomi ma nso ayo ba wa tun wa da lo n to ba je ise agbe a wa so pe bo ba fi ireje o sinu photo
1: bo ba se joko lo ma ba re
3: wa e toju eran en nkan to ma bi sugbon on lori pe o toju eran e daada elede le fun eni 15 13 14 12 yes
1: lekanza
3: o de lo fun ile yokan o
1: kabiyesi olodun
0: sugbon yo kan le odun eyan
3: sugbon yen o common ko common to ba re elede on a good day elede elede ni akobi ni pe o bi mo akobi fun e o ye ko be lati 6 7 8 9 lati bi 6 is okay ni
0: okay e je n wa bere pe iran ta mo si genetic se ko ni se pelu bi omo bi
3: ko si ti o ti ni se mo le ran kan ti iya grandmother obi meji iya e obi eyo kan ohun ko bi nkan kan idi ni e ton lati pe te ba ti fe ra foundation stock elede te fi ma bere en lati ra ni bi to ni source orisun te mo ki kan se just anyhow
0: se o si elede ni lo kiko abi mo kan le joko
1: pe yan kan bere
0: owo ti lagelu nsan fun mi o to
3: o da keyan so pe owo ti ibi ti ohun ti se o to sugbon yan oni ko ma ko imo ni bi to ti ma mo
1: eyan tu gudo ko
3: ko si any business o ba mo npa to kan best bo se best o abe jade tori nkan kan kekere kan rara wa lara elede to se pe ti o ba mo npa e o ma pa gbogbo nkan to nse iyan la npe ni inbreeding
0: inbreeding
3: o le re elede lo pe ni
0: ko de so hun
3: iyan ni pe eje kulo bra elede ti eje won to je ati akọ ati abo eje kan na ni won awon to si n telede si ta ti o ni source ti o ni orisun
1: kan
3: won ti taja ti won ni so to ba ma ra elede ibi to advin mo na mo ni pe ibi to ti ra abo eje abo ati eje akọ ko gbodo papọ to ba je pe akọ yen ati abo yen eje kan na ni won omo to omo to ma bi fun inbred na npe yen na npe
0: iru bi o so mo lo se lomi la ni
3: emi o mo ye bi ten so yen o
0: sorry mo fe ni bi asiso se lomi lara
1: asiso
0: o se jele pa ni mo bi asiso se lomi lara
3: o so ma lo wa lomi lara asiso lo
0: ti mo ti yi bayi mo ni bi asiso se lomi lara yen e ti eyan ba wa tun wa lo ra abo re to na tun lomi lara bi ti a wa je
3: pa di le pa pasqua
0: se le pa ni
1: asiso
3: e lo so
1: pe a bo kun
0: o wole de
3: gbo nkan ta nso ko
0: baba peri aja peri koko davis so a wa je pe omo won jo lomi lara bayi abi iya o ti da e je nsare polowo oja ngba mba pada de e mo gbagbe pe ibi ta ti mu na lati ibi a fe nu e ko le si ibe na la pada si as you so won soro re lekan sugbon je apolowo oja n pada bo
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Gimme better food shopping.
6: Omo to ba sise dede o ye ko jounje adidun lati wa jounje ajepanu lati gbaye capital bite lemi ati lemi koko runu eda siko ye nitori o meji ko onje won gbo nje fe gbe gbawo bo lala won je bi basmati rice lori shirishi be ba se fe si jollof rice spaghetti bela nta wori shirishi onje okele lodo wa pepper chicken be roasted chicken and chips chicken crust chicken pie ati bebe lo awon nkan mi mo wa tutu dokan Elishibere for combo package wa jollof fries and fried rice with plantain and beef pelu coke 35 ni ebade to ba wa je pelu chicken 45 lo bade e jaladu awon pastries wa bi spanish tarts sanding roll awon bedi wa confirm ni o je tele mi ka lo si bi ta won le se capital bite wa ni badan won wa ni new garage ninu lepo gas stop ojo express road ninu lepo gas stop nnpc filling station egbeda kulodi ife road daiwe bus stop amuluku ibadan e pe sori number yi lati order phone je te ba fe 0706171700
7: Looking to equip your child for the future? Let's empower their world with a perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ni o, Best Brain College yóò fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Ẹ̀kọ́ tó péye a máa sọ ọmọdé ní yìí lọ́jọ́ ọ̀la. Yára mú ọmọ rẹ wá sí Best Brain College fún ẹ̀kọ́ àti ìtọ́ni tó bá ayé ìgbà yìí mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
8: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
9: S-E-L-A-R-I-E. Celery.
8: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
10: T-U-R-M-E-R-I-C.
8: Yes, so.
10: Turmeric.
8: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
11: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
12: Lagilu FM 96.7.
0: E kaabo pada. Loju opo Facebook. Ara ni yaya lati ilu Seyin, MC Iyola Kayode, o seun oju ore. E seun te wa nbe fun wa.
13: Ki to robo pata. Ma un
0: nti mo bere e n soro nipa pe asiso o lomi la okay n de n so ko ni okay elede eh o ye ja
10: asiso wi elede
0: eh n fi we
13: eyin o gbudo re elede le pa
0: elede wi asiso o ya nda bi a de duro nu pe teyan ba ma ra ko kora kombi kan abi ko lo ra bombo mi abi
3: be lati sa fun kan ta npe ni inbreeding
0: okay
3: inbreeding tori akọ akọ abo meji
0: te je won jo wa
3: ambi kan ti akọ te ra yi na to ba je je kan na ton ba gun ra won won a gun ra won won a bi mo looto sugbo mo ton ma bi yin o ma da bi run inbreed ni npe o de man pa oko parapata ni ìdí ni ẹ tẹ ma fi rẹlẹ́dẹ̀ tẹ ma lẹ rẹlẹ́dẹ̀ pa rẹlẹ́dẹ̀ ti tó ṣì mẹ́fà kò gba ju dánkù báyìí lọ kò ní ga jù bẹ́ẹ̀ yẹn lọ tá a fi kú.
0: Mo dé oko kan mo rí ẹlẹ́dẹ̀ ó fẹ́ to gígun rẹ̀ fẹ́ tó lẹ́kùn yìí.
3: A ní ìtò tó tébù yìí dáadáa.
0: Ní gíga sókè ẹ kí ló kọ tá a pè yẹn.
3: Pure line ẹlẹ́dẹ̀ ni it could be ó lè jẹ́ large white ó lè jẹ́ land race ó lè jẹ́ hampshire ó lè jẹ́ duro kò sí tí ò lè jẹ́
13: mo
3: jẹ́ ẹlẹ́dẹ̀ ilẹ̀ òkèrè tí a gbé wọlé tí ò ń ṣe tí ò sí ẹ̀jẹ̀
0: wà lókà wà ń bi
3: lára ẹ̀ rárá pure line.
13: Ẹ ṣeun ọmọ tó bá sì bí náà kọ́
0: ẹ ṣeun
3: tó náà wà níwájú.
0: À ń jọrin educational institute Ifakì Akinyin láti Ifakì Èkìtì ẹ ṣeun à ń jọrin Ṣọlá. Ayọ̀dẹ́lẹ̀ jẹ́gẹ́dẹ́ mo ti wà lójú òpó Facebook o. Mansuru Ọláwálé olórí Ọpẹ́yẹmí Jùmọ̀kẹ́ Bọ́láńlé láti Sanyo. James Atọ́lágbé èèyàn tèmi láti Ọbálékè Radio. O ṣeun o ikọ̀ ètò yìí ni Splash FM Media Academy ló náà ti ṣetán. MC Iyọ̀lá Káyọ̀dé láti Àjàrà Farm Store. Ẹ ṣeun gba. Ẹ jẹ́ ń sọ báyìí, ẹ jẹ́ ń bèrè báyìí torí ìṣẹ́jú péréte lání kó tó di pé a mọ̀ lọ. Ẹ kí ni àwọn nǹkan pàtàkì téèyàn gbọ́dọ̀ ní tó bá fẹ́ sin ẹlẹ́dẹ̀?
3: Àkọ́kọ́ téèyàn máa gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta ni.
0: Àkọ́kọ́.
3: Èkíní ni ilé. Èkejì ni sọ́ọ̀sì tó ti fẹ́ rẹ ẹlẹ́dẹ̀ gangan. Ìkẹta ni oúnjẹ.
0: Oúnjẹ.
3: Tílé bá da.
0: Kò wo orísun bi tó ti fẹ́ mu.
3: Tó wo orísun tó ti fẹ́ mu. Tó ń jẹ́ da. Failure náà ni. Tó ń jẹ́ bá da. Tílé ò da. Tí sọ́ọ̀sì da. Failure ni. Tó ń jẹ́
0: ṣẹ́gẹ́tì kan. Mẹ́tẹ̀ẹ̀ta n tẹ́ sọ ni pé mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ pé ẹ̀ta òkò ọgbọ́dọ̀ pé.
3: Ilé ilé tó fẹ́ wọn sí gbúdọ̀ ó gbúdọ̀ wà.
13: Oúnjẹ wọn.
3: Irú ẹlẹ́dẹ̀ tó fẹ́ ra sọ́ọ̀sì tó ti ra ó gbúdọ̀ jẹ́ bi tó da then oúnjẹ tí wọ́n máa jẹ.
0: Téèyàn bá fẹ́ lọ fún ìdánilẹ́kọ̀ bó o ní ṣe ẹ lè kọ́yàn.
3: Kini ẹni ẹni kini nkan kan ṣe ti o fi mi fẹ pọwe yẹn.
0: Ẹ mọ wulẹ ẹ mọ wulẹ padelẹ ni soke ẹ le kọyan ẹ wà fún yàn láti kọyan ẹ ṣeun. Ẹ jẹ́ n ti ojú òpó lẹ̀ 0912370-8675 Mazavita 0912370-8675 Ajara store kí wọ́n mọ gbáradì láti wọlé. Àsìsó bó ni ká ṣe ṣe ní ọ̀sán tèmi márùn péré ni la fẹ́ gbé o márùn péré ni la fẹ́ gbé. Hello the caller. Thirty-one seventy-seven. Orúkọ yín. 31. Adégbìtẹ́. Adéfunkẹ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. 31 77. Òsómọ̀ ló sọ ti mu.
13: Ó ti mu.
0: Àṣìṣú bá ń ṣe kínní yìí. 091-23-70-86. Bí yàn bá ṣe já wílé. Ok, hello.
14: Hello.
0: Hello, sir.
14: Ati ni lati Maria.
0: 6435.
14: Seyin ba fe kose lodo en ton soro. Bawo la se ri.
0: Won fi number won sita 6435. E je lomi o wole 6435. Odi meji. Olagba. Ok. 64 Hello.
15: Hello.
0: Hello, sir.
15: Yeah, I only have
0: Lati
15: Abeokuta.
0: Lati?
13: Abeokuta.
15: Abeokuta. Nani?
0: Bo lesi fe gba Mazavita yin 9407.
15: Nani, sir.
0: 9407. Ẹṣeun. 2620. Orúkọ yín?
16: Michael Folaranmi.
0: 2620. Michael Folaranmi.
16: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti jẹ́rí lórí ètò yìí?
16: Mi ò ti jẹ́rí.
0: Ó da yín lójú?
16: bẹ́ẹ̀ni sa.
0: 2620 ó di mélòó.
13: Ó di mẹ́rin.
0: Ó di mẹ́rin. Ó kẹ́ ẹyọkan àṣìṣó. Ẹyá ẹyọkan láì gbé tán. 22kg ni. Hello.
10: Kásán mú ìbá láti ìdí ọ̀sán.
0: Kí lẹ pè é?
10: Mú táwọn ìbá láti ìdí ọ̀sán.
0: Mú ìbá láti ìdí ọ̀sán. 0331 0331 0331. Ẹ ṣeun. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ẹ bá ṣe ṣe rèé, ẹ láǹfààní láti bá mi ní orí ètò. Mo ṣì wà ń bí di aago. Bẹ́ẹ̀ bá bá mi, ẹ bá àwọn èèyàn, ẹ bá àwọn èèyàn títí di aago méje ní ọwọ́ àṣálẹ́ láti wá gba Mazavita yín. 22kg o ni Mazavita tẹ́ gbà. Àwọn ẹnìkan tó kù tá a fẹ́ mú ojú òpó Facebook láti lọ mú wọn. Àlejò mi, ẹ bá ń fi nọ́mbà yín síta. Ẹ bá ń pe àjàrà, ẹ jẹ́ kí ọmọ bọ̀, ẹ bá ń fi nọ́mbà yín síta.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 00 34 29 24 71.
0: Ẹ tún mú ẹyọ díẹ̀ díẹ̀
3: o yá. 08 0 34 29 24 71.
0: Ẹ tún mú lẹ́lẹ́kẹta.
3: 08 0 34 29 24 71.
0: Ẹ ṣeun. Ẹ ṣe tá a pè yín tẹ̀ wá. Ó dà gbẹ́ tó ń sin ọ̀yà náà. Mo sọ bẹ́ẹ̀ àbí ó dà bẹ́ẹ̀ mo. Ok. Ẹ ṣeun. Àwọn àjàrà ti wọlé. Àjọ mọ̀ sọ yẹn lẹ́yìn ètò. Ẹ ṣeun.

0: pro.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Golden behind Wax Petrol Station, Orita Challenge, Ibadan, Ipinle Oyo. Ẹ máa pè wọ́n sórí 081-6047-8190. Nílùú Ìlọrin, ẹ máa pè sórí 090-4249-7938. Kílẹ̀ wí.
1: Azabita ni ẹ máa jẹ́ o.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsí kòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bíro ni lágbára. Lílé ṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ ti wọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.

0: ẹlòmíín sunkún àìríjẹ ẹnìkan sunkún ipe wo oúnjẹ wo wá leléyìí.
1: Àwọn kan ló jẹ́ wọ́n complain. Àwọn kan ni wọ́n ríjẹ.
0: Wọ́n ti ẹ̀ ríjẹ rárá.
1: Àwọn kan nílé wọ́n complain. Àwọn kan náà sun abẹ́ bíríjì o.
0: Kábíyèsí.
1: Àwọn

a ní nínú ayé yìí sẹ́ àwọn ìṣòro kan máa ń wà tó máa ń ṣẹlẹ̀ sẹ́dá tó bá tún wá rojú ó tún di ìṣòro méjì fún ẹnìyẹn má wọ́rí má bìkítà gbójú ńbẹ̀ tẹ́jú mọ́ jésù yóò ṣe ní àsìkò tiẹ̀ gangan wàá wá gbàgbé prayer point ẹ̀ ń sìn yín tó bá yá wàá gbàgbé ẹ̀ kò ní jẹ́ prayer point ẹ mọ́ ó rántí ìgbà tó ń béèrè nígbà yẹn pé ọlọ́run ṣe báyìí fún mi ṣe báyìí fún mi ṣé o tún rántí ẹ̀nú àdúrà mọ́ ọlọ́run ti ṣe yẹn fún ìyẹn tó ti kúrò ńbẹ̀ nìyẹn ẹni tó ṣe fún ẹ gbà yẹn ó tún lè ṣe èyí tó ń béèrè náà fún ẹ ṣáà máa dúpẹ́ ni dúpẹ́ èyí tó tiẹ̀ kọ́kọ́ ṣe fún ẹ náà

0: God Lage Luna 96.7 FM Ibadan.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric, my game changer.
5: Javis PR Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building Yana Agbala Bus Stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ́bara kò ní dín dúró mọ́ wa lágbárí.
6: Mo ti yóò fẹ́ o. Sonia Tomato Sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tán yò. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
7: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún one year promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi yọ KK Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area orí ọ̀nà local government Ìbàdàn tá a tún lè gbáyé gbó lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún one year promo tọdún yìí àyè sọ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges August 29 ọdún tá a wà yìí ni one year promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o ọjọ́ náà lọ́ọ̀sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsanlẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà báwọn èèyàn bá ṣe tètè ń sanwó láṣẹ tètè fún wọn nílẹ̀ wọn àwọn èèyàn ti gbé ní Great Estate iná ti débẹ̀ ọ̀nà sì já débẹ̀ ilé iṣẹ́ ikọ̀ náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Atẹ́rẹ́ Agada Odò Ẹja Second Mosque New Garage Ìbàdàn fún àlàyé kọ́ lọ WhatsApp ká lè fi BSC náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393-6013
8: Ogunlogo èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí Lágelu 96.7 FM ta ni ẹni náà tó ní òmí rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì Lágelu 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.

0: láti kàn ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo nífẹ̀lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní ni àmúwà fún yín okun joseph ẹnidọ́bọn ló kọ tèmi ṣáájú ẹgbọ́ àwọn kókó yìí tó súyọ nínú ìròyìn náà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti ké sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti orílẹ̀‐èdè south africa láti dáàbò bo àwọn àjèjì gbòdògbò ní ilẹ̀ wọn ìpè ní láti igun tí ó ń tako ìṣàgbékalẹ̀ èròjà nuclear ló ti kìlọ̀ fún orílẹ̀‐èdè nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ láti yàgò gédégédé sí iṣẹ́ àkànṣe nuclear power ilé asòfin torí iléèdè algeria ni wọ́n ti búra fún peter magia gẹ́gẹ́ bí olóòtú ilé ọ̀hún tuntun ikọ̀ super falcons torí iléèdè nàìjíríà ni wọ́n ó gẹ̀gùn rìnrìn àjò lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì ṣáájú ti ìdíje wafcon 2026 àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kúnrẹ́rẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí nigerian labour congress nlc ni wọ́n ti ké sí ẹgbẹ́ tó ń rí sí okòwò ṣíṣe ti orílẹ̀-èdè south africa ìyẹn congress of south african trade unions kozatu látàrí àti gbé ìgbésẹ̀ kànmọ́nkíà láti wegbò dẹ́kun fún ìdojúkọlù sun ẹ̀yà àwọn orílẹ̀-èdè kan tá a mọ̀ sí xenophobic attack èyí ti àwọn ọmọ orílẹ̀-èdè saudi africa tí wọ́n ń gbógun rẹ̀ ti àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ bákan náà ni ẹgbẹ́ ọ̀hún ni wọ́n rọ ẹgbẹ́ kòsátù láti gùnlé ìpolongo ìlanilọ́yẹ̀ látàrí àti dáàbòbò àwọn àjèjì gbòdògbò tí wọ́n ń ṣiṣẹ́ ní ilẹ̀ náà nínú ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ èyí tí wọ́n fi sọ́wọ́ sí ìdarí ẹgbẹ́ kòsátù ní johannesburg òun náà ni ààrẹ ẹgbẹ́ nlc ìyún nigerian labour congress ti orílẹ̀-èdè nigeria joe ajaero ló ti bu ẹnu àtẹ lu ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ yìí nínú èyí tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu àwọn arìnrìn àjò ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ba iléeṣẹ́ wọn jẹ́ ajaero ló ṣe àpèjúwe àwọn ìkọlù ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó mú àkúrẹ́tẹ̀ deba ọrọ̀ ajé àti èyí tí yóò sì tún mú kí àwọn ìlànà ìjọba kí ó mọ̀ rí òye ojú ọjọ́ bákan náà ló ṣe àtẹnumọ́ wípé kò yẹ kí àwọn òṣìṣẹ́ ní ilẹ̀ adúláwọ̀ kí wọ́n dojú ìjà kó ara wọn adarí ẹgbẹ́ nlc ló rọ ẹgbẹ́ kòsátù ìyún congress of south african trade unions láti gbé ìgbésẹ̀ alágbára eléyìí tó ní ṣe pẹ̀lú gígùn lé ètò ìlanilọ́yẹ̀ lágbègbè ságbègbè líla àwọn ẹgbẹ́ sẹ́gbẹ́ lọ́yẹ̀ láwọn ẹgbẹ́ àti láwọn ibi iṣẹ́ látàrí àti lè da èrò wọn rò kí wọ́n yí èrò ọkàn wọn padà kúrò nínú mímọ̀ rò wípé àwọn àjèjì tí wọ́n ń ṣiṣẹ́ ní ilẹ̀ wọn òun náà ló ṣokùnfà àìríṣẹ́ ṣe wọn tó ń ti ibi ọ̀pá gbà fọ́ mẹ́kẹ́ nínú ìròyìn mí ẹ̀wẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà ìyún nigerian labour congress nlc ẹ̀ka ti ìpínlẹ̀ imo àti àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì orílẹ̀-èdè nàìjíríà ìyún nigerian union of pensioners nup ni wọ́n ti pawọ́pọ̀ tí wọ́n ti tako àfitónilétí àlàyé nínú èyí tí wọ́n ti ń pàṣẹ sọ fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ ọ̀hún láti kó àwọn tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ ara wọn lọ sí ọ́fíìsì akọ̀wé àgbà ìjọba ìpínlẹ̀ náà fún sísanwó ìfẹ̀yìntì wọn tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tí wọ́n pawọ́pọ̀ buwọ́lù láti pàṣẹ ní ṣíṣe alága ẹgbẹ́ nlc ní ìpínlẹ̀ ọ̀hún uche chigemezu nwigwe àti ẹni tí ṣe alága ẹgbẹ́ nup ní ìpínlẹ̀ náà jb ugochukwu ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta wípé ẹgbẹ́ ọ̀hún ni won fi oro lede pe ko si o to kankan ninu iroyin ohun to si je yi to nsi ni lokan latari ati je wi pe iroyin na ni ko ti akata awon egbe mejeji lusita egbe nlc ati nup ni abata won takete bi eni pe ko ba odo afin to ni leti iroyin ohun tan ele ti won je ko di mimo wi pe ko ti akata egbe mejeji lusita won ti wa gba awon osise feyinti lamoran eleyi to je pe won fe ojulowo afin to ni leti alaye to nti jabo nipa on to ni se pelu owo feyinti won lati se abewo si office egbe NUP ati olu ile egbe NLC fun ekunrere alaye idari egbe ohun ni won se atuyan ifarajin won lati dabobo ife inu ati igbaye gbadun awon osise feyinti ati awon osise ni gbogbo gba ati nigba gbogbo eko to npe fun igbogun ti on to ni se pelu agbara nuclear yun anti nuclear energy advocate lati orilede Nigeria, Kenya, Zambia, Ghana, South Africa, orilede Germany to fi mo ile Gẹ̀ẹ́sì ati ile America ni won ti kilo fun awon ijoba ile Adulawo lati takete yago patapata fun ilepa ise akanse to ni se pelu eroja nuclear iyun nuclear power project ipeye ni won ti se apejuwe agbara ohun ta mo si nuclear power plant gẹ́gẹ́ bí èyí ti ó mú ọwọ́ ewu dání tó sì ń gbọ́n ni lówó lọ àti wípé kìí ṣe ohun tó da fún ilẹ̀ adúláwọ̀ láti fi gbọ́ bùkátà ohun tó ní ṣe pẹ̀lú ọgbára agbára àti ìpèníjà tó ń kojú ojú ọjọ́ tá a mọ̀ sí climate challenge nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi àgbékalẹ̀ ọ̀jìnì àti ètò ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n dojú ẹ̀sùn ohun tó ní ṣe pẹ̀lú agbára nuclear yun nuclear power plant tó wáyé ní ìpínlẹ̀ èkó tí wọ́n kì ó kì rẹ̀ ní láti làlúrí epo rọ̀bì lọ sí ìrìn àjò àṣìrin nuclear yun from oil mishaps to nuclear misadventures níbẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún eléyìí tí renewable development initiatives RDI tó gbé kalẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tipping Point North South UK ni wọ́n ti fi ọ̀rọ̀ síta nígbà tí ń sọ̀rọ̀ níbi ètò náà ẹni tí ṣe alákòóso àgbà àjọ RDI Philip Jackpo yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀pọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ òun náà ni wọ́n ti fa ojú wọn wá sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìkóra ẹni ìkó sẹ́kẹsẹ́kẹ̀ tó ń ti bọ̀wọ̀bọ̀wọ̀ bọ̀rẹ̀ ni lọ́wọ́ tá a mọ̀ sí colonization ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta láti pasẹ̀ títọwọ́ bọ àdéhùn tó ní ṣe pẹ̀lú agbára nuclear yun nuclear energy agreement eléyìí tó jẹ́ pé àwọn agbára ilẹ̀ òkèrè àti àwọn iléeṣẹ́ alágbára ní ilẹ̀ òkèrè ni wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bí ó ti wulẹ̀ jẹ́ wípé agbára nuclear òun náà ni wọ́n wé ní aṣọ funfun nigin-nigin eléyìí tí kò ní àbàwọ́n síbẹ̀síbẹ̀ àbàwọ́n tó rọ̀ mọ́ òun náà ni ó pọ̀ tó sì jẹ́ pé ó mú àkùdé lọ́pọ̀lọpọ̀ dé bá agbègbè àti àyíká. Orílẹ̀-èdè Nàìjíríà náà lásìwà àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lágbàáyé tá a mọ̀ sí Amnesty International ń ló ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpani nínú èyí tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 12 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìkọlù tó wáyé ní òru gànjọ́ ní abúlé Ngbrazongo ní ìjọba ìbílẹ̀ Vassa ní ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ti ṣe fi ọ̀rọ̀ léde àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún tí wọ́n ti pasẹ̀ rẹ̀ jẹ́ ọlọ́run nípè nínú wọn láti rí àmúyúnmọ́mọ́sù àwọn ògo wẹrẹ tó sì jẹ́ pé ó kéré tán àwọn mẹ́wàá tí wọ́n jí olùgbé lọ́wọ́ báyìí ni wọ́n wà ní ibi tí wọ́n ti ń gba ìtọ́jú látàrí ọgbẹ́ ìbọn eléyìí tí wọ́n fi àrà kó bákan náà ni wọ́n ṣe àpéjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó da omi tútù sí ni lọ́kàn tí ó sì mú ìbẹ̀rù bojo dání tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde pé odidi mọ̀lẹ́bí òun náà ni wọ́n ti ilẹ̀kùn mọ́ tí wọ́n sì ń gbẹ̀mí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìgbésẹ̀ yìí tó wáyé láti pàṣẹ àwọn akọlu ni ọ̀hún. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní ló ń dé sí etí gbọ̀nyín nìkànnì lágẹ̀lú 96.7 fm òkè ìgajì òkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè ò ní ọ̀pọ̀ sunkàn ilé asòfin ti ọ̀gẹ́rì láìpẹ́ yìí ni wọ́n jókòó láti fi adé olóòtú dé peter magia lórí nígbà tí wọ́n búra fún gẹ́gẹ́ bí olóòtú tuntun èyí ló wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ tiza tí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé lẹ́yìn tó fi òpin sí ìṣèjọba victor husband ti ọdún 2016 tó fi wà lórí àpèrè agbára. Igun ẹgbẹ́ òṣèlú ti tiza party ni wọ́n jáwé olúborí ní oṣù kejì pẹ̀lú bí ọwọ́ wọn ṣe ga sókè ju ẹgbẹ́ òṣèlú yòókù lọ mílíọ̀nù àwọn olùdìbò náà ni ireti wọn ńlọ́rọ̀ mọ́ ẹni tó jáwé olúborí tuntun yìí wípé yóò dá òfin ìṣèjọba àwarawa tá a mọ̀ sí rule of law padà sí orílẹ̀-èdè àárín gbùngbùn ilẹ̀ europe tá a mọ̀ sí central european country tí yóò sì ṣe àtúnṣe sí ìbáṣepọ̀ eléyìí tó wà láàrin orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú àjọ ìṣọ̀kan ilẹ̀ europe ìyún european union brussels àti kyiv òun náà ni wọ́n ní ìrètí wípé adarí tuntun ti algeria yìí ní ìgbà rẹ̀ yóò san àwọn ju ti orban eléyìí tó jẹ́ pé russia òun náà ni ó jẹ́ ọ̀rẹ́ fún. lákòótán lẹ́ka eré ìdárayá ikọ̀ olómìnira ti ilẹ̀ adúláwọ̀ ìyún african champions super eagles torílẹ̀-èdè nàìjíríà ní ọmọ tẹkọ̀ létí rìnrìn àjò lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì ní ọjọ́ nínú oṣù yìí gẹ́gẹ́ bí ààbọ̀ ìròyìn tó lu síta. ìrìn àjò yìí ni ó jẹ́ ọ̀kan ìgbaradì ikọ̀ agbábọ́ọ̀lù super falcons fún ti 2026 women's africa cup of nations. ikọ̀ olómìnira ò ní gbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ adúláwọ̀ ó ní yóò mọ ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ lásìkò ètò ìpàgọ́ wọn èyí tí ó wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàléní ogún oṣù ta wàánu rẹ̀ yìí sí ọjọ́ kejìdín ní ọgbọ̀n oṣù karùn-ún. olórí akọ́nimọ̀ọ́gbá justin madugu ò ní ó lo àǹfààní ọ̀hún láti ṣe àyẹ̀wò fún àwọn agbábọ́ọ̀lù tuntun eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan agbábọ́ọ̀lù tó jẹ́ ìràwọ̀ ni ìrètí wà wípé wọn ó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ látàrí ìfarajìn ikọ̀ agbábọ́ọ̀lù náà. ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ò ní ó yẹ kí wọ́n wọ́n kò pẹ̀lú cape verde nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ẹ́ ní pápá àṣeré raymond stars tá a mọ̀ sí raymond stars stadium tó wà ní ìkẹ́nẹ́ lóṣù tó lọ eléyìí tó jẹ́ pé níṣe ni wọ́n figi gún ìfẹsẹ̀wọnsẹ̀ náà lẹ́yìn tí cape verde tí wọ́n fi ìkéde síta wípé àwọn ò ṣetán láti bu ọlá fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà. igun ti madugo ó ní ìrètí wà wípé wọn ò wọ́n kò ní ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ẹ́ lásìkò fèrèsé ti fifa international eléyìí tí ìrètí wà wípé yóò di ṣíṣí ní ọjọ́ keje oṣù kẹfà sí ọjọ́ kẹrìnlá oṣù kẹfà. àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tèní kò ní jù báyìí lọ àmọ́ kí n tó mọ lọ ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà yun nlc ni wọ́n ti ké sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ torí ti kárakáta ní ilẹ̀ south africa láti dáàbò bo àwọn àjèjì. igun tó ń pè fún ìgbógun ti èròjà nuclear yun anti-nuclear advocate ni wọ́n ti kìlọ̀ fún orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ láti yàgò fún iṣẹ́ àkànṣe agbára nuclear yun nuclear power project. ilé asòfin ti algeria ni wọ́n búra fún peter magia gẹ́gẹ́ bí olóòtú tuntun ní ilẹ̀ náà. ikọ̀ agbábọ́ọ̀lù super falcons orílẹ̀-èdè nàìjíríà ṣetán láti tẹkọ̀ létí lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì ṣáájú wafcon 2026. Fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yìí ká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tọ̀nà www.lagelufm.com amẹ́lẹ́ tẹ̀lé wa ní ìkànnì facebook pẹ̀lú ìtànà lagelu fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò yún x lagelu fm 967 lẹ́ò fi darapọ̀ mọ́ wa túndé ọ̀làwúwo ni olóòtú ìròyìn yìí nígbàtí babatúndé mórẹ́ni kejì tó ṣe onígbọ̀wọ́ fún okon joseph ẹni dọ́bọ̀ ló kọ́ tèmi.
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma.

Ọ̀rọ̀ ọ̀fẹ́ pẹ̀lú Pastor Mrs. Abiodun Bolaji Omolabi ló ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí láti The Power of His Grace Ministry, òpópónà Exide Kutẹ, lẹ́bàáwò fún Ìyànà Church Ìbàdàn. Mo gbàgbọ́ pé Ọlọ́run ti fọwọ́ kàn ọ́. Fi ọ̀rọ̀ ẹ̀rí rẹ ránṣẹ́ sí wa tàbí fún ohunkóhun tí o bá fẹ́ mọ̀, pè sí 0810-584-4788, email tpohgm1997@gmail.com. Darapọ̀ mọ́ wa láti sin Ọlọ́run ní ọjọ́ Sunday, ìsìn òwúrọ̀, aago mẹ́sàn-án. Bákan náà, ọjọ́ Ìṣẹ́gun ni ẹ̀kọ́ Bíbélì láago 5 ìrọ̀lẹ́. Ọjọ́bọ̀ láago 5 ìrọ̀lẹ́ bákan náà ni ìpàdé àdúrà tó gbóná janjan. Sátidé kìíní nínú oṣù láago 6 bọ̀ òwúrọ̀ ni ìpàdé àdúrà níwájú Olúwa. Kí Olúwa kí ó bùkún fún ọ. Àmín.

Jesus sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìwé Jọ́hánù orí kẹjọ ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Tí o bá fẹ́ di òmìnira nítòótọ́, o ní láti mọ ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àti ohun tí ènìyàn sọ pé Ọlọ́run ló sọ. Èyí sì ṣe pàtàkì nítorí pé òun ló fi àlá sáàrin ikú àti ìyè. Ètò tí ẹ fẹ́ tẹ́tí sí yìí, ó ní a pè ní Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run láti ìjọ Kristi tó ń pinnu ológun ẹrú ní ìlú Ìbàdàn.

0: kí ẹ̀yin olùgbọ́ wa kú dédé àsìkò yìí a sì tún kí wa káàbọ̀ sí ètò bíbélì gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ètò yìí wá sí etí gbọ́yí láti ìjọ kristi tó ń pè ní ẹ̀bá ilé iṣẹ́ ọlọ́pàá tó wà ní ológun ẹrú ní ìlú ìbàdàn ètò yìí dá lórí mímọ bíbélì àti ìlànà ọlọ́run fún ọmọnìyàn àti láti sìn gan ní ọ̀nà òtítọ́ bí ẹ ti ṣe ń tẹ̀síwájú láti gbọ́ ọ̀rọ̀ ìyè náà a gbàdúrà wípé a ó di alábùkún fún lórúkọ jésù kristi olúwa wa orúkọ mi ni fàkùndà sínà olúfẹmi olùtukọ ètò yìí bákan náà pẹ̀lú mi ó ní arákùnrin gbẹngà fábọmi tí ó máa jẹ olùkọ wa ẹ kú kalẹ o.
1: ẹ kú kalẹ o.
0: ìbéèrè wa àkọ́kọ́ fún olùkọ́ wa tí ò ní o náà ni báwo ni bíbélì gan ṣe jẹyọ ǹjẹ́ ó ṣe é gbára lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run lónìí fún ènìyàn nínú ìjọsìn.
1: ẹ ṣe fún ìbéèrè dáradára yẹn ìwé ìrètí jòhánù ó jẹ́ ọ̀kan nínú àwọn ìwé èyí tó ń bẹ nínú bíbélì a wá ń kà nínú ìwé ìrètí jòhánù yìí ní orí ogún ní ẹsẹ̀ ọgbọ̀n àti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n tó kà báyìí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí lé a kọ kẹ́yìn kó lè gbàgbọ́ pé jésù ni kristi náà ọmọ ọlọ́run àti ní gbígbà á gbọ́ kí ẹ̀yìn kí o lè ní iyì ní orúkọ rẹ̀ pẹ̀lú ohun tá a kà nínú ìwé ìrere yìí a rí pé kì í ṣe gbogbo iṣẹ́ èyí tí jésù ṣe nígbà tó wà lórí ilẹ̀ alàyè la lè rí kànú bíbélì
0: kí ló fà á
1: a sọ pé ayé yìí gan ò tiẹ̀ lè gbà á tá a bá fẹ́ mọ gbogbo rẹ̀ sílẹ̀ ayé kò lè ráyè gbà á ṣùgbọ́n ìwọ̀n bá tá a kọ yìí a kọ́ fún kíka ọmọ ènìyàn láti fi jésù hàn wá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run nígbà tí a bá rí jésù tá a bá mọ jésù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tá a sì gbà á gbọ́ nígbà náà la ní iyè tí ò ní pẹ̀kun ètí ọlọ́run fi sínú jésù kristi sóúnjẹ àti pàṣẹ ń bá sọ̀rọ̀ nípa pé báwo ni bíbélì ṣe jẹyọ bíbélì àkójọpọ̀ ìwé ni àkójọpọ̀ àwọn ìwé
0: irú àwọn ìwé wo
1: àwọn ìwé tí ó ní ìmísí ọlọ́run ìyẹn ni pé ọlọ́run ó mí jáde sí àwọn ènìyàn kan láti ṣe àkọsílẹ̀ ìfẹ́ rẹ̀ sí ọmọ ènìyàn ìkànnù rẹ̀ lakà nínú ìwé jòhánù yẹn ó ní díẹ̀ tá a kọ yìí o nípa àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí jésù ṣe a kọ wọ́n kí a bá a lè gbàgbọ́ nígbà tá a bá kà nípa wọn tá a bá wá gbàgbọ́ yóò wà fún wa níyì tí kò ní pẹ̀kun èyí tá a kọ fún wa yìí ohun tó ń fihàn náà ni pé ó ti tó fún wa gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run láti di ẹni ìtọ́gbà lọ́dọ̀ rẹ̀ láti di ẹni iyè àìní pẹ̀kun àwa ń bèrè pé báwo ni bíbélì ṣe jẹyọ bíbélì ó wá sáyé nípa ìfẹ́ ọlọ́run ọlọ́run fúnra ara rẹ̀ ó ní a lè pè ní ẹni tó kọ bíbélì ṣùgbọ́n ó lo àwọn ènìyàn tó gbé ní orílẹ̀ ayé yìí kan náà táwa ń gbé lónìí ó lò wọ́n láti kọ ìfẹ́ rẹ̀ sílẹ̀ nínú ìwé fún ọmọ ènìyàn bíbélì ó ní àwọn ìwé gẹ́gẹ́ bá ṣe sọ èyí tó ń fi bí ọlọ́run ṣe rí han ọmọ ènìyàn àti ìfẹ́ ọlọ́run fún ọmọ ènìyàn èdè yẹn gan tá à ń lò tá a fi ń pe ìwé yìí bíbélì ó ní ìpìlẹ̀ láti inú èdè gíríkì
0: ẹ ṣáwó
1: wọ́n pe èdè yẹn ní bibilio n tó sì túmọ̀ sí náà ni àkójọpọ̀ àwọn ìwé n tá a lè fi wé lónìí òun ni àwọn ilé ìyáwé kàwé èyí tí máa wà láwọn iléèwé wa
0: káàkiri
1: tàbí láwọn ìpínlẹ̀ níbi tó jẹ́ pé ẹ ti rí onírúurú ìwé lóní onírúurú ìmọ̀ èyí tí a kójọ tí àwọn ẹ̀sìn máa ń lọ wá ìmọ̀ lọ sí ibẹ̀ ní ti bíbélì wàyí o a pe àwọn ìwé inú rẹ̀ ní àwọn ìwé mímọ́ wọ́n jẹ́ ìwé mímọ́ nítorí pé ọlọ́run òun ló fi sí ẹnu àwọn ènìyàn láti sọ jáde.
0: ẹ jọ báwo ni ọlọ́run ṣe fi sí ẹnu àwọn ènìyàn.
1: nínú ìwé timotiu kejì ní orí ìkẹta rẹ̀ ẹsẹ̀ ìkẹrìndínlógún àti 17 egbon ti oro Olorun so o ni gbogbo iwe mimo to ni imisi Olorun lo ni ire fun eko fun ibanewi fun itoni fun ikoni to wa ninu ododo ese ikenidilogun ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile pata pata fun ise rere gbogbo e nbere pe bo ni won se je iwe mimo
0: be ni
1: won je iwe mimo tori pe won ni imesi Olorun eyi lo mu awon iwe enu bibeli yato si awon iwe miran awon iwe miran iwe lasan ni won ni ti awon iwe to nbe ninu bibeli iwe mimo la pe won tori pe awon nikan lo ni imesi Olorun
0: bawo lo se wa di ki ko sile gangan loni
1: ese ninu iwe Peteru keji ni ori kini ni ese ogun atese kokale logun o ka bayi pe ki e ko mo yi pe ko si okan ninu aso tele iwe mimo ti o ni itumo ikoko nitori aso tele kan ko ti pa ife eniyan wari sugba awon eniyan Olorun soro lati odo Olorun bi ati dari won lati owo emi mimo wa awon eniyan won soro oro Olorun gege bi Olorun se fun won ni ohun gege bi emi Olorun se dari won iyen na la fi toka si awon iwe enu bibeli gege bi awon iwe mimo awon eniyan ni Olorun lo lati soro re lati fi ife re han si omi eniyan idi ni e to je pe te ba nsi bibeli lati iwe Genesis de iwe ife won ni bi ti bibeli ti pari awon iwe kan wa ti e ri oruko awon eniyan lori re gege bi apere e ma ka nipa orin Dafidi ta tun pe ni Samu
0: be ni
1: awon iwe miran wa to je pe awon woli oni won ko won bi woli Jeremiah woli Isaiah Ezekiel Joel ta ba tun wa sinu majem titun e ma ka nipa irire ti Matthew irire ti Mark ti Luke ti Joanu ti Paul apostle ati bebe lo awon eniyan wonyi o ni Olorun misi to fi oro re sinu won lati ko sile fun kika ati kiko omi eniyan
0: se nte nso nisin fun awa eniyan ni wipe bibeli o atojo Olorun lo ti wa Olorun wa misi awon eniyan lati ko sile ti ki si se pe boya awon eyan yi ni won fi kun tabi kan tan mu kuro lati fi te ara won Olorun
1: ese pupo oro Olorun o yanju gbogbo ibeere eyi ti o le ma je eniyan lokan lori nta ibeere yen nibi ti apari bibeli ti se oro Olorun si ninu iwe ifihan Olorun ma mo fi egun sibe o si fi ibukun sibe
0: e sawo
1: iwe ifihan lori ikejile ni ogun egbo oro Olorun ka ma fi oro asi oro ese en Olorun lati so eje ko ba wa soro fun ara re ifihan ori ikejile ni ogun nigba ta fe pari iwe yen o ni enikeni to ba se afikun si oro aso tele yi on wa ibinu Olorun ni o on pe egun si ori ara re oni gbogbo iyonu eyi ta ka no bibeli be ni awon iyonu si po
0: looto
1: ninu bibeli egun po ninu bibeli fun kiki awon ti ko se lati gba Olorun gbo tabi lati se ife Olorun o wa ni gbogbo iyonu bi la afikun fun awon to ba je pe won ba gbe iru igbese bi eleyi e n ba to yo kuro nu re ti o to so to bi Olorun se so lati enu awon iranse re to lo a wa yo oruko te kunu weye e mo gbagbe o
0: to buru jai
1: a fi bibeli fun wa ka ba le gba Olorun gbo ka ba le je eni iye ani pekun e n ba ti wa yo kuro nu oro yi a wa yo oruko re kuro ninu iwe yi
0: le ibanileru o
1: iyen ni ohun ti a fi gba pe awon ti Olorun lo ni mo gba to je pe Olorun lo mi si won awon na won si se akosile ohun ti a ka yi ah ninu iwe ifihan ti mo so ye ni ese ikokandelogun iwe ife ori kejilelogun oni bi enikeni ba si mu kuro ninu oro iwe so tele yi olorun yo si mu ipa ti re kuro ninu iwe iye ati kuro ninu ilu mimo ni ati kuro ninu awon ohun ti akosinu iwe yi ni tan to ba fi kun ko ese kejilelogun emi njeri fun olukuluku eni ti o gboro aso tele yi iwe mo yi pe bi eni keni ba fi kun won olorun yo fi kun awon iyonu ta ko sinu iwe yi fun
0: nje loni bi sa le gbara le bibeli bi
1: ese
0: ka so pe awon ti won ti e ko imisi olorun ni won fi ko ta si ri wi pe won fi kun won yo kuro se awa gaga fun ara wa sa le gbara le bibeli bi gege bi oro olorun
1: on gan ni iwe kan soso e to se gbarale to se gbemile fun omo eniyan torupe n lo fi okan olorun han omo eniyan on lo fi ife olorun han omo eniyan bibeli lo fi bi olorun se ri lo fi han omo eniyan bibeli lo fi han omo eniyan bi olorun se fe ki eniyan gan kori
0: bawo olorun se fe ki eniyan kori
1: ese nigbati a wo iwe genesis ni biti bibeli ti bere e ri pe ibe ni ati ka nipa bi olorun se seda yi ati gbogbo to nbe ninu re
0: beni
1: nigbati a de iwe genesis ori kini ni ese ikokan le logbon o ni olorun si wo gbogbo ti o da ki si dara dara ni o si on kan e to pa le toka sinu ti olorun da pelu omo eniyan to je pe a le ri alebu tabi abukan lara re dara dara ni gbogbo won iyen si ni ife olorun to fe ko mo tesuaju lati odo mi ni pe bi olorun se n gbero n to dara bo se n se n to dara be na lo fe ki o mi ni ko ma tesuaju ninu dara
0: dara dara e se oluko wa mo mo pe alaye siku lori eko yi te fe se fun wa sugba o ma danu duro ni bayi na nitori akoko wa pelu ogo olorun a o ma tesuaju lose to nbo Bibeli gẹgẹ bi ase Olorun ni eto ti e tin tetin si lati ijo Kristi to npe ni ologun eru ni ilo Ibadan nje ni ohunkohun te fe ba wa so tabi ibeere e pe awon number won yi 0809 990-2877 0806-846-5946 0806-285-0696 e se pupo

0: lábùkún fún lórúkọ Jésù.
1: Ogo ni fún orúkọ Olúwa.
2: Hallelujah.
1: Mo wí pé kí gbogbo ogo kó máa jẹ́ ti Ọlọ́run.
2: Hallelujah.
1: Aran mi níṣẹ́, mo sì fẹ́ jíṣẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́. Gbogbo ibi tá a bá wà, ẹ jẹ́ ká tẹríba, a fẹ́ gbàdúrà. Àwọn tó ń wa mútọ̀ lọ́wọ́ nìkan so nìkan mọ́ díjú o. Ṣùgbọ́n gbogbo ibikíbi tá a bá wà tá a ti ń gbọ́ mi, ẹ jẹ́ ká tẹríba. Orúkọ Jésù.
2: Àmì.
1: Bàbá wa Ọlọ́run wa gbé orúkọ yín ga. Fórí ọ̀fẹ́ mi tẹ fún wa láti jẹ́ olùsọ, òkàwé àti olùgbọ́ ọ̀rọ̀ yìí. Olúwa gba ọpẹ́ wa.
2: Àmì Jésù.
1: À ń lọ nínú ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ẹ ti fẹ́, Olúwa ẹ máa bá wa lọ.
2: Àmì Jésù.
1: Lópin ọ̀rọ̀ yìí, nígbà tí ògo bá jẹ́ ti ìwọ Ọlọ́run, ìbùkún ẹ kò jẹ́ ti wa.
2: Àmì.
1: Ògo ni fún orúkọ ìwọ Ọlọ́run.
2: Alleluia.
1: Jésù, Olúwa wa.
2: Àmì.
1: Mo ń kí gbogbo ẹ̀yin dádì, ẹ̀yin mọ́mì tó ń gbọ́ mi ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi lákòókò yìí, gbogbo ibi tí ọwọ́ rédíò yìí dé, mo gbàdúrà ọkàn yín ó balẹ̀.
2: Àmì.
1: Mo ń kí ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, mo wí pé lórúkọ Jésù ẹ ò ní ṣìṣe o.
2: Àmì Jésù.
1: Mo wá ń kí gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run nínú ọgbà tí a jọ ń pín ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ó ti tó àti bó ti yẹ fún ògo Ọlọ́run. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù a ní ṣubú dànù.
2: Àmì Jésù.
1: Orúkọ mi, èmi tẹ́ ń gbọ́ rẹ̀, òun náà ni òjíṣẹ́ Ọlọ́run, Festus Ọlábámíjí Oyèṣọlá, wòlíì Òyìnbó, ọmọ ọba Jésù. Ìbùkún ni fún yín.
2: Àmì.
1: Kí n tó lọ nínú ọ̀rọ̀ náà, èyí tí a fi rán mi lénìí, mo fẹ́ ká kíyèsí nǹkan kankan. Ibojì òkú táwọn ọmọ rẹ̀ bá rówó ná, wọ́n á lo oríṣiríṣi àwo sí ibojì yẹn tó pé èyí ó fẹ́ lè sọ wípé ẹ dákun ẹ jẹ́ ń sùn lórí kinní yìí. Ṣùgbọ́n béèyàn bá dénú rẹ̀, kò bá mú o, kò ṣeé rí. Àánú Ọlọ́run ó dà lórí wa.
2: Àmì Jésù.
1: Pàtàkì iṣẹ́ tí Olúwa rán mi sí gbogbo àlàyé lẹ́ni sọ wípé kí ló fà á tí ọkàn ènìyàn fi jìnà sí Ọlọ́run? Kí ló ń tó fà á tí ọkàn ènìyàn fi jìnà sí Ọlọ́run? Ẹ̀yin náà lè fún mi ní ìdáhùn níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi pé bóyá bùkátà. Ẹ lè fún mi ní ìdáhùn pé bóyá bí ayé ṣe dà. Ẹ lè fún mi ní ìdáhùn pé nítorí èèyàn fẹ́ ní owó. Àánú ó dájú lórí wa.
2: Àmì Jésù.
1: Àwọn èèyàn fẹ́ jẹ́ olùsìn lónìí, ṣùgbọ́n ọkàn wọn ò sún mọ́ Ọlọ́run. Ọlọ́run ò sí nínú ọkàn wọn. A ti wá ka ẹ̀sìn kún decoration lónìí. Àwọn tí ń wọ ṣúùtù, wọ́n á wọ ṣúùtù pọ́npọ́npọ́n, wọ́n á gbé bẹ́lí dání. Ṣùgbọ́n ká bí wọ́n léèrè, ṣé Jésù ọ̀hún sí ń bẹ nínú ọkàn wọn? Àwọn míì wọ́n á wọ aṣọ funfun nínínní, téèyàn sọ wípé áńgẹ́lì leléyìí. Ṣé Jésù ọ̀hún sí ń bẹ nínú wọn? Ẹ̀yin ara, Olúwa ní kí n pín pẹ̀lú gbogbo èèyàn lénìí, kí ló fà á tí ọkàn èèyàn fi jìnà sí Ọlọ́run? Ẹ jẹ́ ká lọ sínú ìwé Matthew orí 15, ẹsẹ̀ 7 dé 9 rẹ̀.
2: Ẹ̀yin àgàbàǹgebè, òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa tiyín wípé àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi.
1: Ẹ̀yin àgàbàǹgebè, ilẹ̀ Yorùbá la wà. Mo dẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó ń gbọ́ mi. Bí àìdá ẹsẹ̀ Yorùbá ti pẹ́ ńlẹ̀ Yorùbá, àgàbàǹgebè, ó ní àwọn èèyàn bí ọ̀gà. Ọ̀gà tí àwọn olóyìnbó ń pè ní chameleon. Tó bá dé ọ̀dọ̀ tèmi, àgbàsọ mi bora. Tó bá dé ọ̀dọ̀ tiwọn, àgbàsọ wọn bora. Ìdí nìyí tí Àìsàyà fi sọ wípé ẹ̀yin àgàbàǹgebè. Gbogbo ẹ̀ dá láàyè tó bá ń ṣe bí olùsìn Ọlọ́run, ṣùgbọ́n tí ọkàn rẹ̀ jìnà sí Ọlọ́run, alágàbàǹgebè èèyàn ni. Àwọn èèyàn ó pè léèyàn Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe èèyàn Ọlọ́run. Òun náà mọ̀ pé òun kì í ṣe èèyàn Ọlọ́run. N tí ń gbénú ọkàn rẹ̀, èrò tí ń gbénú ọkàn rẹ̀, ó ń ṣe àfihàn fún, ó ń ṣe àfihàn fún ayé pé kì í ṣe èèyàn Ọlọ́run. Mo gbàdúrà pé kí Ọlọ́run ọ̀run kó ṣàánú fún wa.
2: Wọ́n ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnà sí mi.
1: Wọ́n ń fi ètè wọn bọlá fún Ọlọ́run, ṣùgbọ́n ọkàn wọn jìnà sí Ọlọ́run. eyin ara ti a ba ni kelomi okorin iranse kan lo soro kan lodun kan oni ti won ba ni ka korin o o nle korin kile o mi korun o si ta ba ni ka gbadua o ah fafa ni ara o ngo kigbe sugbe lori oro pa saga o o nso fọlọrun pe ko gboju ko nbe o didi woli olorun eh eyin ara anu olorun yo daju lori wa
2: ami jesus
1: e tun bi te ka ye ka
2: awon eniyan yin fi enu won sun ma mi won si fi ete won bala fun mi sugba okan won jina si mi
1: won fi enu won sun mo olorun sugba okan won jina si olorun mo gbadua pe ki olorun orun ko ran wa lowo
2: ami sugba lasa ni won ti ari ba fun mi won fi ofin eniyan ko ni fun eko
1: se ngbo bayi anti awon oluko papa awon ta nwo gege bi asoju olorun papa won fi eko ko awon eyan sugba awon gangan okan won jina si olorun bakan na o ni awon ta ro pe won jinle nu olorun leni sugba to ja wi pe kiyesi olorun o si nu won e je ka yi ara wa wo se olorun si nbe nu wa leni se emi olorun nbe nu wa awon wa ta nhu yen ise wa yen se o si bai fi olorun mu sa le pe wa ni eniyan olorun awa gangan fun ara wa e je ka gbe ara wa sori osun idajo bi a se ngboro iloni irin ajo ikoko tani kankan o mo nkankan nipa re sugbon to je pe iwo nikan atele da re le mo se ko si afihan pe okan re jina si olorun tori idi e je ka ronu ka si yi pada ka gba olorun si inu okan wa beyin o ba mo wa gangan ko olorun o mo wa yi pe iru olorun n gbe inu wa anu yo daju lori wa
2: awon eniyan yin fi enu won sun mo mi
1: awon eniyan yin fi enu won sun mo mi
2: won si fi ete won bola fun mi
1: won fi ete won bola fun olorun
2: sugba
1: o
2: okan won jina si mi
1: eyin ara sa ngbo se ngbo sa fe gbo awon eyan n fe enu won bola fun olorun loni in Jesus name oruko jesu sugbon okan won jina si olorun e je akis ara ko se ni to pe ko se ni to motan sugbon sibe sibe bi o ba ti si olorun nu okan eyan okan re ma jina si olorun mo gbadua pe loruko jesu ko olorun orun ko ran wa lowo
2: ami sugbon lasan ni won sabi ba fun mi won fi ofin eniyan ko ni fun eko
3: Ima Oluwa ti yo nile lowo ewu emi awon woli ti gba nile lowo ya ti gbe woli festus olabami ji oyin mu omo oba jesu won lati tude laye oni boji ko eniyan okun wo lodi omo le to fi rona abayo o fa wo lo wole si olara to ki deru onisego owo eri wo lo da pada loju ona serere nibo lo ti rise agbowo bebi kalo kalo iru oko to nja o yi ti da fi eyin laye opolopo eniyan to ndara po omo wa ma bo ni pade ele kan lo se teledu ma re gbe kale pelu akori akoko ni na wa agbara olara ni gbogbo tuesday laago meji la osan si meta ni fellowship of Sabu gospel church amuloko ona karambada be ba ti nbo ni ti ju ose yi be ba ti damuloko e bere church babo yin wo lawo anybody woli festus olabami ji oyin mu omo ba jesu atoporo si olorun alaye ni o wa de kale lati fi family royan today su ipade akoko ni na wa agbara olorun ni ti ju ose yi la go meji la osan bo ba le wa ona bayola loruko jesu
1: gbogbo ojo tuesday e ta won omo yoruba npe ni ojo isegun o la ma meet anu ninu ijo fellowship of disciple gospel church lamuloko

0: lọ́nà àkànrán àwọn títí wa tí à ń tó ṣe lọ́wọ́ ó ti palẹ̀ gbogbo pátákó atọ́ka kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ṣùgbọ́n bó o bá ti dé ọjà amúlòkó wọ́n béèrè ṣọ́ọ̀ṣì bàbá òyìnbó wòlíì òyìnbó ọmọọba jésù wọ́n ń pè bẹ́ẹ̀ káwọn èèyàn lè mọ bẹ̀ orúkọ ìjọba ni fellowship of disciples gospel church à ń pe àwọn ọba à ń pe àwọn ìjòyè àwọn aláṣẹ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ̀ ń káwọ́ léwọ́ ẹ wá gbàdúrà sí ọlọ́run gbogbo ẹ̀yin oníṣòwò tẹ̀ fẹ́ wọ́n fi re yín sàpínlé ẹ máa bọ̀ bó bá fẹ́ rí mi ní dojúkọ rẹ ni tètè débí ọwọ́ aago mẹ́jọ láàárọ̀ wòlíì eléyìí máa dẹ́bọ̀ fún yàn àánú ọlọ́run yóò dájú lórí ẹ à ń tẹ̀ síwájú ẹ gbọ́ ibi tí a kà gbẹ̀yìn yẹn pé wọ́n fi ẹnu wọn bu ọlá fún ọlọ́run ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí ọlọ́run arákùnrin àti arábìnrin bíbélì wípé ẹ̀mí lọlọ́run gbọ́ bó o bá ní ọlọ́run nínú ọkàn rẹ aṣọ tó wọ̀ yẹn kò nítumọ̀ sí ọlọ́run àtẹ̀wọ́ tó lè pakọ́run ọ̀yà kò mọ nítumọ̀ sí ọlọ́run gbogbo bó ti wulẹ̀ kó o lè ṣètò gẹ́gẹ́ bí àṣehàn sí ènìyàn ká lè mọ̀ pé ti ọlọ́run ni ọ́ kò nítumọ̀ sí ọlọ́run ṣùgbọ́n ọkàn rẹ gangan o la nílò irú ẹ̀mí tí ń gbé bẹ́ẹ̀ àánú ó dájú lórí ẹ à ń tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sínú ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹfà àti keje rẹ̀.
1: ṣùgbọ́n ó fún ni ní orí ọ̀fẹ́ sí i.
0: ọlọ́run fún ni orí ọ̀fẹ́ sí i.
1: nítorí náà ni ó ṣe wípé ọlọ́run kọjú ìjà sí àwọn agbéra gan ṣùgbọ́n ó fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn.
0: tẹ̀mọ̀ àwọn agbéra ga ọkàn wọn jìnnà sí ọlọ́run pọ̀ jù irú wọn wọn ò tiẹ̀ mọ̀ pọ̀ ọlọ́run já mọ́ nkankan tí wọ́n bá sọ nípa òfin ọlọ́run wọn á ní sàn lọ́lọ́run tí wọ́n bá sọ nípa àṣẹ ọlọ́run wọn á ní sọ ọlọ́run kọ́ ẹ̀kúlé wọn lọ́run àpáàdìwà àtòrísìírísìí àwọn ọ̀rọ̀ burúkú bíbélì wípé ọlọ́run kọ ojújà sí àwọn agbéraga ó ń fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn ẹ̀yin ará ẹ jẹ́ ká ní ọlọ́run lọ́kàn wa lénìí ọkàn wa ń jìnnà sí ọlọ́run ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀
1: Nítorí náà.
0: Ẹ tẹríba fún Ọlọ́run.
1: Ẹ kọjú ìjà sí Èṣù. Òun ó sì sá kúrò lọ́dọ̀ yín.
0: Àánú ọmọ dájú lórí yín.
1: Àmì Jésù.
0: Àánú ó dájú lórí wa.
1: Àmì.
0: Ẹ jẹ́ ká wo ìwé Málákì orí kìíní. Ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Ibẹ̀ náà láàdà ń dúró lẹ́nì. Málákì orí kìíní. Ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Àánú ó dájú lórí wa. Ẹ jẹ́ ká tẹríba fún Ọlọ́run. Ká kọjú ìjà sí Èṣù. Bíbélì wípé yóò sì sá fún wa.
1: Ọmọ a máa bọlá fún bàbá.
0: Bíbélì wípé ọmọ máa ń bọlá fún bàbá ẹ.
1: Àti ọmọ ọ̀dọ̀ fún olúwa rẹ̀.
0: Ǹjẹ́.
1: Bí èmi bá ṣe bàbá.
0: Ọlá mi dà.
1: Bí èmi bá sì ṣe olúwa. Ẹrù mi á dà.
0: Ó ti tó.
1: Ní olúwa àwọn ọmọ ogun wí fún yín.
0: Ó ti rí nìyẹn. Gbọ́ mi dáadáa lẹ́nì. Tọ́lọ́run bá jẹ́ bàbá rẹ tó jẹ́ Ọlọ́run rẹ. Ọlá wo ló fi ń fún? Ọlá rẹ̀ dà. Ẹrù rẹ̀ dà. Nínú ọkàn rẹ wọn ni ọmọ máa ń bọlá fún bàbá ọmọ tí ò bá bọlá fún bàbá ẹ bó ti wulẹ̀ kọjọ bàbá ẹ tó wọn á lọ máa lè ní bíbélì náà sì sọ bẹẹ ẹ gbọ́ mi dáadáa lónìí tó ọba ló ń sin ọlọ́run pẹ̀lú irú ọkọ tí wọ́n ń pè ọ́ yẹn tó wàá bu ọlá fún ọlọ́run tí ò sí ẹrù ọlọ́run nínú ọkàn rẹ irú ẹni bẹ́ẹ̀ kò síbi tí ń rè ọlọ́run ò sì mọ́ mo gbàdúrà pé kí ẹlẹ́dọ̀ọ̀run ayé kó ràn ọ́ lọ́wọ́ tó bá dìwò yí ọjọ́ mẹ́jọ ẹja tó pàdé lórí agbègbè yìí kan náà lákòókò kan náà níjọ́ mẹ́jọ ẹ jẹ́ ń pe nọ́mbà mi mo fẹ́ gbàdúrà fún yín nọ́mbà mi àkọ́kọ́ 08038182 nọ́mbà mi kejì 08058280210 èmi ni mo gbé orúkọ jésù.
1: Àmì.
0: Ọba ńlá kó gbàdúrà fún wa.
1: Àmì Jésù.
0: Ilẹ̀kùn ọkàn wa kó ṣí.
1: Àmì Jésù.
0: Bí ẹlẹ́dọ̀ọ̀run ayé ti ń kàlẹ̀kùn yẹn lónìí lórúkọ Jésù ilẹ̀kùn yẹn kó ṣí.
1: Àmì Jésù Kristo.
0: Kí ààyè gba Ọlọ́run nù wa.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.

0: this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
3: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ríre ìdáǹde ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmìnirọ́ náà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé agogo méje kọjá àṣẹjú 7:15 PM títí di agogo méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tí mi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
6: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyá bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyá Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyá Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyá nínú oṣù May yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣì fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyá yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyá ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlágẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ńbẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
7: Tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ́dọ̀dọ̀, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
8: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Rárá ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọnrin. riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba ibaruba oba isanra iyana uba bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo
4: Wonu ose tutun lo pelu agbara afojusun ati idari latoke orun wa ni gbogbo ojo Monday lati ago 6 abo e darapo mo wa lori lagelu 96.7 FM fun adura ati ibuku araro latowo CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on lagelu 96.7 FM, Pastor Sholarin Oluwafemi Sola ni yo ma toko eto ri radio alagbara yi bi a o se ma fi adura ati oro Oluwa bere ose wa. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Emma Bibwe, Eberio Jajek Beluashe, Ati Shegun Latoki Orunwa,

rẹ̀ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù méje. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Show the cashier! Mo the cashier!

0: ṣe lójú iná léwu ra ohun àgbẹdọ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fò ń tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọn in ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
2: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's gbogbo Peter's yóò kún fún bí àwọn 50 Peter's jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peter's tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà. 50 Peter's bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 Peter's wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peter's kó súnrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peter's is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashorun.

0: gbọ́mila kókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run onífisẹ́ nìkankan yín o orúkọ tèmi ni bàbá eégún.
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. tọ́wọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: ọlọ́run ọba ò ní gba ojúlówó gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bíi èéfín bíi èéfín àbí kó máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni wọ́n máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ̀ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ǹjẹ́ ọ̀ta yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ máa ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sọ ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà.

0: fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kurukuru bojú ọjọ́ tó rùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò nílànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹyin kọ́ lọ lọ́hùn àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹyin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wá yọjú sẹ́mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbòmí mọ́ra kí n pa láìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá eégún àwo kí n kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwo kí n kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 a ní wọnú òkùnkùn.
2: Lágelo FM jagaba gbogbo rétíò máa rọwọn ṣọ.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi àìsàn tí ò gbóògùn adániwáyé kò máa ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wà orúkọ mi ni Àrólé Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀ mo ti wà ní ibi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní Ososani Òkè Àdó ní ìlú Ìbàdàn mo wà ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 bàbá ojú nìmọ́lé ara tí gbogbo ayé a tún máa pè ní bàbá ojú bá mi kalẹ̀ mo gbàdúrà fún wọn tó ń gbẹ́ mi pé ojú gbogbo wa yóò bá kalẹ̀ o kí la fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà yóò bá wọn a máa ní ojú lọ́ba ara àtẹlẹsẹ̀ ní ọba ọ̀nà ìwọ tó bá pọ̀ nípènijà kan nínú ojú rẹ wá yọjú sí olóyè Ọbádára bàbá ojú bá mi kalẹ̀ mo wà ní ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 09048868653 09048868653 tó ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ pé onípènijà ojú tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là mú ọwọ́ òsì kó fi bojú òsì ko la ko wa wo ipo ti ailera oju ti e ba wa boya oju yin gun eni aboju yin hun eni aboju yin sale abo ti e rin ohun niwini abi wo to ti e rin na ri la to wa ni atelewo re abi wo to ti e je pe ti won ba tene moto bayi ise lo ma dasi koto o ma dasi gegele elomi o daya tomo laarin aro laarin ose laarin ale elomi ti won ba text message si lori phone koni le ri na ri ka elomi o le ka bibeli be elomi o le ka alqurani orisirisi aisen ni ma nfa ipenija keyin o ma ri na dede alakoko be ni keyin ni nero ajaka oko elewu gbedu a ma sakoba fun iri na eyan kokoro nu eje a ma sakoba fun iri na eyan keyin o ma se eyo wele wele bi e merin bi e marun kile o to mo gbegbe awon kan yi o le sakoba fun oju eni bakan na ifupa giga to ba nbe lara eyan o le se akoba fun oju elomi ofa fota ofa sakatu ohun lo ko se elomi lara ni oba ri ne mo won ti ene ka se elomi ni bi iri na re ni lo ba laju ikale ko fi ri kankan mo to ba ro ko ni gbegbe openija awon aisen oju ta nso yi boya ki nkan funfun ko wa lewo tonto si bi arin oju re ko ma so fun pe aisen ayokele foju ni ayokele ba iri na je ni abi ko ma ti so pe aisen cataract loni ni abi teri jump eyi ke ya aisen oju ti ba ndo laamu lati bi ogun odun ni ogoje odun ni abe ti e ti wa sisi abesi o ori na ri nkankan ma bo wa ba mi ni bi ipate alaafia eti nlo lowo lowo ninu ogba liberty stadium oke ado nilu ibadan lodo arole obadara baba oju ni mole ara iso ele karun ni mo wa stand number 5 stand number 5 abi ko pero ba ni soro mi 090 488 688 53 090 488 688 53 gbogbo iwo to ba ni pe nija oju to ba tin bo wa sodo mi mu agbon eyo kan e to lomi ninu dada ko mu dani tori pe bo mi se nwonu agbon ko si eda kankan to ye boju lo si se la ti ori na kedere ko ni ye awon ota re tori pe opolopo tin wa sile ise wa ti won ti wa dupe eledumare o je ki won o wa dupe ni to ba ro po ni pe nija aisen oju boya ori na ri kan to sumo ni ori na ri kan to jina se oni abo ori bi oye ni ori bi efi ni aboju ti e ti e ma ndiu abo ma nsa ne abi wo to ori na ri nkan to sumo ori kan to jina se o le da belika o le da quranika ah wa yoju si arole obadara baba oju ni mole ara ni stand number 5 stand number 5 pelu ogun olohun ti ro kan nbe ta jogun awon baba wa ti ro inu won pe ni ti ro koju omole kedere bi awon agbalagba ba le won ari na kedere bo mode ba le ari na kedere wa yoju si mi ko wa gba ti ro abalaye yi o si ayewo ni ile ise wa lofe o si gba kadi wa pelu owo perete to ba si debi ipate ta nse lowo lowo iwo so pe o nlo sodo arole obadara stand number 5 ko ma te monu pe stand number 5 abi ko ti e wa pero ba ni soro yi 090 488 688 53 tun ba le kan si 090 488 688 53 iso ele karun ohun ni mo wa fun eyike ya ise oju ti ba ndo laamu to ti nawo si nawo si ti o ba lo ah iru olorun ni o ma si iru eyan po laye to ba wa dodo mi laarin ojo meta pere won na mo wi pe olorun fe nikan se ju enikan lo I ma reti yin o stand number 5 ibe ni mo wa o dabo
2: la gelu fm jagaba gbogbo radio ma ro won so
4: gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní àti wá sọ́fíìsì bàbá ìbàrùbá ọba isanra tó wà ní ẹ̀yìn ilé bàbá adédìbú ládojúkọ people's girls grammar school tó wà ní mọ̀lété ìbàdàn ni wọ́n ti mọ̀ wípé tá a bá sọ pé a wà níbi ìpàtẹ ìṣègùn tewétegbò àlàáfíà kan àti káwọn ó débẹ̀ o àwọn tí wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fáwọn tí ò tí ì gbọ́ nípa rẹ̀ ṣé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ àìsàn tú mi sílẹ̀ kí n fi ẹ́ sílẹ̀ lórúkọ táìsàn ń jẹ́ bàbá ìbàrùbá ọba isanra a ti wà ní ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́ ní liberty stadium tó wà nìbàdàn second gate ni o tẹ́ ẹ bá sì fẹ́ rí wa stand 11 ìsọ̀kọkànlá gbọ́ mi dáadáa o stand 11 ìsọ̀kọkànlá ẹ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti béèrè béèrè àbí fẹ́ mọ àlàyé ní kíkún 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11. Baba Ibaruba Oba Isan Ara ko ni nkan meji ta n toju lodo wa oju oro to je mo isan ati inu ara lo opopolopo awon apere si ni awon eyan ma nfoju fo ti o fi wa di alaborun ti o de wu bo ba ti de wi pe o le irin gerege ese re n lo tikotiko abi o dabi eni wi koko se je nbe to nku tai tai abi ko ma gbon riri abi o ti di wi pe to ba rin lo o n dabi eni pe o n te okuta abi nkan mi mole apere isan ni o to ba ti di wi pe o joko fun igba die ati dide si wa nira apere isan ma ni ore wa to ba ti di wi pe o rin o mi gule gule o si n pariwo aya ni gbogbo gba apere isan ni o nigba ti elomi ba sun lale bi emejo emewa ni yo jito loru kile o to mo eleyi ku die ka to nigba ti elomi ba n pariwo eti pe o nho abo n pariwo pe apa kan ori abi waju ori abi eyin ori n fo ni gbogbo gba lai sisi agbara kan o ye ko ti mo pe nkan kan sele ninu ori nu belomi ba dide bayi to ba ni ko hun dide leyin gba to joko die oju re yo su wi bi eni pe ile su tabi ko ma ri kurukuru ninu oju eleyi o da rara o ja si pe awon isan kan to n gbe eje wa sinu oju lo ti ni soro elomi re o wo si mi lowo laaro o wo si mi lese losan elomi ti so awon baba ati mama re di liability nitori wi pe won yo lenu be ki si gbogbo arugbo un lo gbodo ma kerora ese apa abi eyan run lara awon retail se fun won ni ke toju won lona iwe ati egbo lodo baba Ibaruba
3: stand 11 isokokanla gbo mi daada o stand 11 isokokanla
4: second gate ni Liberty Stadium ninu ipate tewetegbo alafia to n lo lowo nibe la wa o opopolopo okunrin lo di alabuku eni ete abi en ti o ja mo nkankan nitori pe ko le si oju se gege bi loko laya lodo iyawo re eleyi na je nkan kekere ta fi ewe ati egbo awon baba wa ta fi toju e dada opopolopo obinrin ni won ti pe ni agan tabi ti won pe ni akọ ibepe e ma wora yin niran e je ka dide lowo kan na ka wa sodo baba Ibaruba Oba Isan Ara e pe namba wa ta ba ni awon oro kan abi meji te fe ba wa so ke to yoju si wa 08033881008 ati 07018211111. Baba Ibaruba Oba Isan Ara koni fiyin le fun yaje o eyin na ni ke wa dide wi abayi ka jojo soro ka jojo fikun lukun ka le ba mo bi to ku si ta ti toju yin elomi won ma nfa wo moto bi igba ti o ba je wi pe won fe gbe apo e wa ni Liberty Stadium second gate stand 11 isokokanla stand 11 ni baba Ibaruba Oba Isan Ara wa o alaafi ara wa koni gbadanu bu bi elubo a ni ka woroko bi awo gangan a si ni te woroko bi opalu ami nikan ko ke dide nle bayi ke ma bo ni bi ipate tewetegbo to nlo lowo ni Liberty Stadium second gate stand 11 te mo pe isan ara o da gege bi waya to n gbe ina lati bi kan si bi kan elomi a ma lugbadi latara awon nkan ta je abi awon ainimo to abi ijogun aisan lowo awon ti won bi awon ti won bi ni iru eleyi na ni ona abayo bi isan yen ba ti wu ni bi kan abo ti di ona to ye ki eje abi omi ara ugba koja yo di soro igba yin lo di pe kini kan rin kaakiri ara elomiran igba na ni o de wi pe kini kan ta ni lara gege bi atakupa igba na ni o de wi pe elomiran ko le yi orun seyin tabi ko le den to n bo mo lookan boye eyan meta abi meji igba na lo ma de pe ti elomi to ba sun ati dide nile re yo lagbara pupo elomi ko ni le kunle lati gbadua awon mi o ni le riran lati ka alqur'an abi lati ka bibele abi lati e ti ka we rara isan lo se alakoso gbogbo ara patapata idini yi ti baba Ibaruba se wa Oba Isan Ara ni won pe wa o ti le ni ogoji odun ta tin fa oyin bo je nbo ti o si fo 08033881008 ati 07018211111 stand 11 lawa ni Liberty Stadium second gate a mo reti yin
2: la gelu FM jagaba gogo retio ma

0: Oluwa o Olorun sa adaye bo se wu o se rin ni ajo e bo se wu ijo bi ti bo se wu Olorun to baba bo se wu eyan mu ijo na ladua e da yen to gba o eyan ti yo kole mo fe ra kole mo fe ra moto e kin ra bata fomo mo fe ra so mo fe kini kan jeje ti ha afiko gbadura kero re o ba t'Olorun mu o Olorun wa tun ni fi aye re le ko ni je ki adura ti o pa irin ajo kadare eniyan lara ko ni je ka adura yen o gba eyan lo nri ibi to nsele tori bo iha to ko si Olorun ri ire to wa ninu bi yen ni lo je ko faye pa teyin pe nbi un o sele mi wa mo ba se define eti afẹ gbe kale o dun mi pe awon ti Olorun lo fun irin ajo yi won o le wa won o le se dori eto lale ojo ni won lo fa o ye ka jo wa lori eto ni mo se nduro duro ko se di time yi ko to di pe arin won pe mi won a foju o ti sele te kawon to ri po foju o mato se mato lo kolu
1: mato lo kolu mato to kolu o de duro
0: o se kan o kan bi di bayi lo ti kan egun e igba ta won eyan lagiri mo ni won ri pe o dabi eni pe ko ti e riran gan bo se rin mi mo amo Olorun fun alaye lati ba ka to ri ba soro nko irin ajo po Igba won pe mo ni ki won pe number ko to anu to wa lowo Taufik won pe o won pe o
1: beni beni nigba ti won pe mo gbera lati lo si lati lo obi alabirin yen wa si office so ninu alaye e won ni omo yi ni ona rainbow nbe yen o ko riran
0: ona rainbow nbo ni ona rainbow
1: rainbow bus stop lona ojo
0: lọ́nà ọjọ́
1: express yẹn so ibẹ̀ ni mọ́tò gbà sí ẹsẹ̀ rẹ̀ wá kán so ó wà lórí ìdùbúlẹ̀ ńbẹ̀ so wọ́n wá wò pé kán ràn lọ́wọ́ ìgbà tán súnmọ́ wọ́n rí pé ọmọ yẹn ò ríran dáadáa
0: ríran
1: so wọ́n wá gbé lọ sí hospital ìgbà tán gbé lọ sí hospital àwọn yẹn wò wọ́n ní ibi tó ti kán yẹn bó ti sún mókè pé agbára àwọn ò lè ka pé kán máa gbé lọ sí UCH
0: lọ hospital àbí tán ọkọ gbé lọ
1: wọ́n wá ní káwọn agbára àwọn ò lè ka kán máa gbé lọ sí UCH àwọn yẹn wá wò pé àwọn ò mọ rí kò dẹ sọ̀rọ̀ dáadáa gbà yẹn wọ́n wá dá padà wọ́n lọ dá padà síbi tí mọ́tò gbà
0: olúwa
1: wọ́n já sílẹ̀ ńbẹ̀ ó wá sùn síbẹ̀ yẹn mọ́jú so arábìnrin
0: ọjọ́ wo ló ṣẹlẹ̀ yẹn náà
1: ó ṣẹlẹ̀ ní ọjọ́ ọjọ́
0: ọjọ́ tuesday
1: so
0: ọjọ́ tuesday
1: ọjọ́ tuesday ló ṣẹlẹ̀ so ó sùn ibẹ̀ yẹn mọ́jú ọjọ́
0: wednesday
1: ó sùn ibẹ̀ yẹn mọ́jú ọjọ́ tuesday
0: ọjọ́ monday ló ṣẹlẹ̀ ńgbà náà
1: ọjọ́ monday ló ṣẹlẹ̀ ó wá sọ bẹ̀yẹn mọ́jú ọjọ́ tuesday
0: torí mo mọ̀ pé tuesday náà pè mí àárọ̀ tuesday náà pè mí
1: so ìgbà tó wá di àárọ̀ tuesday yẹn ara àwọn tí wọ́n gbé lọ́jọ́ yẹn tí wọ́n jọ gbé lọ sọ́tọ̀ àtàjọ dá padà gẹ́gẹ́ bí abiyamọ ọkàn rẹ̀ ò gbá ó tún wá padà lọ wò ó rí pé ó sì ń mi ọwọ́ níbi tó sùn sí ló wá lọ bá ẹnìkan ní chọ́ọ̀chì tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kán jọ kan jẹ káwọn ti ara ọmọ yìí sin lọrun wọn sá gbé ọmọ yìí wọn pa àwọn ọlọpàá wọn gbé lọ sí uch wọn gbé lọ sí uch so ní uch ni wọn ti admit ọmọ yìí ṣùgbọn ohun tó ṣe pàtàkì ni pé wọn mọ ẹbí ẹ wọn mọ ara ẹ ṣùgbọn nínú ọrọ tó ọmọ yìí sọ ó ní john lorúkọ òun ó ní àfihàn
0: tó sọrọ bàbá òun ó sọrọ
1: ṣùgbọn ọrọ yẹn ò tí ì ṣe
0: kò tí ì
1: ọrọ yẹn ò ṣùgbọn ó ní àfihàn lorúkọ òun
0: ṣé ká ní sùúrù di monday ẹjẹ á ní sùúrù di monday ó sọrọ
1: ó sọrọ
0: ó sọrọ
1: àwọn tí wọn jẹ tí wọn ràn lọwọ náà àwọn náà sọrọ wọn bí bẹẹ ni
0: wọn sọrọ
1: bẹẹ ni
0: bó bá ṣe é ṣe mo fẹ wò bóyá ọgọlọ mọjọjọ tún disturb bóyá lọjọ monday ń àwọn tí wọn ṣe rìnrìn àjò lórí ẹ wọn ò àjọ wà lórí ètò lọjọ monday lágbára ọlọrun ṣe rí n tójú rí ò lè kùsáyé àti sọ
1: bí
0: ìgbà tí wọn kọkọ dé uch ti won pada ti won ni won o je ki won ba soro won o je ki won se anything epo tara si mo tun jona kan jo lo jo bo ni
1: koda mo duro nbe sugbon later won salaye idi ta
0: won later
1: gbese be
0: nijo
1: ni a ni jeta sugbon to sa je koko nbe ni pe omo e wa lowo otoju won de ni pe soji na ma se CSA a de si ri ebi e ṣugbọn ninu bo se soro boya to ba dojo Monday a ri pe o ikire ona ikire ni adugo bi to nda ko wa
0: o dako obi kan Monday to ba lagbara Olorun to ba di Monday a gbe lodidi a gbe to elodidi ni Monday awon ti won rescue e a wa bi a se jo wa lori eto Monday tori a pati kun to won salaye bi an se ri won die tin an se kokko lo gan won ni pastor kan ni
1: pastor ogbiyanju olopa kan na so mo luabi o ran won lowo
0: okay
1: olopa kan na so mo lo gan olopa kan so mo luabi to na fun won change die won gbo si won na yen na ori glove kankan lo tan si soji na wa la ma se sinsin
0: a need owo ijo Monday la gbe nti ari mu bo ijo Monday la gbe sugbon lati sin e je agba a need owo awa nikan lo awa si lebi omokunrin yen for now boya won wa wagunle nbadan ni o bojo rin de badan ni o bo se de badan a mo o ba di Monday a mo mo a mo nta mo bayi ni pe a need owo ti a ma na
1: won ti ni pe soji won o se fun bill tan de fun won o
0: ti won ti fun won bill won ti fun won bill
1: be ni bi 1.2 million
0: 1.2 million
1: won ni won ma na so ara ni omo yi ara ni
0: oluwa eja bere ajo latale oko to anu multi service ventures nti olorun ba ran wa lowo lati le dide tori omo yen wa lori inira video yen wa ti le kosaye mo
1: ejo lati ti mo tori
0: oko to anu multi service ventures I need 1.2 million fun oro omo yi oko to anu multi service ventures FCMB 47 46 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 àmọ́ irú ẹ̀ yìí kò ṣe bójúkù ńbẹ̀ gbogbo àwọn tán wá mú sọ fún ọmọ ní for now kan jọ ẹ rí pé mi ṣe nǹkan kan pé à ń raise owó à ń ṣe kíní kan torí the last one tá a ṣe a rí 14,000 ó dẹ̀ ó gbọgbẹ́ lọ́kàn mi gan-an mo wá rò pé ẹja fílẹ̀ ká máa wòran but tí mo wá lè wo tọ̀rọ̀ ọmọ eléyìí ràn ẹjọ́ ẹjọ́ 47 46 10 108 010 Kotu Anu Multi Service Ventures FCMB ẹja dìde ìrànlọ́wọ́ ọmọ yìí àti ìmẹ̀bí àti ìmàrẹ̀ afọ́jú ni mọ́tò ti gba ẹsẹ̀ tí igun ti kán ó ṣe 1 UCH a dẹ̀ need 1.2 million mi mọ́ bá ṣe fẹ́ rìn ẹjọ́ ẹja bẹ̀rẹ̀ àjò látàlẹ́ please adesoye omotosho loko mi a pade monday lori eto bi aye nlo
1: tawi ko omotosho loruko tebe na odijo mejo abi odi monday

0: fojú ke jẹ́ kí èèyàn rìnà dáadáa a ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ò máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ní láfọjú ó lè ṣàkóbá fún ní ẹwà bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ bí kankan mọ́ ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bá ọ lójú ni àbí ọfà fòtá ló bá ọ lójú àbí ọfà bàbà ló bá ẹ lójú tó ò fi rìnà mọ́ bẹ́ẹ̀ ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà dẹ̀ tún mẹ́lòmí wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ bẹ́ẹ̀ rálẹ̀ wá yọjú sẹ́mi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ́ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbé ràǹdílẹ̀ wá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbò mímọ́ra kí n fa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyín o ẹ ń délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
0: ní ilé iṣẹ́ bàbá eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run àdúrà yín ọgbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jàgàbá gbogbo rédíò máa rọwọn sọ.
3: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítàsì ògùn fún bí àwọn 50 bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolonte.
4: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún wọn ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi yọkẹ́kẹ́ Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀ ní local government Ìbàdàn tá a tún lè gbáyé gbọ́ lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún wọn ní promo tọdún yìí àyẹ̀sọ́ díẹ̀díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o ọjọ́ náà lọ́sìn pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun ẹ̀ tètè tẹ́ra ṣàṣà láti máa ṣàsanlẹ̀ owó ilẹ̀ ẹ̀yìn sílẹ̀ báyìí nítorí pe eru ma npo lojo na bawo eyan ba se tete nsanwo lo se tete fun won nile won awon eyan ti gbe ni Greece state ina ti debe ona si ja debe ile ise ikona ba ni yawo na ile igbalode pa nikan le se record copy survey to dodo ijoba be la nta block fa won ni bara wa permanent office wa wa ni mkk multi purpose building atere agada odueja second mosque still garage ibadan fun alaye ko lo whatsapp ka le fi bsa na se ri gele sowo si yin 0705393 6013 0705393 6013